0: balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dé gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló ládé orí ejigbara ẹlẹ̀kẹ́ nítawọn ìjòyè.
1: Rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.
2: Dẹ̀gẹ́dẹ̀ àyàfi dí igi ẹlẹ́dùnmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan tí ó máa tú pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Dí igi ọkàn, ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ètò dé ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú. Dí igi ọkàn, ètò pàtàkì tí yóò mú ìdàgbàsókè ohun àyípadà ire bá ìgbé ayé tẹ̀mí wa. Nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tó ń ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn. Di igi ọkàn, ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́fẹ́, níbi tí Ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo. Di igi ọkàn, ẹ pàdé Ọlárẹ̀wájú Oyè wọlé, dúkìá Ọlọ́run lórí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn òwúrọ̀. Di igi ọkàn nílé iṣẹ́ rédíò tó ta wọn yọ yìí náà ni o. Diamond 88.7 FM Ìlọrin. Di igi ọkàn, ètò tí ń tú ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Ago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday. Tí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Ago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.

0: dupe ta ni nbe nbe e wa won olope won to le ni bi nkan mi laaro yi engineer e kokko je abani dupe e pe won wo sori mic
1: oruko mi ni Oluseyi Oladipo
2: nice
1: lati Ibadan mo dupe lowo Olorun tori pe ipe mi gan ni
2: o pe yin na
1: o pe mi gan ni baba mi I am highly favored baba ma so nkan kan wi pe ti awon mo wa ton ba nse daada laye awa obi la nse daada
2: iya ni sori re o nigba tawon yen na ba bi mo tawon mo won se daada igba yen lawon na to se re ah mama ko me o se re yes
1: mo dupe pe irin ajo odun mejo o wa successful 8 good years
2: kai
1: loto loto omo mi baba e lo ni dream wi pe she won like pe komo kan di lawyer but oko so re na ni but baba to so gan ko ti e wa simo Olorun wa ran mi lowo lati je ki dream yen ko come to a success Olorun so ran mi lowo mo dupe lowo Olorun alaye pe ni ojo birthday mama mi gangan Thursday on the 9th oni o di barrister and solicitor of Supreme Court of Nigeria
2: ewo won bi won se nse ewo won barrister of law ke se lawyer atelegbegbe o ke se lawyer agent o ah je n pase omo re yo di lawyer eni kan ni se n dey mo bawo yan se n ta wa mo bawo yan se ri barrister le n wo yen o kese lawyer lasan o barrister of law the youngest barrister ever ngba teyan ba ti di barrister of law lai ti mari se wa tun gbo nkan bo se je barrister of law yen o tun wa nu sanctuary osani awon ko mo so awon sosi won awon mo ti o gbe ebo ni nbe ko si wahala a mu onjo kan beni kan ba tun eto ba lo nbe pe mi lejo ngba n ba koko ko bi barrister 1000 ti mo ni ki lawyer 500 hotel so e ma rojo lo enu won enikan ni abajo tenu e bi ma mu se mi ah ma fẹ nu kọgi mọ mu ọ ẹnìkan níbo bá ń gbé photos inú mi sa ṣe mama yìí n lè sọ bínú mi ṣe ń dùn tó àwọn táyé ro tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò yẹ lágbó àwọn táyé ro tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò yẹ lóde orúkọ jésù ọlọ́run ara fẹ́ ọmọ yín dà o ti wa ni
1: o ni court appearance ni
2: o ti bẹrẹ appearance aya gbogbo ẹjọ ti ọmọ yẹn bá rò ẹyin abiyamọ ẹ bá sàmì o ni ọmọ wín ni o ti ya bẹrẹ appearance na karakatumi na sada ẹ bá ń gbé gbòòsà méje fún mama yìí
3: gbòòsà
2: ẹnìkan ní kí ni ìdí ìdí ni pé abiyamọ leléyìí àwọn tí ọkọ pé gbogbo táwọn bá lè jẹ bó ṣe gbèsè bó ṣe wúwẹ tí wọn invest lórí ọmọ màmá yìí ẹni gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ọwọ́ yín ti ṣẹ́gun sí kí ọwọ́ yín ọjẹ ọwà sí ẹ ń bá gbógun ti àwọn ọmọ yín ni ó gbèmí ẹsẹsẹ bẹrẹ ni o ẹ jẹ ilé ìpẹpẹpẹ lórúkọ bàbá tí ọmọ àti tí ẹmí mímọ torí àwọn ọmọ yẹn ẹsẹsẹ fẹ máa mari wọn ẹsẹsẹ fẹ máa bímọ wọn ẹsẹsẹ fẹ máa lọlé ọkọ ni wọn ti sìn wọn débi tẹrù ò ti ní báwọn

gbogbo bá dákẹ́ tí ọlọ́run ti ọwọ́ ránṣẹ́ rẹ̀ pastor dẹkúnlé epaphras gbé kalẹ̀ ní ìlú ìlọrin ibẹ̀ ni ọlọ́run ti mọ yí ìpẹ́ àti kádàrá oníkálukú padà ní gbogbo ọjọ́ thursday ní aago mẹ́jọ àárọ̀ àti ní gbogbo ọjọ́ sunday láago méje àárọ̀ ẹ̀ǹdẹ̀ fúyà ẹ̀ wá pàdé ọlọ́run arúgbó ọjọ́ mọ́ bọ̀ ní comfort life mission international ti ìlú ìlọrin láti ibikíbi ní gẹ̀ríà limit tàbí ọ̀fà garage ẹ wọ mọ́tò tó ń lọ sí asadam ẹ sọ̀kalẹ̀ ní ilé epo agáka ẹ rí ìyànà òṣèré ẹ bèrè bí oyin event center níbẹ̀

0: Tí o bá lè rí nǹkan kan kọ́ tẹ̀lé mi nú ẹ̀mí. Èmi ó pray, màá dẹ̀ preach, màá dẹ̀ sọ tẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ jẹ́ olùgbọ́ mi, ọkàn yà balẹ̀ mí lónìí. I will quickly pray on what I title the mystery of back to the sender. Ìjìnlẹ̀ nípa dápadà sórí ẹni tó ní. Màá preach lórí tí mo pè ní dápadà fológun. Dápadà fẹ́ni tó ní. Tẹ́tí sílẹ̀. We can call back to the sender divine reversal. Bí pé ẹni tó ran kiní ọ̀hún tó wọlé sí lára padà. Nínú Psalm 7 verse 14. Ẹ̀yin náà wo bó ṣe sọ. Bíbélì wípé kíyèsí ó rọ bí ẹsẹ̀ ó lóyún ìwà ìkà ó bí èké jáde bọ̀ ní verse 15. Ó wá wípé ó ti wá kòtò ó ti gbẹ ó sì bọ́ sínú ihò tó náà wà fúnra rẹ̀. Ìwà ìkà rẹ̀ yóò padà sórí ara rẹ̀ àti ìwà agbára rẹ̀ yóò sọ̀kalẹ̀ bọ́ sórí àtàrí ara rẹ̀. Na ọwọ́ ẹ sókè ọfà ikú tí mo rí wájú ẹyẹn á padà sórí wọn mẹ́. Sàmí dáadáa. Tí a bá rí àránsí tí ẹnìkan rán sí wọ, àwọn ló máa padà lọ bá.
1: Brọ́dà mi ẹ sáré wá, mo rí pé àwọn kan fẹ́ pa yín, wọ́n fẹ́ yìn yín níbọn. Kí ló lè fà á? Ẹ jẹ́ ń gbàdúrà fún yín. Mo rí pé wọ́n fẹ́ ṣùtù yín. Ìbọn lélẹ̀yìí, wọ́n fẹ́ ṣùtù yín. Ẹ jọ̀ bóyá tó bá ti di Monday ọ̀sẹ̀ yìí. Títí wọ Wednesday. Monday to Wednesday. Ẹ mọ́ travel. Kúrò ní wèdín ìlú tẹ bá wà. Mo rí tán gbébọn fún yín. Wọ́n wá pa ọlọ́ta yín síbi ẹ̀gbẹ́ gbó. Ẹ jọ̀ àwọn tó pa yín gan àwọn tó ń wọ uniform ni. Bí kan dá wọn mọ̀ ni. Ẹ fọkàn balẹ̀. Irúṣẹ́ wo lẹ ṣe gangan?
2: Ẹsẹ̀ fàyàwọ́.
1: Fàyàwọ́. Ẹ jẹ́ ọwọ́ mo rí yín. Ẹni bá lè sàmí ò ní bógun lọ. Sí àmì lélẹ̀ ò ní bógun lọ. Ẹ jẹ́ ọwọ́ níkẹ́nìkan sàmí ikú tó lé ẹ bọ̀. Olúwa dá padà. Ó yá ẹ̀yin ikú dànù. Brọ́dà yí dànù. Brọ́dà sáré lọ mú pé ọwọ́ ta kan wá kí n bless ẹ̀kẹ́ mi fọ́ rí yín. Wọ́n gbọ́dọ̀ pa iṣojú ọ̀nà fàyàwọ́ wọ́n gbọ́dọ̀ wúèsì ẹ̀.

0: ọlọ́run dá bí ò dá mọ́. Mo pàṣẹ tẹ bá ti kílẹ̀ wí.
1: Wọ́n ti sẹlẹ̀ lákọ̀ọ́kọ́ tí wọ́n fẹ́ pa ń bá yàrá.
0: Wọ́n ti sẹlẹ̀ lákọ̀ọ́kọ́ tó fẹ́ pa yín. Tọ́ṣù ti mọ́tò yín àbí. Ó ti sẹlẹ̀ lẹ́ẹ̀kejì náà. Tọ́ṣù ti mọ́tò yín ọlọ́run ló kó yín yọ. Eléyìí ó serious o. Bọ̀ tẹ́ mọ̀ rè. Àṣẹ tí bábá tí ọmọ tí ẹ̀mí mọ́. Tí brọ́dà bá ti lọ fọ orí ara rẹ̀ níta, ẹ jẹ́ kí kú oró tó ń bọ̀ yìí. Ẹ jẹ́ kó yí dà. Ó máa escape ikú yẹn. Fire! Gbà, brọ́dà, ó ti sáwá sárúgbó ọjọ́ ikú yẹn lórí ẹ. Ẹ sáré lọ fọ́ rí yín.

àwọn ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: olùṣàgùtà ẹkọnọbù ti ṣàtọkùn ètò ìbéèrè àti ìdáhùn láti inú bíbélì àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó máa ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò tó sì ń bá wa ṣe ètò onígbà gbogbo bẹ́ẹ̀ náà la sì ń dúpẹ́ lọ́wọ́ onígbọ̀wọ́ ètò onígbọ̀wọ́ foundation wọ́n fẹ́ wá lọ sọ́dọ̀ gbogbo àwọn tí fún wa ní ìmọ̀ràn tó péye lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọ́wọ́ àgbàládùá pé olúwa yóò gbé ìrànlọ́wọ́ dìde fún gbogbo
1: àmín
0: níwájú mi ní ẹni ẹni ọ̀wọ́ ọ̀mọ̀wé ìmọ̀ ayébùlú wa láti dáhùn sí àwọn ìbéèrè tí a béèrè lọ́wọ́ wọn ní àkókò yìí ẹni ọ̀wọ́ ayébùlú akínyin pé ẹkú àbọ̀ sórí ètò yìí o.
1: ọkì ọtọkùn wípé sì dáadáa la bá yín ẹkúlẹ.
0: ẹ ṣe o ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run wa ọba àwọn ọba olú àwọn olúwa afi ọpẹ fún àyàn ológo kóòrò ọfẹ rẹ lórí wa fún àbùrẹ lórí wa àdúpẹ nítorí pé ó máa ń bá wa pé lórí ètò àṣẹ nígbàgbọ àti ìdánilójú pé ó darapọ pẹlú wa lórí ètò yìí lónìí ó sì bá wa ṣe ètò náà yóò yọrí sí ìgbélé kògbó ikọ rẹ bàbá bọ ọpẹ
1: wa àmín
0: olú àgbà ẹyìn wa ọpẹ àti ìyìn náà táwọn èèyàn ọlọrun wa wá ní wákàtí àní olú àṣẹ ní ìtẹwọ
1: àmín
0: à ń lọ lórí ètò yìí lórúkọ jésù bàlà ọba ọba ọba yìí ọba yà wà pẹ̀lú wa
1: àmì
0: darapọ̀ pẹ̀lú wa
1: àmì
0: bá wa ṣe ètò náà
1: àmì
0: má jà ṣìṣe
1: àmì
0: má jà ṣìwé
1: àmì
0: má jà ṣìṣọ
1: àmì
0: lórúkọ jésù ọ̀rọ̀ tí ó bí ẹ̀yàn ọlọ́run wa nínú lórúkọ jésù bá jẹ́ ó tẹnu wa jù
1: àmì
0: bá a bá ti ń lanu wa gbòòrò olúwa máa kun
1: àmì
0: nígbà tá a bá mú ètè wá sí ìdánudúró ìbùkún tí bẹ́ẹ̀mẹ̀ kó jẹ́ tiwa
1: àmì
0: lóògùn àtọ́lá kó jẹ́ tẹ̀yìn ọlọ́run ọ̀sẹ̀ tí ó kọjá yìí ni a ṣiṣẹ́ púpọ̀ lórí ìdí pàtàkì tí àwọn èèyàn fi ń fẹ́ gba àbẹ̀tẹ́lẹ̀ torí kì í sí nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ayé tí ò nídìí a rí pé àwọn èèyàn ń gba àbẹ̀tẹ́lẹ̀
1: ni ó ti wá fẹ́ di ìwà
0: àti ìṣe
1: láì ṣe kò tẹ̀kún wá sí go low way forward again
0: ó ti dè mọ́ ní
1: ọmọ táwọn ẹgbẹ́ ń ṣe ni.
0: ẹ jọ̀ọ́ orí kókó kan náà lẹ́yìn àti tẹ̀síwájú lé lórí àbẹ̀tẹ́lẹ̀ àbẹ̀tẹ́lẹ̀ nǹkan tá a bẹ èèyàn tẹ́lẹ̀ kó tó ṣẹlẹ̀ òun náà là á pè ní àbẹ̀tẹ́lẹ̀ a ti rí pé ó dàbẹ́ ni pé ọlọ́run ò kò fẹ́ràn àbẹ̀tẹ́lẹ̀ ó kórira àbẹ̀tẹ́lẹ̀ yìí àwọn kan béèrè pé ṣé ọlọ́run ń kórira àbẹ̀tẹ́lẹ̀ ṣé ó fẹ́ àbẹ̀tẹ́lẹ̀ ṣé ọlọ́run fẹ́ kí èèyàn máa fún èèyàn ní àbẹ̀tẹ́lẹ̀ tàbí kí èèyàn máa gba àbẹ̀tẹ́lẹ̀ kí lè rí wí sí orí ọ̀rọ̀ ṣé bíbélì tí ó gbà pé kí èèyàn máa ọlọ́run fa pé kí èèyàn máa gbà bẹ̀tẹ́lẹ̀.
1: atọ́kùn ẹ ṣeun ká tó ka ọ̀rọ̀ ọlọ́run ẹni tó ń bèrè pé sí ọlọ́run fẹ́ràn àbẹ̀tẹ́lẹ̀ jẹ́ ń bí léèrè pé ìwọ náà fẹ́ràn rẹ̀ ó wù ọ́
0: bóyá nǹkan tó wù ú náà bóyá ó ṣe ló fi béèrè ìbéèrè yìí ó ṣáà ń béèrè lémo lẹ́wọ̀n pé ṣé ọlọ́run fẹ́ràn àbẹ̀tẹ́lẹ̀.
1: ẹ kú béèrè àdáhùn
0: ẹ
1: ká gbé bíbélì wa ká sí sínú ìwé Deuteronomy orí kẹrìndínlógún ogún ẹsẹ̀ kọkàndínlógún Deuteronomy chapter 16:19.
0: ìwọ kò gbọ́dọ̀ lọ ìdájọ́ ìwọ kò gbọ́dọ̀ ṣe ojúsàájú ènìyàn bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ gba ẹ̀bùn nítorí pé ẹ̀bùn ní fọ ọlọgbọ́n ní ojú òun a sì yí ọ̀rọ̀ olódodo pọ̀.
1: olúwa kó jọ kó jẹ́ kí ọ̀rọ̀ kó yé wa kó sì fún wa lágbára láti ṣe
0: é
1: ntọ́lọ́run fẹ́ tó sì wí ń palẹ̀ la fẹ́ kí ìsí báyìí ntọ́lọ́run jẹ́
0: nǹkan tó jẹ́
1: tó bá sì jẹ́ kó ọlọ́run náà la láà ń sìn irú n tó jẹ́ yẹn ló fẹ́ ká jẹ́ irú n tó fẹ́ ká sí la fẹ́ máa ṣe
0: sẹ́rí
1: àwọn ọ̀nà tá a yà sílẹ̀ fún ara wa ó pọ̀ ọ̀nà kan ṣù báyìí lọ́lọ́run fẹ́ ká máa rìn èyí tá a wá yà fún ara wa ó pé gba ó lé kan nítorí pé ọ̀nà tọlọ́run kò tẹ́ wa lọ́rùn àkókò ọlọ́run pẹ́ ká tó ṣiṣẹ́ ọdún kẹlò kí n tó kọ́lé kí n tó ra mọ́tò màá bọ́ ìyàwó màá bọ́ ọmọ màá san bíìlì gbogbo a wà wá ọ̀nà míì kún tiwa pé orúkè bá fi lè kélé kélé 2x2 a jẹ́ sílé 4x4 a jẹ́ eléyìí ọlọ́run ní ká lọ times rẹ̀ n tó ní ká ṣe náà straight ni àwa ń yà sọ́tàn àwa ń yà sósì èyí tá a wá pè ní ọ̀nà wa kì í ṣe ọ̀nà ọlọ́run ọlọ́run ò fẹ́ kéèyàn máa pọwọ́ dà ọlọ́run ò fẹ́ kéèyàn gbé oore lórí condition kó tó ṣe fún yàn ẹni tí ò bá ṣe lé mi ní ṣe lé yìí fún you are in that position to do it kò yẹ kán ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kó o tó ṣe tó yẹ kó o gbẹ̀bùn kó tó fún yàn ládmíṣàn tó yẹ kó o gbẹ̀bùn kó tó lè fún àwọn èèyàn ní kọ́ọ̀sì tó dá àwọn àti kọ́ọ̀sì tó dá fún àwọn kan àwọn àmú ètí ò dá fún àwọn kan torí pé ẹ rí nǹkan gbà ní ọ̀dọ̀ àwọn kan kẹ wá fún àwọn kan ládmíṣàn torí pé àwọn òbí wọn àwọn náà wọ́n rí ìdí jòkóó ká wá fún àwọn tí ò rí ìdí jòkóó tó bí wọn ò rí ìdí jòkóó ká ní closed wọ́n sì ń gbọ́ pé wọ́n mọ̀ ń gbé àyàn ẹ̀yin ló close.
2: A ni o ti parí àgbàyànmọ́.
1: Àgbàyànmọ́ tọ̀ mo rò pé à ń bọ̀ ni àmọ̀ pé ẹ̀gbà tẹ́ sí gbọ́ tá a ti gbọ́ lẹ́nu yín báyìí.
2: Àgbàyànmọ́
1: tọ̀ ẹ̀gbàyànmọ́ tọ̀
2: ń gbà. Bẹ́ẹ̀ ni o.
1: Tọ̀ ó dà.
2: Àgbàyànmọ́.
1: Ẹkú sẹ́sà. Ẹkú iṣẹ́.
2: Nígbà tó yẹ kó ojúṣe tó yẹ kẹ́ṣe ẹ̀ ṣe.
1: Ni mo ń kíyìn ní báyìí mo lẹ ẹkú iṣẹ́. Àmọ́ àmọ̀ pé ní ta ó yẹ ká tún ṣe. Tọ́ ṣe bí
2: ẹ ṣe bí ẹ ṣáàgì lọ́gbẹ́ ẹ sì ta màrò lọ́fà ẹgbẹ́ kìíní sì dé ọ̀pẹ ẹrù pé ọ̀fẹ́ ní ìròyìn.
1: Ẹjọ́ sà kò yé wa kò yé mi ni.
2: Kò yé òwe la pa fún yín.
1: Bẹ́ẹ̀ bí ẹ bá lè bá ń
2: túmọ̀ rẹ̀. Òwe sì ni ẹ ṣe ọ̀rọ̀ bí ọ̀rọ̀ bá sọ ní òwe la fi ń wa.
1: Ẹjọ́ sà kò tí ì yé mi ẹ bá ń túmọ̀ rẹ̀.
2: Mo ní ẹ ṣáàgì lọ́gbẹ́. Ẹ ṣe sá màrò lọ́fà.
1: Mi ṣiṣẹ́ oko.
2: Ẹ wá gbé gbèsè dé ọ̀pẹ ẹrù pé ẹ ládàá. Mi ò lá
1: Ìdókòtò wọn kúrì ọ̀gá.
2: Ẹ ládà.
1: Mo mú kọ ọ̀gá mọ ọrọ̀ ọjọ́. Mo ti rí gbà.
2: Ẹ ládà.
1: Mi ò ní.
2: Ẹ ládà náà nìyẹn. A ti bọ̀ a ti bọ̀ a ní ẹ ládà.
1: Ṣé kí n padà wá lọ́la ni?
2: Bó bá wù yín.
1: Ìjọ sẹ́ mọ́ bínú sí mi.
2: Ta ló ń bínú? Inú tí ò dùn ní polówó rẹ̀, a ò bínú.
1: Gbàtẹ́ ní kí bóyá kí n má padà wá
2: ni. Ẹ à sọ pé kẹ má padà wá. À sọ bẹ́ẹ̀.
1: Ṣé a wá bá yín sà?
2: Kúrò ní ọ́fíìsì wa ní.
1: Tọ́ ẹ ṣe ń sà. Màá padà wá lọ́la. Thank you, sir.
2: Ṣé a máa ròyìn àlẹ́jọ́ ní ìgbà gbogbo sá?
1: Kò yé mi ní sá.
2: Nǹkan tó yẹ ká ṣe ẹ̀ ní í ṣe.
1: Ìdí kí ni Ọlọ́run wá ètò yẹ pé Ọlọ́run ò fẹ́ ká máa gba àbẹ̀tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká òbí adé rí ìdí mẹ́rin sáré sọ ní pápápá. Nọ́mbà 1 torí pé Ọlọ́run jẹ́ Ọlọ́run òdodo. Ọlọ́run jẹ́ Ọlọ́run mímọ́. Ó ní ìwọ kò gbọdọ̀ lo ìdájọ́ gbọdọ̀ lọ. Ìwọ kò gbọdọ̀ ṣe ojú ìṣáájú ènìyàn. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ gba ẹ̀bùn nítorí ẹ̀bùn ń fọ́ ọlọgbọ́n lójú ó sì ń yí ọ̀rọ̀ olódodo olódodo lọ́lọ́run wá. Mímọ́ ni funfun ni gbò kò lábùlà. Ẹni tí bá ti ń fi èyí tí ò dá ó fẹ́ fi kún funfun á tètè yọun ó tètè rí sa. Ẹ lè fi dúdú kan funfun kan mọ́ rí.
2: Àwọn wọn rí o.
1: Púpà òlé kan funfun kan mọ́ rí e kọ́lọ̀ wo lẹ́fì kan tá à ní rí.
2: Kò sí tá à ní rí.
1: Torí náà àgbúdọ̀ kíyèsára Psalm 89:14 ní òtítọ́ àti ìdájọ́ ní ibùjókòó ìtẹ́ rẹ̀ àánú àti òtítọ́ ni yóò máa lọ níwájú rẹ̀. Ọlọ́run nìyẹn o. Ìtẹ́ tó jòkó sí mímọ́ ni ibùjókòó rẹ̀ ó ní òtítọ́ ni àti àánú ó ní bẹ́ẹ̀ náà ni àánú ìyore yóò máa lọ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n lónìí omi là ń dà síwájú kì í tún ṣàánú mọ́ ká tó tẹlẹ̀ tutù. Ẹ jẹ́ ta àánú síwájú, ẹ jẹ́ ká tẹ àánú síwájú, ẹ jẹ́ ká da àánú kalẹ̀, ká da àánú lọ́wọ́ kalẹ̀, a lè fi gbé ọmọ ẹlòmíràn gan. Torí náà Ọlọ́run wa is a God of justice. Ọlọ́run olódodo. Ìdí tí ó fi kórira ohun tó le ta àbàwọn bá aṣọ àlá rẹ̀ òun lè léyìí kò sì ní ṣe kò sì ní fi hùwà wò. Torí náà ọmọ ọlọ́run ibi tá a bá hùwà whatever position jẹ́ ká lò fún ìbẹ̀rù Ọlọ́run. Colossians 3:23 ó lóun kóhun tí a bá ṣe kí a ṣe bíi fún Olúwa ó ní ṣùgbọ́n kì í ṣe fún ènìyàn tó ní ká ṣe nìyẹn. Tó má má jẹ́ ká gbé condition lé ó lè jẹ́ pé condition ni wọ́n fi débẹ̀ à ń wà tó ti débẹ̀ sí wá kọ̀rẹ́ ẹ̀ tiẹ̀. o mo je pe the same prada wa di egun diran in abetele diran l'office yen mo le mo se kan gbe kan gba teni to lo se teni to wa gba ko ye ko ri be torin olorun aran wa lowo ohun ekeji ti olorun fi korira abetele leyin ta ti ri ko je olododo ohun na ni wi pe abetele yi o le ba awujo je o le da awujo ru o le mu ko mo salafia o le mu ki awon to ye ko wa loke wa nsale o le ye ke ni to je bi ko jare to yin na it destroys societies proverb 29:4 proverb 29:4 nipa idajo ni oba yin mu ile toro sugbon eni ti o ba n gba ore abi subu en to bo lo ba fi si ipo lawujo to je pe ore lojo ko ti ko mo gbaju pe give me gift I need gift na sa mo gba ore won lo mo n biru awujo be subu ni e je ka tan na wo ara wa o se ibi ta wa o ti subu pe ni kan to da ta le toka si nbe you can't go in freely and come out freely in fact ki la nwi sa lawon offices mi be ba ri pa te fun pa ni nkan e le roga o yo ni ko si nle o ya ibi se tun jina ju ile wa nko awon security wa nko oga ya welcome sir I just say you are welcome sir bo I just say you are welcome sir o le so ku you are welcome sir le marun le me wa oga you forget no forget me yo when you are coming back no forget
2: me beni beni when you are coming back
1: Oh, it can destroy society. Only destroy society. Only budget. Check what you might destroy, right? To check every body. Koda homo wagon. Ali, your body can't feel like we walk out all the time. Everywhere, ni. I don't answer ye. Our pastor Tony P. In koda ni secretary, personal assistant. Eh, Joseph. Say, wagon lady, lady, wala is pe. Our man na settlement. Oh, settlement na man kwe. Yeah, koko settlement. Kento. Ele je number 30 ame kokoroga
0: egbona se iru nkan te so yi se ki so lo nsele nigba ti absalom to wa lo jo so oju ona awon to ba fe lori oba to wa fe je wa ko ri ohun na
1: e ti erin jina awon ma eli nko
0: eh
1: ntan si ni temple na ni
0: be de don se
1: eh le ri woli ah won si le gba kan ni onu ke wa lola aje ka lo ba wa bi won so kankan fun oga o ani ke wa lola won si le fast track ke ri oga ke ri te won amo be ba ki won ka ro pe e ku e kaabo no e ku le o te ki won pe ka kaabo te ba fi nkan kaabo fun eni ro na is destroying our society sir o wa je gbogbo ibi ni everywhere
0: be ni gbogbo ibi ni
1: eni tan ni ko da gbogbo yen ba ti fun ni nkan nto ko da ko ni check yin
0: ki lo fe check
1: pe le tun check ah
0: ki de ki le
1: fe check e ki mo ki lo fe check
0: e bi awon kan duro soju ona se
1: won se e ti mo be
0: eh ma lo lo fe
1: e ko le ayo
0: ma lo agule ayo nito o yi ko aye nkan to arufin arufin se ni iko ofin lo
1: ko se mo ti eh eh omo do na fogbon se
0: eh
1: olorun ko ira e to pe o ba ko ba si baja le lalafia le nisin awon to ye ko gbadun ni o mo ji
0: o
1: fogbon se n loko ta fi nsin nsin the was ajo ko sibe just sit down there don't go and do other go ask people do it mo nbe le wo le yin le kan pe ko ye mi e go ask others kan pe be
0: ila da na be la wo awon go ask tin wa la tojo yi
1: you say you are failing my course you will continue to fail oga kini mo se go ask your mate they will tell you what they are doing
0: kini nse
1: eh o je so fun
0: ah we want to work ni
1: won to lo bere
0: eh
1: won to work oga e je asi pele pele
0: won to work do
1: another reason to fi nri be o na ni wi pe because it causes the family o je o le je egun fun iran o le je egun fun idile iwo nikan lo se office lo ti gba ki lo je ka so be ninu re o ni o ti ra onje o de la fun yawo lara yin bi yawo na si ri gba nbi to wa papo inu re le ti kole inu re le ti ra moto e o se ri pe egun yen ko se ni ti oni munu family yin yo mu omo yo mu baba yo mu iya o la se gbudo mo se daada tori nta ba ti faguru ta fani yo barale yo ba ara oko let me say this by justice a king builds up the land but he who exact bribe tears it down nation fall because inside when court police immigration and offices I don't say ale ta ale jowo re fun ti o da ale gbe for sale le tuma ne ko sori e be ninu kan wa ti sale awon ti o wa to awon lo ma occupy re ko ye ko ri be what am I saying here money from bribe carry troubles abetele owo ta ba ti gba owo abetele ta ibo ta ba ti gba o gbe wahala o gbe kan won ati wahala joji orin
2: bo
1: na bo ba ti ngo ngba wahala ni o ba ti ngba o ngba ebi o ngba oran mora re lori ni ati dile re
2: ah eh yes dilo kan dile nbe
1: won ni ba ye je nbe won ba yin je nbe won ba yin mu nbe e jo ko e fi ko e ni ra moto won ni wo moto te bara a cost has been on that vehicle cost is on that building to ni wahala re ba de e jo na na ni think your family now abi your family so e jo mo ara na ni Proverbs 15:27 eni ti o nje ire isododo o nyo ile ara re no ṣugbọn eni ti o korira ebun yi o ye
2: eni to korira ebun yi o ye
1: yo se kini yi o ye to iru owo be mo gbo o owo yen a fi san wo school
2: be ni
1: ko mo ni ni ka mo fi san
2: a fi san
1: mo de ma gba
2: a de ma gba city a se bi won a se bi owo school le fi lesson
1: Benny, it can pay fees, but it may bring sickness.
2: Why?
1: Ntori wo pe nto nba rin.
2: Ki lo nba rin?
1: Igun.
2: Ah.
1: Idibaje.
2: Ah.
1: Ese.
2: Ah.
1: I wa bi Olorun.
2: Ah.
1: I ni beru Olorun.
2: Ah, no ni. Esan. Ah, lori ametele nikan.
1: Benny sir.
2: Ah.
1: Nto ko popo. To ni o ba wa nyoju, lokan yo mo nyoju. E wa ri pe taya o ba je Oloni, enji anok lola. Yon ma sik lola. Si a bolotun la. Nto kari ni nye. So you cannot build peace on crooked money. O le fi o le kwe mi mi mo le. Iwa ito. It's like a foundation. Would that be ito ni? That was a block. Kani hafi ma ile.
2: Ile ta ba fi ito mo.
1: Iri lasan
2: iriri ma nwo
1: on lo ma wo bo se ri ni so what am I trying to say here it causes the family o le je gun fun idile
2: fun idile
1: tori be nikan ba ran orun ya bo ni ki sori
2: eni se ran nikan
1: ti o ko re ba si dilabi yawo re to ma ko office to tin sise to sa fun e lowo ta si ti gba salary salary na lo na the same thing to fun nigba tan gba salary o na lo ti fun o ni around 17 16 18 19
2: ti o si salary
1: ah go oje fenu se gbe abere pe dadi ya
2: o ba pe kan sele
1: won bun yin lowo ni abubo le ti ri asa won mo awon student fun yin lebun ni
2: a da ti lota
1: ti o ju 20 naira lo
2: a da o ti lota
1: ni 1500
2: ani a da o ti lota
1: ko sa le pe fun won lo pe bumo
2: mo se
1: owo
2: yin
1: o ti owo yin o poju se ti o ko ta mo mo pe nta ni sa e si mo ta lagbara olo amo se ko poju
2: ewo do poju
1: e te fi le amo ye tan tan photocopy pages kan ni igboro na
2: ke la fi le
1: 200 lo ye ke se fun wa sa 1000 leni e ma gba lowo wa e se fun wa lord jina ka lo photocopy fun ra wa
2: ke le wa ti wa fa so fun yin awon ti o da gororo de ni ni 15,000-16,000
1: yen to si je pe ansi
2: sell ara e to je 5,000
1: ansi sell ara e
2: le
1: ansi sell ara e sa
2: ise wo le ise lara
1: to so yin ni ke ko ju si e fi tawon le nuno kanu ku lo ma gba idajo lodo olorun
2: da
1: ja gba ayira ye o another reason to lo wa fi ko ya ni ko o ma corrupt okan o ma shock ti

0: kábíyèsí olódùmarè.
1: Ènìyàn méjì ń bí mọ̀kan ṣoṣo.
0: Ipa ńlá tó borí ipa agbára tó borí agbára.
1: Wọ́n a máa làwọn lògùn gidi.
0: Iná jojú ẹ̀rù jojú pápá ńlá tí ń jó tọ̀húntọ̀hún ẹ̀fúfù lẹ̀lẹ̀ tí ń ṣe gí okó jìàjìà.
1: Rárá, ìwà
0: mọ̀. Bọ̀lá Ṣadé Fàdírẹ́ ra.
1: Ipa rẹ̀ ká.
0: Òwí bẹ́ẹ̀ ṣí bí ọba Ṣùdé dẹ̀rọ̀. Wíní-wíní ojú ọjọ́. Ó kélé bamba tí ò ṣe mí fa ṣe bí. Iná inú àpáta tí ò ṣe pa. Olódùmarè tó ṣàìsù tí ó sùn. Aládé lórí Aládé nílé ọba tó fadé tó lé Aládé ọ̀kàkà kíkí ọ̀kàkà tí ń kí mọ láyọ̀ ọbọ̀ wàràwà. Ògbìjàmọ́ ṣèké. Láàrin lọ́dọ̀ ayé àti ọ̀run mo ṣèbà rẹ o. Òpó tó gbá ayé àti ọ̀run mú ibà. Sábàbí ayé àti ọ̀run ibà rẹ. Olódùmarè tó lè pa Ọlọ́run tó lè sọdà ayé. Kábíyèsí ọlọ́nà púpọ̀. Ibà rẹ o. Ta ni ń jẹ́bẹ̀ Olódùmarè ni? Olódùmarè tó kọjá tí jìnnìjìnnì bolẹ̀.
1: Ìjọba lẹ̀ làwọn àgbàgbà wà o.
0: Òpin gbogbo ọgbọ́n, òpin gbogbo ìmọ̀, òpin gbogbo òye mú ṣìbà rẹ. Yàgò yàjò ọkùnrin ogun. Olódùmarè tó dá ikú tí kò lè pa láíláí, ó dá ọrùn kìí sùn. Àgbàlagbà òye. Olódùmarè tí ewó orí ò sọdọ̀lẹ́ ìwọ gangan ni kábíọ́ ò sí tí gbogbo ọba ayé ń wárí fún àtọ́bá àti ìjòyè ìwọ olódùmarè ni gbogbo wọn wárí fún torí pé ìwọ gangan ni àfọ̀bàjẹ́.
1: Ọ̀rọ̀ tó láṣẹ lórí ohun gbogbo tó dá o pátá.
0: Ológun àjímọ́roro ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀.
1: Kò sí nínú iṣẹ́ ọwọ́ rẹ̀. Kò lágbára lórí.
0: Ìwọ ló ń fọ bájẹ̀ ìwọ náà ló tún rọ̀ bá lóye ìwọ ni. Ọlọ́run a sì yóò wú. Àbẹ́ rárá tó dá láàárọ̀ yìí.
1: Ìwọ gangan lọ́lọ́pàá ọ̀run o.
0: Bó bá wù ọ̀wá ní kójú òwúrọ̀ bó bá tún wù ọ̀wá tún gbá àwọ̀ sánmọ̀ mú. Wà ní ó dúró díẹ̀. Tó tú ọ láàrin ẹ̀rù jẹjẹ. Olódùmarè tó mọye ìra ilẹ̀. Yanrìn tí ń bẹ létí òkun ọmọye rẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan wọn. Irun orí wa ń kọ́. Ó kà á, ó pé sánsán, pérépéré ìwọ nìkan náà ni. Ọlọ́run àrà, gbogbo ohun tó o bá ṣe àrà ló fi dá o. Ọlọ́run tó jẹ́ pé kò sí bàbá ńlá kú bàbá anybody tó tó gbéná wojú ẹ̀. Ọlọ́run ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àkìkì tán yìnyín tó olórúkọ ńlá olórúkọ púpọ̀ olórúkọ ẹgbàá gbèjè.
1: Ìwọ tó sọ kú di iye ẹlẹ́rìí.
0: Ọ̀bá ni rìn kíyà tán.
1: Sábà bí
0: ọ. Ọ̀bá ni lálejò wa tó nílé ọ̀jẹ́. Bó o ti ń bọ́ bàbá ló ń bọ́ ìyá ló tún ń bá wọn ọmọ. Olódùmarè tí ó fìgbà kankan búrọ́ọ̀kì rí. Àrí ìlú àlá. Tí bùkátà ayé àti ọ̀run òwò lọ́rùn rí o. Mo ba rúbúrúbú níwájú rẹ̀ ajuni lọ. Mo ká gbogbo ayé mi sókè tan yan fún ọ. Ọlọ́run tó ni mí Ọlọ́run tó lẹ̀mí mi ìgbà. Olódùmarè tó là náà mi Ọlọ́run tó lò ní mi Ọlọ́run tó lọ́jọ́ gbogbo. Ìbà rẹ o. Ẹni tó lè dáhùn ò tí ì rí. Ẹni tó lè mú ò tí ì dá. Ẹ̀mí gbogbo èèyàn wọ̀ rẹ ló wà. Ọlọ́run tí gbogbo ohun tó ń dá tó ń gbọ́rọ̀ sí lẹ́nu. Ìra alẹ̀ àmọ́ gbọ́rọ̀ sí lẹ́nu. Tọ́lọ́run ló dá wa. Olódùmarè ti ń darí ooru. Òun náà ni ń darí afẹ́fẹ́. Bí ti ń ṣàkóso àkókò òjò náà ni tún ṣàkóso àkókò ọ̀gbẹlẹ̀. Bí n bá ní mọ kì ọ́ ilẹ̀ ó ṣù ilẹ̀ ó mọ̀. Torí pé o pọ̀ gan-an. O pọ̀ lọ́lá. O pọ̀ lórúkọ. O pọ̀ níyì. Bẹ́nìkan bá ń ṣe kánrankánrankán kán tá dígbọ́n ẹ sọ fúru ẹni bẹ́ẹ̀ pé ọlọ́run ò tí ì ṣetán tí ó di pẹ̀lú ẹni. Ìwọ gbogbo ohun yòówù tó lè jẹ́ bó ti wù kó o gbọ́n tó bó ti wù kó o mọ̀ tó gbogbo làákàyè rẹ bó ti wù káwọn èèyàn máa kan sára sí ọpọ́ ọgbọ́n gan. O wà intelligent gan you are so brilliant. Gbogbo ọgbọ́n tó o ní àtẹ̀wọ́ Olódùmarè báyìí ló wà. Ọlọ́run tó ní kọ́kọ́rọ́ àti ṣèyàn rọ̀ lọ́wọ́ bó bá fẹ́ ṣèyàn rọ̀ kọ́kọ́rọ́ tí ó fi ṣe ẹ̀dá ènìyàn rọ̀ ọwọ́ rẹ̀ ló wà. Kábíyè ò sí Olódùmarè o. Ẹ gbọ́ ẹ bá ń kó kìkì ẹ bá ń yín níbi tẹ́ ẹ wà. eko ojumo o ni gbogbo aye kaye te tin gbo mi laaro oto ni o si dada mo ba aye o oko yin ko aya yin ko awon omo yin ko o de o da bi gbogbo aye en ko mo ni se wa wa la mo gbe ohun to da se ko wa ni pa laanu wa ti awa ti won yo saanu fun o aku isimi oni ite bi mo tin dupe pataki lowo balawura bi bakan na won ni sala dupe dupe pe okun lowo alase apase kan ni ta wa yi o baba dada ti won fun wa lori ofe nla yi baba mo mo lori sa ope olori adada tan yin olori adarere yare e se gan sa e mo ni si e mo po si e mo ga si lagbaro olohun to bi dori gbogbo loga loga ani kan ni alalubarika ta wa yi diamond 8.7 fm ni le ilorin iye la wa olohun be pelu wa. This is the golden voice of your boy olare waju oye wole duki olohun yin na re ti o je fi sofo lale fe nikan kan o senu le le wa e fo moto yin lo wa bi keke na pe bu yin bo si je okada yin ni le gbe radio tira mo ki yin bo ki mo lu yin logo enu se di ko le yin wa abe rinrin ajo lowo e lo source abe ti daride e lo fun egbe alasala to abe ti daride ni bo le to ika yin mo lojumo to ni o e le nbe won digi okan lape ye iwa loluwa e ma je nfi akoko sofu to ra rojo mu so lokun ibi ta nlo lori eto ta ro to ni en go to ki ese rago lori ohun gbogbo to da o pata eni to le mu ko si ninu ise e ja kese sona ka te pepe eto lonira bajigan ati nu regede fin laaro yi awon agba bo won ni ade bi se mo si agba ole ni won piru eyan be o be eyan ba ti dede ise dandan ni ko se e wa gbo eto ye mi ko ni mo n tuko re olodumare ni ibi o ba gbe wa gba ibi o ba dari wa si ogbon ima to ye to ba fun a lati yanan na koko kan ohun na la ma fi gbe oro ohun kale laaro to ni gege bi mo ti se leri pe ba ba ni ka ma fa kini ohun lo ba pa julo ka ma yanan na awon to se se ko se okun fa opolopo isoro leyi ti awon loko laya n foju wi na re ninu igbeyawo mo so mo ni kini ohun o se se ko gba wa to didi odun kan ṣùgbọ́n torí pé ọlọ́jọ́ ń kájọ́ àti rọ́jọ́ mú sọlọ́kọ̀ láàárọ̀ tòní lẹ́yìn tí mo parí ètò tán ní ìjẹ́jọ́ mo láǹfààní láti gba oríṣiríṣi ìpè gẹ́gẹ́ bá ti máa ń ṣe lẹ́yìn ètò tó jẹ́ pé onírúurú àwọn èèyàn ni wọ́n máa ń tari ìpè bẹ́ẹ̀ ni wọ́n máa béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ wa àwa dúpẹ́ lọ́wọ́ ọba láwùrà bí o tó ń kọ́ wa máa ṣe àdúrà ní kẹ́ ẹ̀ túbọ̀ máa fi ràn wá lọ́wọ́ kó lódùmarè ìjọ jàre kò máa kún a lọ́wọ́ ẹ mọ̀ wàá gbàgbé ẹ máa bá mi fàdúrà ran aláṣẹ àpàṣẹ kan nìyẹn lọ́wọ́ o torí pé bí ọba sí ohun tí bá a ṣe ń ṣe kò sí ohun tí bá a láti ọwọ́ máa pánlá bí àṣà bàá mi túndé ọmọ bólùdé kándídéètì olódùmarè adúrà ni ẹ máa bá ń fi ran aláṣẹ àpàṣẹ kan nìyẹn lọ́wọ́ bàbá dáadáa ọ̀dà. báwo a ti ṣètò tààrọ̀ tòní ní ẹja máa lọ sínú ètò lẹ́kùnrẹ́rẹ́ fún tààrọ̀ yìí.

sọ ni jẹjọ wi pe koko kan be ti mo fe ka jiri wo se wa ri lati ijejọ abi ki n so pe lati ose to nbo lo enu mi oro lati ose to nbo lo nipa anu olohun a wa doju oro ko idile gangan jere yi ta ba won odo soro won pada se odidi eto kan to je pe awon odo nikan ni won lanfani lati doju eto ohun ko tori wipe iran ta wa yi e ma binu o iran ti etinrin ta ki gboro boro pupo ninu awon odo kederi ai fogbon ologbon sogbon oro ara wa ni mo wu wa ka fi keko leyi to si nse akoba fun ojo ola wa tori pe etinrin wa iran yi ni mo ri ti owe yi o sewo mo won la pe kankan kan bayi la ro fa adi ti ni idi aba ni pe opolopo awon oro ijinle tolorun ni a ma so jade yi pupo ninu awon odo wa won kan gbe ti pepepe bayi awon oro igbalode gen z who that won't help kilo n ba mi so gan. Your life is different from mine. Eh, otoro lo so. Aye on kaluku ototo ni. Anyamo owo ototo. Sugbon, mo gbagbe pe. Ohun to ba fowo ara re fa iwo na lo joko ti. To daje. Mambo, leyin ta ba ku lori eto to ni se pelu oro idile. Baba di awon agbonrin bi kan. Won lanfani lati sodidi eto. Lati bawo odo soro sugbon bi ti mo lo laaro ire o meji ni won lanfani lati ko popo papa iwo odokunrin iwo odobirin o fe loko o fe laya ko to pero po ko to pari gbogbo ero ngba re wi pe I do ko to so fun okunrin yen pe I do o ki won na o to propose somo obirin yen nkankan nbẹ tó o ní láti ṣe o ń bèrè lọ́wọ́ mi pé kíni yàtọ̀ sí pé o mọ ọmọbìnrin yìí ṣé o mọ ilé tó ti jáde ṣé o ti bá a délé rí o dáyà ẹ̀mọ̀ o dá bàbá ẹ̀mọ̀ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò rẹ̀ ń kọ́ bó o láyé wọn ti rí nínú ìdílé wọn ibi ìwọ ti fẹ́ yàn kọ́ nu o. Mo so lawon akoko kan mo ni bo ba wonu idile kan ti won o ba ti fe o nbe ogun to lero lo ja nbe o on to fa to fi dabi pe adua wa po gan ba ti na pa adua sogun ile la na pa adua sogun tohun ide aba ni pe opolopo nkan mi nbe to je pe awa gan gan la fowo wa fa afowo fa ni ki se pa ri elomi ri koda wọ́n tẹlòmí lólobó ẹ̀ wọ́n ṣèkìlọ̀ fẹ́lòmí ìran gbé jáde fẹ́lòmí pé ibi ọ̀nra rí wọ̀ lọ mọ́ wọ̀ bẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé ohun tá à ń pè nífẹ̀ẹ́ ìkòkòrò ìfẹ́ yìí ọ̀ràn ni bó bá ti wọra tá a máa rìnyàn wìrìnwìrìn lágọ̀ọ́ ara ni kódà ibi tí kòkòrò ìfẹ́ lágbára dé a máa fọ́ni lójú yìí jẹ́ kéèyàn ò rí náà làákàyè èèyàn gan yóò sọnù lójú ẹsẹ̀ ni bí ọkọ̀ tó sọ ìjánu rẹ̀ nù ni ó wá dí ìgbà tó ọba wa wọnú ìgbéyàwó tán ojú rẹ̀ ó tó là ohun tó kọ̀ láti rí lójú ọ̀nà ọ wà bẹ̀rẹ̀ sí ní fojú winá rẹ̀ gbọ́ ọba wọnú ìgbéyàwó tán ẹjẹ́ ń sáré dókè lọ́ọ̀ náà kí n lọ polówó ọjà tí ń bẹ lórí igbá tí a ò ní ta ọgbẹ́ bẹ́ẹ̀ tí ń bá ti padà dé ètò ń tẹ̀síwájú bá ti kọ̀wé rẹ̀ ẹlẹ́bẹ̀ ń wo ẹ kú kalẹ̀ ẹjẹ́ ń lọ pápá wọn ò ní pẹ́ dé torí pé ìpolówó ọjà òun gangan làgùn mọ̀ wọ̀ mọ́ ń bọ̀.

ẹ káàbọ̀ padà o. Gbéńgé ọkàn lẹ́ ń gbọ́ ní ìkànnì Diamond 88.7 FM nílé Ìlọrin pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ọlárẹ̀wájú ọmọ òye wọlé. Gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀, ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì ni o. Àwọn tí wọ́n ti wọ agbọn ibẹ̀ ohun tí wọ́n ti tẹsẹ̀ bodò ń. Àánú Ọlọ́run ló kù tó lè yọ wọ́n bẹ̀. Irú àwọn àgbábọ̀ wọn ni àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n irú wọn kì í mọ̀ jẹ́ apágbà ń wèrè. Ìwọ ọ̀dọ́ lọkùnrin, ìwọ ọ̀dọ́ lóbìnrin. Má jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ ayé tiẹ̀ gangan ló mọ̀ fi ṣàríkọ́gbọ́n o. Kíní ọ̀hún kì í bára dọ́gba ń gbà mí. Apá rẹ̀ kì í san lára bọ̀rọ̀bọ̀rọ̀. Kọ́dà, lọ́pọ̀ ìgbà, egbò àdá àjínà ni kíní ọ̀hún a máa fà sí ni la. Bọ́yọ́ ọmọ, mọ́ gbọ́n lójú ara rẹ o. Mo lè gòkè, mo lè sọ, ọ̀gbọ́. A máa níbi tá a ti máa bani lágọ̀ọ́ ara. Bọ́ ọ bá ń gbọ́ só bà ọ́ rí. Bèrè lọ́wọ́ àwọn tó ti la ìkóríta tó là tó wà lọ́wọ́lọ́wọ́ tó ti là á kọjá. Bí wọn jókòó jẹ́ kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fún ọ. Ohun tí mò ń sọ rèé. Mo nínú ìdílé tó o fẹ́ ráríwọ̀ yìí ṣó mọ̀ wọ́n dáadáa. Ìyá tàbí bàbá, ṣé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ń bẹ̀? Bí wọn ò bá ti fẹ́ràn rẹ̀ ń bẹ̀ bó o bá wọ bẹ̀. Kò sí bí ọkàn rẹ ti dáa tó bó o bá wọnú ìdílé tí wọn ò ti fẹ́ ọ. Ọ jagun tó lérò. Torí pé àwọn gan ni ọmọ dáná ogun yá ọ. Pàápàá jùlọ bí ìyá ọkọ tàbí ìyá ìyàwó ẹni tó fẹ́ fẹ́ tó bá lóun ò fọmọ fún ọ. Bó ti wù kẹ́ ẹ pẹ́ tó àfikọ́ lọ́hùn ó gba ẹ̀yìn méjèèjì. Wọ́n padà tu yín kágbẹ̀yìn. Àfi tọ́lọ́hùn bá ṣàánú yín. Tẹ́ ẹ bá ràdúrà gbà dáadáa tẹ́ ẹ sì jára yín gbà lọ́wọ́ ìdè wọn lẹ́ẹ̀tọ́ lè mórí bọ́. Mo láǹfààní láti pàdé ẹnìkan jọ̀kan. Wọn ò ní dákọ. Wọ́n wá ń sọ̀rọ̀ kan tó lágbára. Wọ́n ní. Wọ́n ní 26 years ago. Ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. 26 years ago. Wọ́n láwọn òbí àwọn sọ fáwọn pé. Ibi ọ̀fẹ́ lọ́wọ́ ẹni ọ̀fẹ́ fẹ̀wọ̀n ọ̀gbọ́dọ̀ fẹ́. Wọ́n láwọn ní rárá o. Àwọn nífẹ̀ẹ́ ara àwọn o. Àwọn wà ókè. 26 years ago. Kábíyèsí Olódùmarè. Wọ́n nígbà tó pé ọdún mẹ́rìndínlọ́gbọ̀n gẹ́gẹ́. Ibi stíárìn ọkọ̀ ìgbéyàwó àwọn ọwọ́ ẹni tó bọ́ sí kò yá wọn. Wọ́n lọ́kọ̀ àwọn. Aya àwọn táwọn mọ̀ dáadáa. Wọ́n ní kíní ọ̀hún bá yí dandé. Wọ́n láwọn du ọkọ̀ ìgbéyàwó yìí àwọn dù sọ́tún àwọn dù sósì. Pé kí ọkọ rẹ̀ má forí sanpọ́n. Ariwo táwọn ń pa náà ni pé èwo rèé. Kí làwọn kàn yìí. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ yìí kọ́. Báwọn àti olólùfẹ́ àwọn báwọn ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n pín àwọn níyà wọ́n ní títí di àkókò táwọn ń bá mi sọ̀rọ̀ kò yí àwọn. Bí wọ́n ti wá ń sọ ìrírí wọn lọ, ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ lódò okun tèmi rèé. Tí mo sì láǹfààní láti béèrè lọ́wọ́ wọn. Mo ní ẹ̀dàkọ̀ ẹ̀ mọ́ bínú. Mo ní kẹ́ ẹ tó wọnú ìdílé yẹn lọ bó nìkan ti rí ngbà náà. Ṣé wọ́n fẹ́ yín bẹ̀? Wọ́n ní ìwẹ̀. Wọn ò fẹ́ àwọn ńbẹ. Mo ní ẹ mọ́ wulẹ̀ sọ̀rọ̀ jù. Nígbà wọn ò ti fẹ́ yín bẹ̀ òun. Tẹ́ ẹ sì rí àdúrà àgbà yọrí gbà. Mo ní sẹ́ ẹ̀ mọ̀ wípé ìdílé tí wọn ò bá ti fẹ́ ẹ̀yàn. Béèyàn bá wọ bẹ̀ ogun tó lérò lọ́ jà ń bẹ́ẹ̀.
26 years in marriage. Alabari la finishe fun ola to. Iwo odokunrin iwo odobirin o to n gbo mi. Won ni ayin jina lai ri abuki okere o. Beyan ba rin jina, bo ba rin titi ti wa ri eye to foju o. Baba omokunrin ati iya omokunrin to fe fe se won ni fe. Tan ba ti na ka si o tan wona e. Iwo omobirin mi o fe ri eleyin omo mi, mi o fe ri eleyin omo mi. Iwo omokunrin fi omo mi le. Imona temi fun o ni pe yonda re. Iwo ati ejo joko, ejo so. Mo ni fe re labi otoro. Sugbon awo bi re o fe mi ninu idile yin ife totoro mi ni mi ni iwo na o ri bayi amoye idile mi to je wi pe awon kan gbo mi lowo lowo bayi baba nina wo ni idile iyawo tabi idile oko won o to be lati lo be mama si lanfani ati lo bi won ka da duro segbe kan bayi na nigba to je wi pe si re po laarin won lati bere pepe wa ibi won o ba si ti fi owo ya ga re soto ni o fe mi bi oju ti fe mu je wa fi le ikun fun o iwo odokunrin iwo odobirin idile ti won o ba ti fe o ko bi igba omo sibe won o le feran awon omo re o won o ko yin sira yin o an sira wa gbere pako bomi ogbon mo ni o fe mi bi oju ti fe mu fe mi bi tori belomi tin gbe ete amo ni ewolo wa nso bayi se wa nko idile sidile ni won o ko idile sidile o awon iriri tawon eyan ni to gbona janjanjan ti won se n pariwo re si aleti lopo igba ta ba pari eto tawon eyan ba pe elomi a si bu sekun gbaragada lori ipe ani atokun ibo ni ko o ba yara oro ija ma ni odo olohun na le to lo olodumare nikan na lo le gba yin agbanrin bi te de yi awon iriri to gbona to yeruku lalala ini ni ti mo se n paro wa sawon odolokunrin odolobirin o la oju re le daada awon le bo bo won ni leap look before you leap look before you leap la oju re le ko to

0: ọpọlọpọ àwọn míì ló jẹ́ wípé inú obi tí wọ́n bímọ sí bí ẹni bímọ sí ilé kìnìún ni ó mọ̀ ṣe ẹnìkan sọ ìrírí kan fún mi wọ́n ní ọjọ́ àkọ́kọ́ táwọn ó lọ mítì bàbá ìyàwó àwọn wọ́n ní títí dọ̀la bàbá àwọn òkúkú mọ̀ wípé òun mọ̀ wọ́n ní báwọn ti jókòó sí sitting room ẹ̀yin kọ́ yìí mọ̀ ń bọ̀ o wọ́n níbi táwọn jókòó sí ilẹ̀kùn yẹn ṣí díẹ̀ báyìí bàbá ọmọbìnrin táwọn fẹ́ fẹ́ wọ́n ní bàbá yẹn ṣáà kí àwọn òun lẹ́ o bó o ní o kú irin o wọ́n nígbà tó sọ yẹn tán bó ti bọ́ọ̀ta ó kàn rọra fọwọ́ pa ilẹ̀kùn ọ̀hún dé díẹ̀ báyìí ló bá mú bàtà ẹsẹ̀ àwọn ló bá wò ó wò mo wá bèrè lọ́wọ́ wọn mo ní kí ni wá lára bàtà yín wọ́n ní bóyá ó fẹ́ wò bóyá bàtà tó ń wọ̀ wá àbùdọ́ọ̀lù ni bóyá ó ti jẹ kọjá àlàjì bóyá kọbúlà jíǹgù bàtà ló ń wọ̀ wá olóhùn ò tiẹ̀ ká sí àwọn ń bá níyàn àwọn lọ ó ní lẹ́yìn ìgbà táwọn wá múra bóyá wọ́n múra ìgbéyàwó ni àbí lẹ́yìn ìgbéyàwó ó ní bàbá ìyàwó òun wá pé ìyàwó òun lórí ẹ̀rọ alágbèéká ó ní títí dọ̀la ìyàwó òun ò mọ̀ wípé òun gbọ́ ohun tí bàbá rẹ̀ sọ fún un ó ní gbólóhùn tó tẹnu bàbá rẹ̀ jáde ni pé ọmọkùnrin tóun wò yìí ṣé kìí ṣe gold digger báyìí ó ní torí ngbà náà lọ́hùn kò sí nǹkan kan ti ń bẹ lọ́wọ́ òun òun kàn manage náà ni ṣùgbọ́n ìyàwó òun nífẹ̀ẹ́ òun sì gbà wípé káwọn ò fẹ́ra àwọn ó ní ṣùgbọ́n bàbá rẹ̀ sọ pé gold digger lòun ó ní ṣùgbọ́n gbólóhùn ọ̀rọ̀ tó tẹnu bàbá ìyàwó òun jáde lọ́jọ́ kínní àná òun ò ká sí nílẹ̀ òní tó mọ́ ń kọ́ ohun tó fa sábàbí tẹ́ni fi ń sọ̀rọ̀ yìí fún mi ni pé òun àti ìyàwó ọjọ́ kínní àná òun ò jọ sí papọ̀ mọ́ o tá ń tú wọn ká ìbéèrè nù. lẹ́yìn ìgbéyàwó tó ti ń lọ bíi ọdún méjìlá ọdún mẹ́tàlá tá ń tú wọn ká o. ẹjẹ́ ẹ̀ tún sáré mú ọjà tí ń bẹ lórí igbá ìkúrò ìwọ ọ̀dọ́kùnrin ìwọ ọ̀dọ́bìnrin máa dé lọ́kọ̀ kejì kó o sì máa fiyèsí bó ti ń gbé tò tààrọ̀ tò ní o tọ́ ọlọ́wọ́ ṣàánú wa torí pé nǹkan tá a kàn nínú ayé kó lódìmọ̀rí ó ṣàánú wa ni mọ́ bọ̀ wọn ò ní pẹ́ dé.
1: Are you craving the real taste of Calabar meal? Look no further. Welcome to Two Brothers Calabar Kitchen, where authentic food comes alive. From rich and tasty soups such as Afang, Banga, Edikaikong, Egusi, Ogbono, and even white soup. Oh my God! Every pot tells a story of tradition and taste. And if it's pepper soup you desire, we've got you covered. From catfish, chicken, goat meat, cow leg, cow tail, isiewu, unkwabi. So peppery, so spicy, unforgettable. This is an exquisite cuisine fit for kings and queens. And now, Two Brothers Calabar Kitchen is closer than you think. Visit Two Brothers Calabar Kitchen at Fun City Arena, Fate Road, beside Federal Secretariat, GRA, Ilorin. Delivery services is also available on request. You can book and place your orders 0816-977-441 or 0810-997-7888. Two Brothers Calabar Kitchen, home away from home.

0: Dígí ọkàn lẹ́ ń gbọ́ yìí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọ̀làrin iwájú ọmọ òye wọlé. Àwọn àgbábọ̀ wọn ní àbámọ̀ tó orí yẹn kì í ṣáájú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ní ti máa ń wá wò. Kó o tó sọ pé I do, kí wọ́n náà tó propose, bọ̀dá, àǹtí, rọ́ọ̀rẹ́ o, rọ́ dáadáa o. Àti pé jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀. Ibi tó o ti fẹ́ yan ọkọ tó o ti fẹ́ láya ta ní ṣàkóso ibẹ̀ gan. Wọn ò ní sọ̀rọ̀ púpọ̀. Torí bí n bá ní sọ̀rọ̀ púpọ̀ lórí ibi agbọnrin ibi tá a dé yìí. Ó ṣeéṣe ká fún gba yẹn ga àwọn ọ̀rọ̀ kan. Ṣùgbọ́n ìwọ náà máa fọgbọ́n orí rẹ̀ máa fi gbé.
1: Àmọ̀ràn mi tò ní fún láwa ọ̀dọ́mọ̀ni. Ọ̀dọ́kùnrin ọ̀dọ́mìnrin nínú Olúwa.
0: Tani chief commander in chief àbíbò náà ti máa ń sọ kíní ọ̀hún. Commander in chief inú ilé ibi ọtí fẹ́ lọ́kọ. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí. Tani commander in chief ilé ibi tó ti fẹ́ láya. Tani ń ṣàkóso ibẹ̀. Bẹ́ni tí ń ṣàkóso ibẹ̀ ò bá ti gbà ọ́ tọwọ́ tẹsẹ̀. Tọ́ sì fẹ́ dúró ń bẹ̀. Kọ́ ya fọ̀rọ̀ rẹ mọ ọlọ́run ni o. Kókó mìíràn rèé. Ẹ jẹ́ ń sáré jó lè mọ̀. Ìwọ ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin. Kó o tó sọ pé I do. Ìwọ ọ̀dọ́kùnrin kó o tó propose. Kọ́kọ́ mọra rẹ dán. Know yourself. Ohun tó fa làásìgbò nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó lónìí ni pé àtọkùnrin àtobìnrin wa a mọra wa. Ìwọ gan kó o kọ́kọ́ dára rẹ mọ̀nà. Ẹ jẹ́ ń fún yín lápẹẹrẹ. Fún àpẹẹrẹ, ìwọ tó jẹ́ pé bọ́ ọ bá ń bínú ìbínú rẹ bí ìbínú agánigàn ni. Mọ́ bínú ohun ò bú ọ o. Bọ́ ọ bá ń bínú àfikún ọmọ tó bá ti ń tó epo sí ọ lẹ́nu báyìí láì sóògùn àjọbọ. Lára rẹ yóò tó rọ̀. Ọ̀dọ́kùnrin sì ni ọ́. Ó sì fẹ́ láya. Ṣé mọ́tọ̀? Àfi kó o farabalẹ̀ kọ wá ẹnìkan tó jẹ́ pé kìí ṣe rú rẹ o. Bọ́ ọ bá lọ fẹ́rù rẹ láya. Ẹ máa ní problem. Olórin kan ló kọrin gbà kan pé àwọn máa ní problem. Mo bá jẹ́ pé èèyàn ti ń bínú ran iran bíi tiẹ̀ náà ló fẹ́. Ẹ máa ní problem. Èpè kọ́. Àfi kó o kọ́kọ́ dára rẹ mọ̀nà. Àǹtí dára rẹ mọ̀. Bọ̀dá dára rẹ mọ̀. Mo sọ ní ìjẹjọ́. Mo ní bó bá jẹ́ pé ẹni tí ẹjọ́ ń rìn báyìí bí weakness ibi tó fi sí ibi tó kù sí náà lòun náà kù sí ẹni problem. Ìdí abá ni pé ibi tí wọ́n bá kù sí òun gbúdọ̀ lébu àṣírí rẹ̀ ń bẹ̀. Ibi tó bá jẹ́ weakness tiẹ̀ ó gbúdọ̀ lè jẹ́ area of our own strength or his strength. Kọ́kọ́ dára rẹ mọ̀. Kí ló ń tó o fẹ́ gan? Ẹlòmíràn ni ọlọ́run jọ. Irú èèyàn bíi tòun gangan ni kó o fóun. Irú èèyàn bíi tiẹ̀ ẹ̀wẹ̀ ìwọ́. Kí ló ń tọ́ dáńpà rẹ? Ọ̀ọ̀yà akẹ́pẹ́ ọlọ́run kò fún ọ léyìí tí ó ran ayé rẹ lọ́wọ́. Tílé rẹ ò ní dàrú. Bó bá jẹ́ pé o ní ìbínú ni ọ́. Ẹni tó nílò lẹ́gbẹ̀ẹ́ rí onísùúrù ẹ̀dá ni o. O nílò oníbínú bíi tiẹ́. Bó o bá dára rẹ mọ̀ tó jẹ́ wípé o ì tètè ṣe ìpinnu lásìkò títí tí ọjọ́ yóò fi lọ oṣù wà lórí mo sì ń rò ó mo sì ń rò ó. Ṣọ́ndé o nílò irú èèyàn bẹ́ẹ̀ irú èèyàn bíi tiẹ́ o nílò rẹ̀ nínú ayé rẹ o. Ìwọ ọ̀dọ́kùnrin ìwọ ọ̀dọ́bìnrin. Irú èèyàn tó nílò nínú ayé rẹ lẹni tó jẹ́ wípé ó lè tètè ronú pàápàá tí ó sì mú ọ̀nà àbáyọ wá. Bíbẹ̀ ẹ̀kọ́ nǹkan yóò máa falẹ̀ àti pé ọ̀pọ̀ ìgbà àṣeyọrí tó yẹ kẹ́ ẹ ṣe lójú ọjọ́ ẹ lè mọ́ lè láǹfààní àti ṣe lásìkò torí pé bákan náà lẹ̀yìn méjèèjì rí dára rẹ mọ̀. sorry ariwo ton ma npa dati e mo ogbo fi dati e mo le dara re mo ni season ta wa yi.

0: èyàn wo lo nílò nínú àyànmọ́ rẹ̀ ìwọ ọ̀dọ́kùnrin ìwọ ọ̀dọ́bìnrin irú èyàn wo lo nílò láti bọ́ rìnrìn àjò ìgbéyàwó bọ́ ọ bá lọ gbérú èyàn tó jẹ́ pé ó tako àyànmọ́ àti ìrìn àjò tó fẹ́ rìn ẹ máa ní problem bó ní ìbínú méjì bá fẹ́ra wọn àfi kọ́lọ́hún ó ṣàánú wọn ojoojúmọ́ ariwo gèè bí ẹkún àpọ̀kọ̀jẹ ni ọmọ wáyé nulẹ̀ wọn ìdí abánipẹ́ spìṣì kan náà làwọn méjèèjì bọ́kọ ti rí níyàwó rí bẹ́nìkan bá gbóná ẹnìkan gbúdọ̀ tutù bẹ́nìkan bá tutù ẹnìkan gbúdọ̀ gbóná lẹ́yìn méjèèjì bá sì wá gbóná sọ́wọ́ kan a jẹ́ pé ẹ fẹ́ sọ lé yín di iléeṣẹ́ búrẹ́dì nù bẹ́ẹ̀ bá tún wá tutù sọ́wọ́ kan náà kíní ọ̀hún ó tẹ́lì lára àwọn ọmọ yín kúròǹbẹ̀hún ọmọ ní bá wíhun dádì nù ìgbà mọ́mì náà sọ̀rọ̀ kí wá ló sì àníyàn kúròǹbẹ̀hún kò wá sí kankan nu yín táwọn ọmọ yín ti ẹ̀bẹ̀rù rárá ìwọ ìyá ò lè sọ fáwọn ọmọ rẹ pé jẹ́ kí dádì dé máa rìpọ́ọ̀tì ẹ̀ tọmọ yìí ó sì bẹ̀rẹ̀ sí ní gbọ́n jìnnìjìnnì tàbí wọ ọkọ gan jẹ́ kí mọ́mì yín ó dé máa rìpọ́ọ̀tì ẹ̀ tọmọ yìí ó sì bẹ̀rẹ̀ sí ní gbọ́n jìnnìjìnnì ẹ̀yin méjèèjì kúròǹbẹ̀hún ẹ máa ní problem ẹ má bínú o ṣe pé o òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni o ìwọ ọ̀dọ́ lọ́kùnrin ìwọ ọ̀dọ́ lóbìnrin mo ní pẹ́ sójú òpó lẹ̀ o láti ọjọ́ mẹ́jọ lọ ọ̀rọ̀ kan lọ́kọ láya gangan àjọ bára wa sòótọ́ ọ̀rọ̀ ni èyí tí ìgbéyàwó ń túká pẹ́ tó ń túká pẹ́ yìí ó mọ̀ tó gẹ́ wàhálà làásìgbò tí ń dá sínú ayé àwọn ọmọ wọ̀nyí ó tó gẹ́ o bó ti ń ba ọjọ́ iwájú àwọn ọmọ wọ̀nyí jẹ́ ó tó gẹ́ kí ló dé ṣé bá ti la ojú wa lẹ́rìí tí nǹkan ó sì máa bàjẹ́ pàápàá jùlọ ẹ̀yin ò mọ̀ wípé strategy tí èṣù ń lò jùlọ ni ìdílé ni bó bá ti rí ìdílé wọ̀ tó kájọ ọkọ àtìyàwó àyànmọ́ àwọn ọmọ wọn ó dọwọ́ ọlọ́run bí ọba ní fara gbọgbẹ́ ẹ já wa náà ó dojúkọ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó kọ́lọ́run bá wa tún tò kó bá wa tún ṣe ìwọ ọ̀dọ́kùnrin ìwọ ọ̀dọ́lóbìnrin dára rẹ mọ̀ kí n mọ̀ wí ìwọ náà tiẹ̀ kọ́kọ́ jókòó analyze the strength ẹ àti weaknesses ẹ ẹni tó wá ń bá rìn analyze the strength ẹ àti weaknesses ẹ nìyẹn wá gbé sẹ́gbẹ̀ẹ́ side by side kọ wá jọ́sọ́ tó jọ́sọ́ sí ṣó lè compliment ẹ ṣó lè ràn ẹ lọ́wọ́ agbọ̀nbi tó o kù sí ṣé yóò bù ọ́ láṣìírí ńbẹ̀ àbí bẹ̀ gan-an ni area of weakness tiẹ̀ náà nígbà ẹ̀yin méjèèjì bá share the same quality the same trait of weakness ta ni ọ̀wà ran ara wọn lọ́wọ́ ibi ẹnìkan bá wíìkì sí ẹnìkejì ó gbúdọ̀ lé gbé bó ṣe gbúdọ̀ rí nìyẹn ọ̀nà tí equation yẹn fi lè balance nìyẹn ìwọ dádì wa tó jẹ wípé o wíìkì gan ṣùgbọ́n ọlọ́run fi ìyàwó tó jẹ́ pé ó jáfáfá ó fi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ síbẹ̀síbẹ̀ ariwo náà ló ń palẹ̀ lórí ìjà ní sá ìwọ̀nba ohun tọ́lọ́run ràn lọ́wọ́ láti achieve lónìí bọ́mọbìnrin yẹn bá jọ ọ́ ni kò ní achieve nǹkan kan ayé àwọn ọmọ yín gan bó ni ó ti rí máa dúpẹ́ lọ́wọ́ ọmọbìnrin yẹn ọlọ́run rí ọtán kó tó fi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ perfect match ẹ ni ìdí nìyẹn tó fi ní problem ẹ jẹ́ sójú òpó lẹ̀ ọjọ́ ti lọ àǹtí máa dúpẹ́ lọ́wọ́ olódùmarè tó fún ọ lọ́kọ̀ yẹn sọ ọmọ wípé bó bá jẹ́ wípé irú èèyàn bíi tiẹ̀ ló lọ fẹ́ nǹkan ó ti jí mi mọ́ ọ lọ́wọ́ torí ẹ̀yìn méjèèjì ẹ ti ẹ̀rọ mi lẹ́ẹ̀padà fàdàgbà ayé yín rọ̀ sí ṣùgbọ́n ọlọ́run fún ọlọ́kọ tó lè ta ọ́ jígìrì tó lè pariwo mọ́ óyá ẹ̀dìdẹ́ óyá ṣẹlẹ̀ inú wa ń bí ọ kí ló ń bínú sí ìwọ tó yẹ kó o máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rẹ́ wípé àti ìgbà tọkọ rẹ ti ń fún ọ ní pùṣì láti lọ síwájú nǹkan ti change nínú ìsẹ̀mí ayé tiẹ̀ náà má ba irú ọkùnrin bẹ́ẹ̀ jà ṣe ni kó o máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tori bọlọrun ba fun on iru eyan bi ti e ati lasi yori yin yo nira gan 0913655695 oni number te lanfani lati pese laaro to ni ojo ti lo atesi waju lojo mejo nipa nu olohun mo fe ro gbogbo idile patapata mo be yin loko olohun e fun awon omo yin laaye lati se idile won o pupo ninu yin kedere igba teyin na fe fe ra yin ko seni to lale yin lowo ki lawon omo yin fe loko tan fe laya si bon ti mari tan bayi e o je ki le won o gbadun ki lo de won ni e mo ran won lowo won ni e mo guide won positively sugbon ke e mo ko yawo si oko ke e mo kokoko si yawo e wahala ni o e je ka won igbe yawo ye je ki won ori mu mi iwo odo lokunrin iwo odo lobinrin to se n gbe eto lowo lowo eni to ba mo wi pe to ba nji lojojumo legbe re to ba wo bayi ibanuje okan ni o ma je fun olola ma fe loni o yala lokunrin abi lobinrin ikilo ni o eje wo ni tin be loju laye lo e kaaro
1: hello hello sai kaaro sir
0: e seun sir
1: e ku eto sir
0: olo ni pa wa to
1: oruko mi ti Mr. Ibrahim tawon yin ma si IBTech lati tanke
0: e seun IBTech
1: e je ku se fa ojojumo every story ni e ma mu tutun wa de ma gbadun yin
0: olohun ni
1: wallahi taala mo emi le fenu so pe woli ni sir
0: eh olohun mo ni ki mo mo
1: ni aya ni aya lati mo dele orun wa eti wa maliki kan ra maliki ngo film 100 to mo fi wo film ibi je bi ti mo wa wo yen e le bi lupe ile bi se topic la re wallahi taala so de shop ni mo yin na wo film
0: emi o ti e mo ru film te ti e nso ohun to lohun fi si mi lenu ni mo nso
1: olowo je da fun yin baba yen wa pe oko baba yen wa o wa mu wa lo ki ana re pe to fe fe de ma yen wa pe ya o wa po omo re wa fa seyin pe o wa ba so o loko to mu wa le yo o ni go wa la bo ni se bu yen ni o ni go diga ni je ni en kini kan ke se go diga o fe fe ka o bo le je ngbo o sa ti wa baba yen sa su won le baba yen wa pe ya wo re pe wo baba re bi se bu ohun o lo go diga o le bi je o le ti ka o wa ko ni ti o pa o wa ko ni ge ni lo to ma pa fun lo baba yen mo je go diga baba yen sa su won le wallahi ge yen wa pada won sa pada fe ra o e le bi pe baba yen de dupu ge yen ge wa so eku o wa recollect o wa flashback ki gbogbo mo ti baba yen mo fun to ni go diga ni o ni ni oko in fact imo ta baba obi wa ti le fun wa awo odo e je ka ma gbo awo obi wa won ri na gan o ni ni baba gbalagba IBTech
0: lati tanke e seun IBTech mo dupe e je n sare moja ti n be lori igba e kuro bi n ba ti pada de eto intest waju e lebe un e ku kale mo bo

0: padà o. Yin la wo Olorun be pelu wa. IB Tech. E seun te ba wa dasito laaro yi. Ṣugbọn se ri eyi te so ati riri ti emi so yi o yato sira won o. Tani te mi so yi. Nile oni to mo bayi Olorun ti padà wa saanu omokunrin ohun. Leni ti baba iyawo re pe ni Gold Galana. Ṣugbọn tori pe won o fe ninu igbeyawo yen won o fe ninu idile won. Ni baba yen se lo gbolohun oro yen fo mo re wi pe ogbo aten alatenu je leni to fe fe yi. Lo to dara ka mo gbo imoran won obi wa. Ṣugbọn ki se gbogbo imoran obi lo le gbo to si le tele imi akoba o. Amo ye elomi to je pe ohun to so elomi di eh bo tin ti inu igbeyawo kan bo si omi imoran awon obi eni igele yo da eyo na to won da eyo na ijo wo gan ninu ohun to fe jo se si ri akosile te nwo yen nigba mi eyan le tun kofa latara iwa te yan ba nwo ati imoran odi to ba faye gba lati sakosu emi re Olodumare ti pari eto gbogbo nipa aye re o. Mo je ki imoran odi mo jo dan kan ru mo lowo. Tani tun be doju ilaye o e lo. Egbo un soke eyin le pe wole.
1: Mhm. So se bun ni lati jere.
0: E seun.
1: Claro yi Olorun kan lo ran yin.
0: Olorun se.
1: Ore mi imo Owa ti iyawo e awon side iyawo awon side iyawo Olorun baba ni baba lohun owo ti te awon baba iyawo bi yi leyin Olorun awon lo kan o won na baba lohun owo ti in particular won de jojo pe awon ni fi ara won won de jojo fe ara won won de van won lu 5 good 5 years now for the pingari
0: atan
1: teyan ba di fe fe omo Aye ijo ni ife foju ife gbodo ni oju merin laye ta wa nsin in fact ife gbodo ila kayi ife gbodo mo ki sa ya ife ma nin kan mi dupe mu awon obi omo lawon fowo si eyin wa le ni fara yin e wa ran fara yin eleyi ko je ko fun wa en to ni edio yi olorun yo da yo je ko dara fun mo
0: ami ami
1: eyin no ti ni lo le la
0: ami ami Olodumare e segun alagba segun Iwo odo lokunrin iwo odo lobirin Ibi to ba ti fe loko ibi ba ti fe laye aje so nkan kan fun o Mo fe ko fi so wa lafia re ma fi jeun Iya to nbe ninu ana wa ni ati omo wa ni So ri tan ba tin lo ahan yen fun o pe ana wa ni Ti e se pe mo so pe omo wa ni o Ah Titi gba reverse o So ri bi tan ba ti fe eyan mo gbo omo mi nu Koda won mi nbe ta ri ninu awon obi ti won mo ni oko omo mi akobi mi nu iyawo omo mi akobi mi nu last born mi niyan apere pe won fe nbe ni sugbon ibi ton ba tin na ka si o pe ana wa ni o o ka bo a gba o to wote se ana wa o oda hello tani tun be nbe e seun mo
2: olorun mo te yin siwaju
0: ami mo
2: Ile
0: yin o ni daru.
2: Baba to ni ile ise yi, ona won na o ni daru.
0: Ami.
2: O jere omo.
0: Ami.
2: Se ri eko se ko wa.
0: O ko yin mo.
2: Mama Lolade lateye ko.
0: E seun mo.
2: Se ri ngba mi nbe gan awon omo yi oko mo gele ti koko. Ni won mo confuse won ni oyeyan. Wa la won le fayaran. Baba ogba Iya ogba ṣugbọn gbo daarin kan ọlọgbin kan jẹ iya ni lati surrender pe ki won ko mo ku si lọrun e mo pe yin ọkunrin ẹni strong mind e duro pe ko ni gba ṣugbọn gba ti o ba lo fẹ gbe nkan jẹ iya ọba ni to kan ko so mi do lori ibu e jọ lo to bo ni oji ye ile ise yo ni daru
0: ami Ami, ami, loruko Jesu. Ki kan tun nu. Be ba je ki nfe, be ba je ki nfe ma de para mi, ma de para mi. Ma wule para re. sori iya ti won fe yori e ko nbe yen ogbo o farabalẹ je bo baya hello
3: e ka
0: ro sao e ko to na olo ni ba wa to
3: afa ni nbe lori la doctor lari ti je so ni lati ta kure
0: a n gbe yin sao
3: e na gba de o message ti e ni ba la ro ipo
0: olo ni
3: ya o te gbe kale topic o ni bi anu olohun o si ni bi to ni ke ba ti ka ti da da so le kan to ke yin olu ku da da so opo no kon ti ka ji se nkan en de na gbe ti ti lo le won lai mo ye igba te ti ri se ti won ti ti na de be se so en si appreciate yan ti o te yan le mi ni pa kan ti o kan ti se nkan ikan ti de ma nba kan je ni baba ti omo gbodo ni pe ti yan ha ji mo yan gege bi omo ìdílé yẹn bí ló tó ṣé bá mú yẹn ní mọ àwọn èèyàn lè dájú wọn ọmọ mi rè é dẹ́gbẹ́ sọ ó ṣe pàtàkì wọn ká yẹn fún ẹgbẹ́ àtẹnra ara wọn tó tọ́pìkì ó wà important kárẹ̀ mójútó
0: àfáà
3: dr lanrin òkìkí láti ṣàkóso.
0: ẹ ṣeun àfáà dr lanrin òkìkí sórí tí wọ́n bá mú ọ ní mọ̀ ọmọ even tí ọmọkùnrin tó jẹ́ ọmọ tiwọn tó bá misbehave lọ́la àwọn ni ò ọmọ gbọ́ ìyá lámọ́ yín kò síbi tí ń lọ o sì lè gbé ẹni ọ̀dà pẹ̀sìn wà nù léyìí ká tẹ́wọ́ gbà ọmọ tí a lè léyìí tó fẹ́ yìí torí pé wọ́n fẹ́ ọ́ ń bẹ̀ ẹ̀ lóò ta ní tún bẹ́ẹ̀ wẹ̀ ló ìyá mi dáadáa àmì olódùmarè àṣẹ àṣẹ ìdùmarè àmì o àmì ọlọ́run
4: ami
0: ami olohun ami olodumori o ami olohun ami ami
4: o baba na o ma lokiko ni wale
0: ami o
4: se wa wa labere atokunrin atobirin ati de smart ati goyan owo yin o loke
0: ami
4: e ta baba na de si de online de
0: ni la gba ro ami olohun
4: se ri o eto saaro yi o ga ko si ga eko ni fun gbogbo bena ati ya ati baba wọ́n ní ànàbù kú ló ṣe ni àmọ́ bú kú ló ṣe ká ànàbù kú òsì nínú tó ti yé báyìí àwa àyá àtòbí lóòótọ́ iṣẹ́ gidi là ń ṣe ọ̀tá ọmọ wa wá ń kọ́ ọlọ́run kó ṣàánú ìfẹ́ ìfẹ́ lágbára ní lọ́fíìsì bland kò bland mọ́ o téèyàn bá fẹ́ dáadáa tó fẹ́ dáadáa fún ayé rẹ̀ kẹ́bẹ̀ tí ń sọ bọ̀ látàárọ̀ kọ́ lọ́mọ jẹ́
0: sọ́tọ́
4: ọmọ káàsà tí bẹ wẹ bẹ tí òun ti ń ṣẹlẹ léraléra ní àti tí ń bá fẹ bí ìyá tó sọrọ kù òun ó fara àwọn òun ó ṣẹlẹ ká òbí wo ní àjẹpọ ọmọ fara ẹ sí ń lọ
0: kò sí o
4: lábí wàhálà tó bì ṣe yìí kọta àwọn ọmọ wa ọlọrun jẹ kan gbọ sáwọn sáwà lẹ àmọ ní tèmi o tí bá sọ ọhún pé báyìí tó bá ti ní máa ń tọ tó bá dé mọ kèsè mi ìyá rẹ bẹẹ ni kí ẹ pé òun ní padà dá sí ọlá òtíjẹ kọkọ fi yín ìjọba pé tí mo ní ọmọ lọ sọ bá ta kú o kẹfẹ ìyàló mọ tí ń ṣẹlẹ náà ìyàló dẹ ní gbogbo wúlẹwúlẹ ọrọ pọtifẹyẹ ti bò lójú ẹyin ọkùnrin náà fẹẹ kíláàfù sì tún pọ
0: ọlọrun ṣàánú
4: fún àwọn ọmọ yẹn kọlá kó ṣàánú
0: àgbà kan
4: oníṣìírí
0: àmì ọlọrun ìyá ṣukúra ẹ ṣe gan. ẹ lóò ta ní bẹ́ńbẹ́ o.
5: ẹ̀lú nkàárọ̀ o.
0: nkàárọ̀ sà.
5: ìrora sa o.
0: ẹ ṣeun o.
5: bàbá oníkókó ni láti gbódò fún ni.
0: tọ ẹnì sọ ńlẹ sà.
5: ọpọlọ yín ọlọrun mọ òníjọ dàrú.
0: àmì olódùmarè baba.
5: bàbá tó ní ilé iṣẹ́ náà òkè òkè ni wọ́n mọ.
0: àmì sà àmì o.
5: ṣé ẹ rí ndémẹkàn nípa wọ òbí takunkun bẹ lọhùn àti sàárà. torí jẹ́ ẹ bá ti bọ́rọ̀ dé ni jẹ́ ẹ bọ́rọ̀ dé yìí èmi máa ń nígbàgbọ́ pé ọlọ́run ló lè ṣe. ẹ wo ṣé ọmọ tí ò sọ fún bàbá rẹ ni pé mo tó ṣe obìnrin kan ta. ọmọ tó tún wá tó ṣe ẹgbẹ tí ò sọ pé wọn ṣe kí n súnmọ o. àbí báyìí àbí kó mu wá fún àwọn òbí rẹ ẹ wò ìyàwó tí mo fẹ́ fẹ́ o. tó o ní ẹ̀yọ́ ọmọ ìgbésẹ̀ tó ní yóò gbé.
0: kábíyèsí olódùmarè.
5: àti ọmọ rí dán égbó ní bàbá àwọn kan ìyá àwọn kan ó sì kọjá síbi láti máa ń tún wọn pọ ó sì lọ rẹǹtì ìyá ọrẹǹtì bàbá ó sì lọ ṣe tí ó ṣe táwọn yìí ń láwọn aṣọ lẹyìn pé kákan kún fún bẹẹ lọhùn lóòótọ làákà ìdá ẹni tí wà yìí àátúmọ mọ òun náà a máa fi sọgbọn lójoojúmọ àmọ ìdẹmí ọkàn sọ fún àwọn òbí nígbà ẹja kún fún bẹẹ lọhùn kásì kún fún sàrà àdìsẹ lédi gbogbo dúkìá tọrọ máa fún wa.
0: ẹ ṣeun àmì bàbá oníkòkòrò yẹn ṣe. ṣugbọn e ma gbagbe o mo so kini kan le kan mo ni lopo igba olohun ti se ohun gbogbo dara dara ṣugbọn ona ta wa na ngba ta fi tun kini ohun ko laye ti wa eh opolopo ebi yen odo wa lo fi si adani tan o ti dani tan o bo ni ka ti so ti afowo fa e ja ma lo fun taro ile ti mo a tesi waju lojo mejo nipa

0: This is our promise. We've made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.
1: Mi ni yeye lua toyin adegbola mo si ti le ni 50 odun laye laye ataye dera igbokegbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomin plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje ko mode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe monomin plus
2: monomin plus fun eroja to ntu inu ara se leyin iwadi imejile a tun fi eroja cod liver oil epo eja si lo fi wadi ogun meji ta papo sinu eyo kan soso ka fi pe ni monomin plus ileṣẹ to yi pharmaceutical industries limited awon to loruko to se gbekele ni be ka pogun oyinbo lo se monomin plus monomin plus
3: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
4: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
5: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ha bùn.
6: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ̀gùn kedere.
4: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
6: Bí àbí fún mi lẹ́tù àbí bí àyè ṣe bí.
4: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
7: After working kílókù, ìgbádùn lókù ká wá jẹ́. After working.
4: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
8: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
4: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
8: Ṣé

0: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
1: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbàrọ̀ tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ni olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Mọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà, ẹ jájọ máa gbọ́.
2: Ìkànnì tó jálé jákó tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà jẹ̀gùn gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: We are the people, we make you happy. We are SAPPY.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kílókù, ìgbádùn lókù tá wá jẹ.
2: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ tún yọ.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: àlàáfíà ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ já ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlàbà yín.
1: Bàbá wa ti ń bẹ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì, Agbẹ́yinga fún àǹfààní tí a ní láti gbọ́ ọ̀rọ̀ ìyàní pẹ̀kún lẹ́ẹ̀kan sí Olúwa. Ẹ gba ọkọ̀ ẹ wà ó. A gbàdúrà gbogbo ibi tí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́, kó sì ṣe wá ní àǹfààní ní orúkọ Jésù Kristì. Ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa, àmì. Lẹ́ẹ̀kan sí, a kí wa káàbọ̀ sí wákàtí ìgbàlà. Níbi gbogbo tí ọwọ́ já ìkànnì yìí tẹ̀ sí ń gbọ́ ọ̀rọ̀ wákàtí yìí, mo ń gbà ládùá wípé ọ̀rọ̀ yìí yóò ṣe ayé wa ní àǹfààní, yóò yí ayé wa padà, yóò mú wa sí ìmọ́lẹ̀ ní orúkọ Jésù Kristì. A ti ń wo iṣẹ́ ìyanu ìlàlójú tí Jésù ṣe nínú Jòhánù orí kẹsàn-án. A sọ nípa ọkùnrin tí a bí gẹ́gẹ́ bí afọ́jú láti inú ìyá rẹ̀ wá ní bí ọ̀sẹ̀ mẹ́ta. Ní ọ̀sẹ̀ tó kọjá, a ń wo ìfọ́jú ti ọkàn. A wò gẹ́gẹ́ bí a ti bí gẹ́gẹ́ bí afọ́jú ti ara láti ìyá rẹ̀ wá. Bẹ́ẹ̀ náà ni a bí ìran ènìyàn gẹ́gẹ́ bí afọ́jú láti inú ìyá wa Ádámù àti Éfà. Láti inú Ádámù àti Éfà ni a ti bí ìran ènìyàn gẹ́gẹ́ bí afọ́jú, gẹ́gẹ́ bí ẹni tí ọkàn rẹ̀ ṣókùn. A sì ń wò ó wípé bí a gbogbo àwọn tó wà nínú ìfọ́jú ọkàn yìí, bí ayé wọn ṣe rí. Ìrònú wa asán ni, ìgbé ayé wọn asán ni. A rí pé ẹnikẹ́ni tó bá wà ní ìfọ́jú ọkàn yóò ṣe ayé rẹ̀ lónìí. Torí ìfọ́jú òun jẹ́ ká rí nǹkan tó yẹ ká fi ayé wa ṣe. Ìfọ́jú òun jẹ́ ká rí ọ̀nà tí ó yẹ kí a gbà. Ìfọ́jú òun jẹ́ ká rí ohun tó yẹ kó jẹ́ àkọlé kan wa. Ìfọ́jú òun jẹ́ ká dá Ọlọ́run mọ̀. Ìfọ́jú ọkàn yìí kò ń jẹ́ kí a mọ ohun tí Ọlọ́run dá wa fún àti ohun tí Ọlọ́run fẹ́ fi wá ṣe. Ìfọ́jú ọkàn yìí máa ń kí wọ́n gbé òde ayé. Ìfọ́jú ọkàn kò ń jẹ́ kí ayé ènìyàn kó mú èrè bá Ọlọ́run àti bá ẹni tí ó ní fúnra rẹ̀. Lónìí mo fẹ́ fi àpẹẹrẹ nìkan hàn wá. Ẹni tí bó tilẹ̀ kẹ́kọ̀ọ́ gboyè ṣùgbọ́n tó gbé òde ayé nítorí ìfọ́jú ọkàn tí à ń sọ yìí. Nítorí ipò ìfọ́jú ọkàn, ipò tó léwu ni mo sọ fún àná ọ̀sẹ̀ kọjá. Kò ní ṣe bóyá o lọ sílé ìwé, kò ní ṣe bóyá o lówó, kò ní ṣe bóyá o lówó, kò ní ṣe bóyá o bímọ, kò ní ṣe bóyá o lọ́kọ̀ àbí o lọ́kọ̀. Ìfọ́jú ọkàn yìí a máa jẹ́ kíyàn gbé òde ayé, a máa jẹ́ kíyàn ṣe ayé lò, a máa jẹ́ kíyàn ṣe gbogbo ẹ̀bùn Ọlọ́run lò. A wo àpẹẹrẹ ayé kan, ayé àṣìlò, ayé àṣìgbé. Nítorí ìfọ́jú ọkàn mo sì ń gbàdúrà iye àwọn tó wà ní ipò yìí, agbára ìmọ́lẹ̀ yóò wọnú ayé yín lọ, yóò fa ìjọba òkun ya, yóò lé òkun sá, yóò sì mú kí ìjọba Ọlọ́run kó sọ̀kalẹ̀ sínú ayé yín ní orúkọ Jésù Kristì. Ìwé Timothy kínní orí ìkíní ẹsẹ̀ ìkejìlá, ó ní mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi ní agbára àní Jésù Kristì Olúwa wa, nítorí ó kà mí sí olóòótọ́ níyàn mi sí iṣẹ́ rẹ̀. Mo ń gbàdúrà fún ẹnìkan náà. Ìwọ náà wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tó bá rí ìmọ́lẹ̀ irú ọpẹ́ báyìí yóò ti ẹnu rẹ jáde ní orúkọ Jésù Kristì. Ìwọ náà wàá rí agbára ìdáǹdè ní orúkọ Jésù Kristì. Ó ní mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fi agbára fún mi àní Kristì Jésù Olúwa, nítorí ó kà mí sí olóòótọ́ yíyàn mi sí iṣẹ́ rẹ̀. Ẹsẹ̀ ìkẹtàlá ó ń sọ ìdúpẹ́, èdè tó wá ń dúpẹ́ ló fẹ́ máa sọ fún ẹsẹ̀ ìkẹtà lóyún. Bí mo tilẹ̀ jẹ́ aṣọ̀rọ̀dì lẹ́ẹ̀kan rí, kó tó di àkókò ìdúpẹ́ yìí, ayé kan ló ń gbé tẹ́lẹ̀. Ó ní mo jẹ́ aṣọ̀rọ̀dì lẹ́ẹ̀kan rí àti onínú ni bí ni àti eléwu ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí mo ṣe ní àìmọ̀ nínú àìgbàgbọ́. Nítorí mo ṣe ní àìmọ̀ ọkàn ìfọ́jú ọkàn, ọkàn àìlóye ni, ọkàn àìmọ̀, ọkàn tí ò dá Ọlọ́run mọ̀, ọkàn àṣìṣe ni. Ó ní oore ọ̀fẹ́ Olúwa wá sì pọ̀ rí kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristì Jésù. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún òtítọ́ ni ọ̀rọ̀ náà. Ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristì Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Òtítọ́ ni ọ̀rọ̀ èmi jẹ́ ẹlẹ́rìí, ayé mi ni ẹ̀rí pé Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là tí inú àwọn tí èmi jẹ́ pàtàkì. Ó ní pé pàtàkì ẹlẹ́ṣẹ̀ ni mí, ò kàn ṣe ẹlẹ́ṣẹ̀ kékeré, pàtàkì ẹlẹ́ṣẹ̀ ni mí, ṣùgbọ́n Jésù wá láti gba ẹlẹ́ṣẹ̀ là. Mo sọ fún ẹni ọ̀sẹ̀ tó kọjá wípé àbùdá ìfọ́jú ọkàn ó ní àwà bí Ọlọ́run. A fi wà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ìrònú asán àti ìwà ìṣòdodo àti àìwà bí Ọlọ́run ó ní àwọn àbùdá àti àpẹẹrẹ ayé tó wà nínú ìfọ́jú ọkàn yìí. A wá wo àpẹẹrẹ kan lónìí, a ń wo àpẹẹrẹ kan ní pàtó ayé ẹnìkan, ẹni tó ṣe ayé rẹ̀ gbé, ẹni tó ń ṣe ayé.

0: rẹnu ẹ tó ń ṣìrìn tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣọ títí ó fi rí ìmọ́lẹ̀ nígbà tó ṣì wà nínú òkùnkùn arípayé rẹ̀ lòdì sí ohun tí ọlọ́run fẹ́ kí ayé rẹ̀ jẹ́ ó ní bí mo tilẹ̀ jẹ́ asọ̀rọ̀dì lẹ́ẹ̀kan rí tẹ́ bára tó ń sọ̀rọ̀dì lónìí ó sọ òdì sí olúwa ó sọ òdì sí jésù ọlọ́run òbí mọ́ ẹnìkan òbí jésù òwòlì lásán ni jésù ò ṣe nkankan jésù òkú lórí igi àgbélé ẹlẹ́tàn ni jésù ò ṣe ọmọ ọlọ́run ìsọ̀rọ̀dì tá a bá ń sọ nípa ìsọ̀rọ̀dì ẹnìkan ti wà ní ìsọ̀rọ̀dì rí àbùdá ayé tó fọ́jú ọkùnrin àbùdá ayé tí kò ní ìmọ́lẹ̀ tí ò yẹ ọlọ́run òye téèyàn bá dẹ̀ ní òye ọlọ́run wa máa ṣe ibéèrè kà ní ọ̀sẹ̀ o lè máa ka ibéèrè wa máa ṣe túmọ̀ wa máa ṣe ká ọkàn rẹ̀ ṣòògùn ohun tí bẹ́ẹ̀lì ò sọ ló máa sọ wa máa ṣe túmọ̀ torí èmi sọ pé òye ọlọ́run yí ọ kò lè yí ọ àfi tí ìmọ́lẹ̀ rẹ̀ bá wọnú ọkàn rẹ̀ àfi tí a bá gba ọkàn rẹ̀ kò lọ oògùn àfi tí oògùn tí a jogún láti inú ìbíwá yìí àfi tó bá pòórá ìgbà ẹni tí ó ń ṣe tí ọlọ́run máa yí wa torí pé òkùnkùn yìí sọ iyì àti òye ọlọ́run ni ohun tó mú òkùnkùn yìí wá ohun ti sọ ọlọ́run ni ohun tó mú òkùnkùn yìí bá ìran èèyàn ohun ni àìní iyì ọlọ́run ohun ni ìpàdánù iyì ọlọ́run àgbà tí iyì bá tó wọlé ni òye ọlọ́run yóò máa tó yíyàn àgbà tí iyì bá tó wọlé ni òye ọlọ́run fún ayé wa ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe títí dàgbò tí ọkùnrin sọ̀rọ̀ yìí ó ní pé mo jẹ́ asọ̀rọ̀dì tí a bá rẹ̀ tó kún fún ọ̀rọ̀dì ó sọ̀rọ̀ òdì sí ọlọ́run ó sọ̀rọ̀ sí ọmọ ọlọ́run ó sọ̀rọ̀ òdì sí àwọn onígbàgbọ́ ó sọ̀rọ̀ òdì sí ìjọba ó sọ̀rọ̀ òdì sí ènìyàn a rí pé àbúdá ìṣìṣọ́ni ìṣìṣọ́ láti ní ìfọ́jú ọkàn àṣìṣọ́ láti ní ìfọ́jú ọkàn tó tí ọba jẹ́ afọ́jú a rí pé àìmọye nǹkan ló máa máa ṣiṣẹ́ ó ní pé mo jẹ́ asọ̀rọ̀ òdì lẹ́ẹ̀kan rí ó nínú ni bí ni ó nínú ni bí máa ń ṣe kó pa àwọn ènìyàn mo máa ní inú tá à pé inú ni bí ni mo kàn bínú sí inú sáwọn èèyàn lásán ìbínú àti ṣe wọ́n pa ìbínú àti gbé wọn pa ìbínú àti jí wọn gbé ìbínú àti pa wọn ó nínú ni bí ni ó ní mo jẹ́ eléwu ènìyàn ẹni tó ṣe bá gbé eléwu ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ eléwu ló wà lórílẹ̀‐èdè wa lónìí ọ̀pọ̀lọpọ̀ eléwu ló yí wa ká lónìí wọ́n máa gbìyàn pamọ́ wọ́n máa jíyàn gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ eléwu ló wà yí wa ká lónìí wọ́n máa pààyàn wọ́n máa gbìyàn fún owó àìmọye ọ̀pọ̀lọpọ̀ eléwu ló wà ní àyíká wa ṣùgbọ́n wọ́n ń ṣe kan wọ̀nyí láti ní ìfọ́jú ọkàn ó ní ṣùgbọ́n mo rí àánú gbà nítorí mo ṣe ní àìmọ̀ nínú àìgbàgbọ́ mo ṣe inú àìmọ̀ inú àìgbàgbọ́ ayé àìgbàgbọ́ ayé ìfọ́jú ọkàn ni iye àwọn tí kò gbàgbọ́ nítorí kí ni o nítorí wọ́n wà ní ìfọ́jú ọkàn ní ọ̀sẹ̀ tó kọjá mo kà á sí wa létí nígbà tí paul ń sọ níwe kọrẹ́ntì kejì orí ìkẹrin ẹsẹ̀ kẹta pé bí ìre wa bá ṣòwò bí ìre wa bá farasí ó farasí àwọn tó kínú àwọn tó ń sọnù àwọn tó ń ṣègbè nínú ẹni tí ọmọ aládé ayé yìí ti bu ìfọ́jú lọ́kàn wọn kí ìmọ́lẹ̀ ìrẹ́ kó máa ṣe kí wọ́n bá tàn yí wọn ká paul ń sọ ìgbé ayé tó ń gbé nígbà tó wà ní kíni nígbà tí ó wà nínú òkùnkùn nígbà tí kò rí ìmọ́lẹ̀ nígbà tí ó wà nínú ayé òkùnkùn ayé tí kò ní ìmọ́lẹ̀ òdì ayé tó ń gbé ẹ jẹ́ ká òwe galatia lẹ́ẹ̀kan sí kí a tó wo àbùdá ìgbé ayé tí arákùnrin yìí gbé kí a bá lè mọ̀ wípé èèyàn lè ṣe kí ni èèyàn lè kàwé ẹni tí a sọ nípa yìí ọ̀jọ̀gbọ́n ni o ẹni tó kàwé gidi ni ẹni tó ní ìmọ̀ gidi ni kí ni lọ́ọ̀yà gbajúgbajà agbẹjọ́rò ni ẹni tí a sọ nípa rẹ̀ ṣùgbọ́n àṣìgbé ayé ló ń gbé òdì ayé ló ń gbé ohun gbogbo tí ó ní àṣìlò ni nítorí ó wà nínú òkùnkùn bẹ́ẹ̀ ni bí ìfọ́jú kan ṣe burú tó nìyí ohun gbogbo tó ní wàá ṣìlò agbára wàá ṣìlò ìmọ̀ wàá ṣìlò òye wàá ṣìlò ẹ̀rí pàá tó ní ọgbọ́n lórí ẹ̀rí tí wọ́n fi òye wọn ṣe àwọn táwọn òpó wọn kàwé lónìí wọ́n yẹn fi ọgbọ́n wọ́n yẹn fi kó wa lọ́bẹ̀ jẹ́ wọ́n ṣe ń fi ba ìlú jẹ́ wọ́n fi ṣe jí owó ìlú ẹ̀ mọ iye ọgbọ́n tó wà níbi pé à ń jiyàn gbà ọgbọ́n àṣìlò ọgbọ́n àṣìlò agbára àṣìlò òye àṣìlò ẹ̀gbọ́n ọlọ́run ohun tó máa mú wá nìyẹn tí wọ́n bá wà nínú ìfọ́jú ọkàn ìwé galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá ó ní nítorí èyí ti gbúrò ìwà ayé mi nígbà àtijọ́ nínú ìsìn nínú ẹ̀sìn àwọn Júù ẹlẹ́sìn náà ẹni tá a sọ yìí ẹlẹ́sìn òun náà ń ṣe ẹ̀sìn nínú ẹ̀sìn ló wà ṣùgbọ́n nínú ẹ̀sìn náà ló ti ń ṣe inú ibini nínú ẹ̀sìn náà ló ti ń ṣe ikú pani nínú ẹ̀sìn náà ni mo sọ fún wa pé ara ìfọ́jú ọkàn ara ẹ̀sìn ẹ̀sìn náà ni àbùdá ìfọ́jú ọkàn ní ìfọ́jú ọkàn náà ni ènìyàn ti mú ẹ̀sìn wá fún ara rẹ̀ àìmọye ẹ̀sìn ló pọ̀ jáde rẹ̀ ní àgbáyé ẹ̀sìn ò lè gbà ọ́ là ẹ̀sìn ò lè fún ọ ní òye ọlọ́run ẹ̀sìn àtọwọ́dà nǹkan àtọwọ́dà ènìyàn ni ẹ̀sìn ò ran ẹnikẹ́ni lọ́wọ́ ẹ̀sìn lè kọ́ ó lè fún ọ ní àfarawé ìwà bí ọlọ́run kò lè fún ọ ní agbára ìwà bí ọlọ́run ẹ̀sìn lè kọ́ bí a ṣe ń wọṣọ ni ṣùgbọ́n kò lè gba ọkùnrin kó lọ́wọ́ ìdíbàjẹ́ ẹ̀sìn lè kọ́ bí a ṣe ń fi aṣọ borí ṣùgbọ́n kò lè gbà ọlọ́wọ́ àgbèrè àti panṣágà àti irọ́ pípa àti èké àti àránkan àti ìjẹkújẹ ẹ̀sìn lè sọ fún ọ pé kó o dá owó ẹ̀sìn lè sọ pé kó o mú ìdámẹ́wàá wá ẹ̀sìn lè sọ pé kó o mú ọrẹ ẹ̀sìn lè sọ pé kó o gbà wẹ̀ ẹ̀sìn lè kọ́ ní ìwà bí ọlọ́run ṣùgbọ́n kò ní fún ọ ní agbára èrèdí rẹ̀ ni wípé nígbà tó bá ṣe ogun ẹ̀tọ́ wàá pín padà sínú ẹ̀ṣẹ̀ ẹ̀sìn lè kọ́ ẹ bí o sí ara ẹ fún sáà kan fún oṣù kan fún ọ̀sẹ̀ kan ẹ̀sìn ṣùgbọ́n lẹ́yìn yẹn kó wa tún padà sínú ẹ̀rọ fún ẹ̀ṣẹ̀ ẹ̀sìn ọgbẹ́ni kẹyìnlá ẹ̀sìn ẹ̀sìn ó máa fi hàn ṣẹ̀sìn ni ẹ̀sìn máa mú àjàgà wá ẹ̀sìn á sọ fún ọ pé kó pa kó máa pààyàn fún ọlọ́run ẹ̀sìn máa mú ẹ kó máa fi kó máa sọ àwọn ènìyàn bíi tiẹ kó máa sọ wọ́n di ẹrú ẹ̀sìn ọ̀nà ẹ̀sìn ni eléyìí ó ń ṣe ọ̀nà ìwà bí ọlọ́run ẹni tí a ń sọ nípa rẹ̀ paul ni a ń sọ nípa rẹ̀ ẹlẹ́sìn ọ̀nà náà orúkàwé ó kàwé gboyè nínú ẹ̀sìn jù ó ní ẹ̀sìn náà ó wà nínú ẹ̀sìn tó ní ṣùgbọ́n ẹ̀yin ṣe kínú ẹ̀yin ti gbọ́ nípa mi ẹ ti gbọ́ nípa ayé mi nígbà àtijọ́ nínú ẹ̀sìn àwọn jù bí mo ti ń ṣe nínú bí ni sí ìjọ ènìyàn ọlọ́run eré kọjá àlà tí mo sì bàjẹ́ nínú ẹ̀sìn kan náà ló jẹ́ kó máa ṣe nínú bí ni sáwọn èèyàn ọlọ́run ẹ̀sìn kan ló wà tó fi ń ṣe nínú bí sáwọn olùgbàgbọ́ àwọn èèyàn ọlọ́run àwọn ọmọ ọlọ́run tòótọ́ àwọn tó ti rí ìmọ́lẹ̀ ẹ̀sìn kan ló ń fún ní agbára ẹ̀sìn kan ló ń rú sókè láti máa pa àwọn ènìyàn ó ní ẹ ti gbọ́ ìgbé ayé mi nínú ẹ̀sìn àwọn jù bí mo ti ń ṣe nínú bí ni ju ni sáwọn ọmọ ọlọ́run bí mo ń pa onípaúpa gẹ́gẹ́ bí àwọn kan náà ti ń lu ẹ̀sìn lónìí láti pa ènìyàn ènìyàn tọ́lọ́run dá gẹ́gẹ́ bí wọn ènìyàn lẹ́run abí tiwọn náà a rí pé ẹ̀sìn kò lè ṣe kíni kò lè gba ẹnikẹ́ni rà ó ní pé bí mo ti ń ṣe nínú bí ni sí ìjọ ènìyàn ọlọ́run eré kọjá àlà tí mo sì bà á jẹ́ ẹ̀rí mo ṣe ń ba ìjọ ọlọ́run jẹ́ lónìí ó ní mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ẹ̀sìn àwọn yìí wọ́n ré kọjá nínú ẹ̀sìn tó bá wọ pé religious extremists àwọn tí wọ́n gba ẹ̀sìn lórílẹ̀ kọjá àlà ẹ̀sìn ò dẹ̀ gba ẹnikẹ́ni là bí ìfọ́jú ọkùnrin bá ṣe tó náà nìwòye fihàn rẹ̀ nínú ẹ̀sìn tó bá ṣe ó ní mo sì ta ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mi yọ nínú kíni nínú ẹ̀sìn jù láàrin àwọn ará ìlú mi mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mo ní ìtara láìsí ìmọ̀ ọlọ́run zeal without knowledge ìtara láìsí ìmọ̀ ọlọ́run ìtara láìsí ìmọ̀ ọlọ́run ìtara ẹ̀sìn láìsí ìmọ̀ ọlọ́run ó máa jẹ́ kó ṣìwà òní ó máa jẹ́ kó ṣe ayé gbé torí ìmọ̀ ọlọ́run ló máa fún ọ ní ọ̀nà tó yẹ kó gbé ìtara rẹ gbà tí o bá ti sí ìmọ̀ ọlọ́run wà á ṣe ohun gbogbo lò ìtara rẹ òun ohun tó lè lò máa fi ṣe ọgbọ́n rẹ wà á ṣe lò ìmọ̀ rẹ wà á ṣe lò owó rẹ wà á ṣe lò wà á ṣe aya lò wà á ṣe ọmọ lò wà á ṣe ọkọ lò nítorí pé o ní ìmọ̀ ọlọ́run nítorí pé o ní ìmọ̀lẹ̀ ní ọkàn rẹ ipò ìfọ́jú ọkàn tí arákùnrin yìí wà nìyí ó sì ń gbé òde ayé ó ní ṣùgbọ́n nígbà tí ó wu ọlọ́run ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá tí ó sì pè mí nípa kíni nípa oore ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi kí èmi lè máa wàásù rẹ̀ láàrin àwọn kẹfẹ́rí lójú kan náà èmi kò gbá ara àti ẹ̀jẹ̀ gbòǹgbò mo ń gbàdúrà fún lórúkọ jésù wọn náà wàá rí àánú gbà lórúkọ jésù o máa rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí ìmọ́lẹ̀ wá kúrò ní òdì ayé wa máa gbígbà ayé tó lọ́n fẹ́ kó gbé ní àlàáfíà àti ayọ̀ ní orúkọ jésù kristi ó ṣe láàánú pọ̀lọpọ̀ ẹni tó kàwé ẹni tó ní ìmọ̀ ẹni tó ní ìtara ṣùgbọ́n ló dì ní gbogbo ẹ lọ nítorí ó wà nínú òkùnkùn nítorí ó wà ní ìfọ́jú ọkàn rẹ̀ ṣókùnkùn ìrònú rẹ̀ náà sì di asán láti ìrònú asán ẹ náà ló fi ń gbégbé ayé asán ayé tí kò ní ìtumọ̀ bí gbogbo ni arákùnrin yìí ti ń sọ ẹ̀rí rẹ̀ ẹ̀rí yìí padà ńlá ni kò sẹ́ni tó ń rí ìmọ́jọ́ tó bá rí ìmọ́lẹ̀ wàá rí ara rẹ̀ bí ó ti rí wàá rí pé asán ni ẹ̀sìn òmúlẹ̀mófo asà tí ò ní kán òun ní ẹ̀sìn láìsí kíni láìsí jésù òun ní ẹ̀sìn láìsí ìmọ̀ ọlọ́run tòótọ́ ìwé ìṣẹ́ àpọ́sítólì orí ìkejìlénígún láti ẹsẹ̀ kẹrin ẹ jẹ́ kí n bèrè láti ẹsẹ̀ ìkíní ìjẹ́rìí àti ìjẹ́wọ́ paul ni ẹni tó ti wà ní òkùnkùn rẹ̀ ṣùgbọ́n tí ó rí ìmọ́lẹ̀ ẹni tó ti ń gbé òde ayé rí ṣùgbọ́n tó rí ayé tí ó yẹ kó gbé ó ń jẹ́rìí nígbà tí ó ní ìmọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí jẹ́rìí káàkiri níwájú ọba àti ìjòyè ó ní ẹ̀yìn ara àti bàbá ẹ gbọ́ ti ẹnu mi nísinsìnyí nígbà tí wọ́n sì gbọ́ pé ó ń bá wọn sọ̀rọ̀ ní èdè bẹ̀rù wọ́n túbọ̀ parọ́rọ́ ó sì wípé júù ni èmi ṣe ẹni tí a bí ní tásù ìlú kan ní silisia ṣùgbọ́n tí a tọ́ ní ìlú yìí ní ẹsẹ̀ gamalieli àgbà adájọ́ tí a kọ́ gẹ́gẹ́ bí lílo òfin àwọn bàbá wa tí mo sì jẹ́ onítara fún ọlọ́run àní gẹ́gẹ́ bí gbogbo yín ti rí lónìí ó ní ẹgbọ́ mi ipò tí ẹ wà lónìí ẹni pé ẹ ní ìtara fún ọlọ́run èmi náà rò pé mo ní ìtara fún ọlọ́run ni ipò tí ẹ wà lónìí mo ti wà níbẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo ti ṣe jù bẹ́ẹ̀ lọ ó ní mo sì ṣe inú mi bí ni sí ọ̀nà yìí tí tó fi dé ikú mo ṣe inú mi bí ni sí ọ̀nà yìí ọ̀nà náà ẹnìkan wà tí a pè ní ọ̀nà ó ní mo ṣe inú mi bí ni sí ọ̀nà tí dojú ikú ni o mo fi kú lè ṣe inú mi bí ni sí wọn mo ń dè mo sì ń fi wọn sínú túbú àti ọkùnrin àti obìnrin gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn kan náà ti ń ṣe lónìí tí wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì tí wọ́n jí wọn gbé tí wọ́n fi wọn sínú túbú ó ní mo ti wà ní ipò yìí rí mo ṣe inú mi bí ni mo ń gbàdúrà gbogbo ọkàn tó wà ní ipò ìfọ́jú ọkàn tí wọ́n sì ń ṣe inú bí ni wọ́n ń takò ọlọ́run tí wọ́n ń takò ọ̀nà ọlọ́run tí wọ́n ń takò ìlànà ọlọ́run tí wọ́n ń takò ìgbàlà ọlọ́run nítorí wọ́n ń ṣe inú nínú àìgbàgbọ́ nínú àìmọ̀kan lórúkọ jésù ẹ ó rí àánú gbà mọ́lẹ̀ Ọlọ́run yóò mọ́lẹ̀ sí ipa ọ̀nà yín in the name of Jesus. Ó ní bí olórí àlùfáà pẹ̀lú ti jẹ́ mi ní ẹ̀rí àti gbogbo àjọ àwọn ènìyàn alàgbà lọ́wọ́ àwọn ẹni tí mo sì ń gba ìwé lọ sọ́dọ̀ àwọn arákùnrin. Ó máa ń gba àṣẹ máa ń fún license láti ṣe níbi tí mo sì lọ sí Damascus láti mú àwọn tí ó wà níbẹ̀ ní dídè wá sí Jerusalem láti jẹ wọ́n níyà. Ó sì ṣe bí èmi ti ń lọ, mo sì sún méjì Damascus níwọ̀n ọjọ́ kan rí ní òjijì. Ìmọ́lẹ̀ ńlá mọ́ ti ọ̀run wá yí mi ká, mo sì ṣubú lulẹ̀, mo sì ń gbọ́ nǹkan tí ó wí fún mi pé Saulu, Saulu, èéṣe tí ìwọ fi ń ṣe inú ni bí ni sí ni? Èmi sì dáhùn wípé ìwọ ta ni Olúwa? Ó sì wí fún mi pé èmi Jésù ti Nasareti ni, ẹni tí ìwọ ń ṣe inú ni bí ni sí? Àwọn tó sì wà pẹ̀lú mi rí ìmọ́lẹ̀ náà nítòótọ́, ẹ̀rù sì bà wọ́n, ṣùgbọ́n wọn kò gbọ́ ohùn ẹni tí ń bá mi sọ̀rọ̀. Mo sì wí pé kí ni kẹ́mi kí ó ṣe? Olúwa, Olúwa sì wí fún mi pé dìde kí o sì lọ sí Damascus. Níbẹ̀ ni a ó sì sọ ohun gbogbo fún ọ tí a yàn fún ọ láti ṣe. Mo ń gbàládùá fún ọ. Ìmọ́lẹ̀ tó máa jẹ́ kó o rí ohun tí a yàn fún ọ láti ṣe. Ìmọ́lẹ̀ tó máa jẹ́ kó o rí ohun tí Olúwa fẹ́ kó o fi ayé rẹ ṣe. Ìmọ́lẹ̀ tó máa jẹ́ kí o rí ayé tó yẹ kó o gbé tòótọ́. Ìmọ́lẹ̀ tó máa jẹ́ kó o rí ara rẹ bí o ṣe rí lórúkọ Jésù. Ìwọ náà wá rí ìmọ́lẹ̀. Ipò òkùnkùn, ipò òdì ayé òun ni Paul ń gbé. Ipò inú ni bí ni? Ipò ìsọ̀rọ̀-òdì, ipò ìgbénipa kó máa gbìyàn pa. Ìwà ẹ̀ṣẹ̀, ìwà ẹ̀rí Ọlọ́run ló kúnnú ayé rẹ̀ nígbà tó wà ní òkun. Kí ni ọ̀nà àbáyọ? Kí ni ìdáǹdè? Ìdáǹdè náà ni ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ló gbàlà, ìmọ́lẹ̀ ló yí ayé rẹ̀ padà. Ó rí ìmọ́lẹ̀, ayé rẹ̀ yí padà. Kò sẹ́ni tó ń rí ìmọ́lẹ̀ tó tún ṣì ń dúró ní òkun torí ìmọ́lẹ̀ dára ju òkun lọ. Kò sẹ́ni tó ń tọ́ ìmọ́lẹ̀ wò tá sì tún fẹ́ máa olúkú moṣù nínú òkun. Kò sẹ́ni tó ń tọ́ ìmọ́lẹ̀ wò tá tún sì fẹ́ máa ní ìbáṣepọ̀ pẹ̀lú òkun torí kò sí ìbáṣepọ̀ tó wà láàrin òkun àti ìmọ́lẹ̀. Nígbà tí ìmọ́lẹ̀ bá farahàn, òkun kan máa sá lọ ni. Ibi tí òkun bá dẹ̀ wà, a ò rí ìmọ́lẹ̀ ni. Ohun tó dẹ̀ fa òkun òun ni pé ìmọ́lẹ̀ ò sí níbẹ̀. The absence of light, àìsí ìmọ́lẹ̀ ló ń fa òkun. Ṣùgbọ́n ní kété tí ìmọ́lẹ̀ bá dé, ta ni ò fẹ́ ìmọ́lẹ̀? Ìwà bí Ọlọ́run yìí, òun ni arákùnrin yìí wà ní ọjọ́ kan. Inú ilé ẹ̀sìn náà ni, inú ìwà bí Ọlọ́run, inú ìwà ìka, ìwà ìkorò ọkàn, ìwà ìpani, ìwà ìgbénipa, ìwà ìgbésùnmọ̀mí. Olúwa, tó yí bá ìmọ́lẹ̀ padì, mo ń gbàdúrà lórúkọ Jésù, ìwọ náà wá bá ìmọ́lẹ̀ padì. Ìmọ́lẹ̀ yóò tàn sí ipa ọ̀nà rẹ, ìmọ́lẹ̀ yóò fi ara rẹ hàn, gbogbo ogun yóò sì pòórá, gbogbo ìṣiwèrè ní ọkàn, gbogbo ìfọ́jú ní ọkàn, gbogbo àìlóye ní ọkàn, gbogbo ìfọ́jú ọkàn tó ń jẹ́ kí òun máa ṣe ayé gbé, tí ò jẹ́ kí òun mọ tó yẹ kó fi ayé rẹ̀ ṣe lórúkọ Jésù Kristì, kó gba òmìnira, kó gba ìdáǹdè, kó gba ìtúsílẹ̀. Ó ní ó sì ṣe bí mo ti ń lọ ní ìrìn àjò òkùnkùn, bí mo ti ń lọ nínú ìrìn àjò àìmọ̀kan, bí mo ti ń lọ ní ìrìn àjò inú ni bí ni, nínú ìjò ìpànìyàn tí mo sì súnmọ́ etí Damascus. Ó ní níwọ̀n ọjọ́ kan ní ọ̀sán náà ni o, ó ní ní òjijì ìmọ́lẹ̀ ńlá mọ́ ti ọ̀run wá yí mi ká. Mo ń gbàdúrà fún ọ tó ń gbọ́ mi lò tó sì wá nùkùn. Ìmọ́lẹ̀ ńlá ti ọ̀run wá yóò mọ́lẹ̀ yí ọ̀ka lónìí, wá fìdí rẹ múlẹ̀, wá fìdí ìmọ́lẹ̀ múlẹ̀ nu ayé rẹ ní ọ̀sán ọgbọ́n ni o. Ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ ju ọ̀sán lọ, ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ ju òun lọ. Ṣé bóun náà ló dá ìmọ́lẹ̀? Ẹni tó dá ojú àìsàláìrànbè, ẹni tó dá ìmọ́lẹ̀ ohun gangan inú ìmọ́lẹ̀ akọ́pọ̀ ń gbé ní ìmọ́lẹ̀ tí ẹnikẹ́ni kò lè wò. Ìmọ́lẹ̀ rẹ̀ ó mọ́lẹ̀ ju ti òun lọ, ó lágbára jù lọ. Òun náà ni ìmọ́lẹ̀ tó ń jò tó sì ń tàn. Òun náà ni ìmọ́lẹ̀ ayé. Ìmọ́lẹ̀ ni Paul rí tí ayé rẹ̀ fi yí padà. Ìmọ́lẹ̀ ni Paul rí tí ìrìn àjò ayé rẹ̀ tó yí padà bá ibòmíràn. Ìmọ́lẹ̀ ló rí tí ìyàtọ̀ fi dé bá ayé rẹ̀. Ìmọ́lẹ̀ ló sọ ọ́ di kí ni o, ló sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tó jẹ́ eléwu ènìyàn ó wá di aláìléwu. Ẹni tí ò náà ní ayé ènìyàn, ẹni tí ò náà ní ẹ̀jẹ̀, ẹni tó yẹ pé ìfi ayé ṣòfò ni, ó ní orúkọ Ọlọ́run ló rò pé òun sin Ọlọ́run náà, inú ẹ̀sìn náà ni ló ti fi ayé àwọn ènìyàn ṣòfò. Nígbà tó rí ìmọ́lẹ̀ ayé rẹ̀ yàtọ̀. Nígbà tó rí ìmọ́lẹ̀ ó wá fẹ́ ohun tó ti kó ìra tẹ́lẹ̀. Nígbà tó rí ìmọ́lẹ̀ ayé rẹ̀ di ọ̀tún, ó wá bẹ̀rẹ̀ sí ní ìrírí. Gẹ́gẹ́ bí a ti ń kọ lórin pé ìyípadàdé gbámúdàtúnbí, ìyípadàdé gbámúdàtúnbí, ìyípadàdé gbámúdàtúnbí, ìyípadàdé gbámúdàtúnbí. Ìwà ẹ̀ṣẹ̀ mi àtijọ́ mo ti kọ sílẹ̀, ìrọ́pípa àtijọ́ mo ti kọ sílẹ̀, ìwà agbére àtijọ́ mo ti kọ sílẹ̀. Ìyípadàdé gbámórí Jésù, ìyípadàdé gbámórí mọ́lẹ̀, ìyípadàdé gbámórí mọ́lẹ̀, ìyípadàdé gbámórí mọ́lẹ̀, ìyípadàdé gbámórí mọ́lẹ̀. Ọ̀rọ̀ òdì mi àtijọ́ mo ti ko sile ibori sami atijo mo ti ko sile inu bi ni atijo mo ti ko sile iyi pada de gba mo da tun bi bi o tin lo ori imole aye re yi pada ore mi so ti ri imole so ti ba imole pade ko se ni tun ri imole yi to tun se joko sinu ogun to tun se ni ibasepo pelu iwa ogun ti ko leso ko se ni tun ba imole pade to tun se ni ajosepo iwole wode pelu ogun ko se ni tun ri imole to se fi iwa ogun kun mo to tun se rin to nje to mu ni ogun inu isiwere ati ironu asan kan won ko sese iyi pada de baye re eja wa ikosile ohun to so inu iwe ise apostle ori kesan ohun ni ibapade nla ti sele nigba to ri imole irin ajo re yi pada oto ni bi to lo irin ajo ilewu irin ajo asan irin ajo ijekuje imukumu iwokuwo isekuse irin ajo aye re ni igba to ri imole iyi pada there is a 180 degree turn is a turning point when you meet the light when you encounter the light it brings about a turning point a 180 degree you back where you are going you are facing where you are backing before that's the effect of this encounter with the light we shall apostolic ori kesan lati se kini sugbon soul omi emi ikilo ati pe pasibe si awon omo eyin luwa o to lori alufa lo pinu re gbogbo ironu e ironu ipani ijinigbe ifiaje ifulo sinu tubu ka fi pa ba nilo bi ironu asan ni o bere iwe lowo awon iwe lowo re si damascus si awon sinagogu pe bi o n ba ri enikeni to n be ni ona yi iba ase okunrin tabi obirin ki ohun ki o le mu won ni dide wa si jerusalem o si se bi o ti n lo o si sumo damascus lojiji lati orun wa imole si imole yika o si subululẹ o gbo ohun ti o n fo si pe saulu saulu eyi se ti wo fi n se inu ni bini si mi o si wipe iwo ta ni oluwa mo n gbaladua fun pe imole lati orun wa loruko jesu yoo mole si okan re imole lati orun wa yoo mole si aye re wa ni imole olorun wa ni oye olorun wa mo eni ti olorun se imole to ma gba olorun lowo idi esin lowo ajaga esin esin ti o gba ele lowo ese esin ti o gba ele lowo iwa bi olorun esin ti o gba ele lowo iro lowo oti mu lowo panshega lowo iborisa esin to mo je ajeji si iwa bi olorun loruko jesu christi imole yoo to si pa onu re lati orun wa loni imole yoo to si aye re imole yoo farahan imole yoo farahan imole yoo farahan o ni imole naa si imole laarin okunkun ohun ko si bori re mo n gba lajo si gbogbo okan to sokunkun si gbogbo okan to wa ni ipo ifoju okan si gbogbo to wa ni ipo iloye si gbogbo to wa ni ipo ifoju to wa ni ipo isiwere mo gba lajo je ki imole ki o wa je ki imole ki o wa je ki imole ki o wa mo gba lajo agbara ohun ko jade o ni gbogbo aye re gbe nuhun o ni gbogbo aye re ni okunkun aye kekere yi odun kekere to ni laye ogorin odun adoto odun ogofo odun 70 years to ni o ni fi sofo sinu okunkun o sese ki a bi eyan sinu okun ko si pari gbogbo irin ajo re ninu okun ti ko ba ri imole bi ko se pe imole farahan saulu iba lo gba aye re ni okun iba si pari sinu okunkun birimu birimu okunkun ayeraye iba pa irin ajo re sinu okun ayeraye ti o ba epo ri imole ore mi to n gbo mi ni wakati se o ti ni imole se o ni imole se imole olorun ti mole sinu okunrin se o ni iye ninu se o ti ni imole olorun mo fẹ ko bọ ọlọrun sọrọ olúwa tàn mọlẹ sí ayé mi èmi náà fẹ ní ìmọlẹ mo fẹ mọ ẹni tí ọlọrun ṣe ìmọlẹ ayé jésù wípé èmi ní ìmọlẹ ayé èmi ní ìmọlẹ ayé kò sí ẹni tó ti sọ ọrọ bẹẹ tó máa tún tún sọ òun ní ìmọlẹ ayé òun ní ìmọlẹ ayé inú rẹ ní ìyé wà ìyé náà sì ní ìmọlẹ ayé ìmọlẹ náà mọlẹ nínú ògùn ogunkun si bori re mo fẹ ki o ba ọlọrun sọ jesu wa to imole sinu aye mo fẹ rin ni imole mo fẹ ri imole farahan mi o le ti wa nu esi pe mo fẹ ko gbadura gbadura toto toto to ba gbogbo ọkan re gba imi naa fẹ ni mo fẹ da ẹni ti ọlọrun ṣe mọ mo fẹ mu ni imole imole aye wa farahan mi imole iye wa farahan jẹ ki n ri ọbọ osere jẹ ki n ri ọbọ osere wa le ohun okun jade ninu okan mi je ki imole ko ti orun wa mo fe gbo won olorun emi na fe rin ninu imole mi o fe gbe gba yin odi mi o fe gbe odi aye mo fe gbe aye ti olorun fe ki n be ki aye mi ba le wulo fun ogbon olorun oluwa esanu fun oluwa esanu fun mi e ma je ki n fi gba aye mi e ma ki n lo gba aye mi na ogun e ma ki n wa aye mi sofo ni ogun e ma ki n fi aye mi sofo e ma ki n gbe odi aye e ma ki n fi ogbo ebun olorun ki n se asilu aye asilu ebun olorun nitori mi o ni imole oluwa esanu fun mi aye to n si je aye ogunkun ni aye to n si mu o se ma jo to n pa lara to dero wi pe ohun to da ni okunkun o je ki yan ri nkan o se ka ri nkan to n se ni e ko n je ka ri nkan bo ye ki ari okunkun a ma pe ohun ti o da a ma pe ni daradara jesu ni imole mo fe ki o pe sinu aye re jesu imola iwo nu aye mi ba ise okunkun je ba ise okunkun wa ba ise okunkun je nu aye mi yo si se nu aye re lọwọ lọwọ bayi bi o ba le bọ lọrun sọrọ imọlẹ yoo farahan imọlẹ yoo tan si pa ọna rẹ aye iwo naa ma yi pada wa jẹrisi yi pada ti imọlẹ to mu ba aye niyan o ni ma wowo kuro mọ o ni ma rinrin kuri mọ o ni ma ṣe yekuse mọ nitori imọlẹ ti de mo gbẹ ladua fun ninu aye rẹ gbogbo aye to n gbọ ohun ni wakati jẹ ki imọlẹ ki o wa jẹ ki imọlẹ ki o wa ninu aye yi ki imọlẹ ki o wa ninu aye yi ki imọlẹ ki o wa mo gba agbara okunkun jẹ gbogbo ìṣíjibo okunkun gbogbo ìbojú okunkun nínú ọkàn yín lórúkọ jésù kóluwa kó fà wọn ya ìmọlẹ kí ó wà ògo ní fún orúkọ olúwa jésù olúwa wa àmì.
1: A gbàgbọ́ pé ọ̀rọ̀ ìgbàlàyé ti mú ìgbàlà bá yín. Ọ̀rọ̀ ìgbàlàyé ni ó tẹ̀yìn wá láti iṣẹ́ ìránṣẹ́ Mission to Save Ministry International. Fún ìbéèrè, àmọ̀ràn tàbí àdúrà, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0704948 1728. Lẹ́ẹ̀kan sí 0704948 1728. Ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì. Jésù ni Olúwa.
2: This is our promise. We've made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: bẹẹni eto oye ijinle lati nu bibeli gbara otun wo lori kan ni diamond 8.7 fm nilu ilorin ni gbogbo irole ojo isinmi laarin ago meje si mejo irole 7 pm to 8 pm every sunday atoko eto ni oluso agutan ekonowo olukopa pataki lori eto yi ni oluso agutan ak ogunyemi lati csc oke mole to wa ni opopuna unity nilu ilorin gbogbo enikeni to ba fe mo imo ati otito oro olorun to ye koro lati nu bibeli laisi amulu mala tabi sugbon be e jajo mo teti si eto yi ni gbogbo ojo isinmi John Bat Foundation ni onigbowo eto yi bibeli wi pe oro re ni fitila fun ese mi ati imole si pa ona mi be ni oro re ni mo pa moluka aya mi gemi ko ma ba se si o Jesu ni oro iye na e jajo ma gbo
1: now playing
2: money don't buy you happiness.
1: Turning up the sparkle, Diamond FM.
3: Ìkànnì tọ́jàlejako tó tàn kárí ayé.
4: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbò.
5: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà jẹ́gun kedere.
3: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ̀wá lógún.
6: We are happy people, we make you happy. We are
3: pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ó lópin ni.
7: After working kílókù, ìgbádùn lókù ká máa jẹ́. After working.
3: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
8: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
9: Àwọn tí wàá yẹ.
3: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
8: Ṣé Ọlọ́run.

0: FM 88.7 shining supreme.
1: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbàrà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ni Olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlò mọ́lá. Tàbí ṣùgbọ́n bẹ́ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba ṣẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ iye náà, ẹ jájọ máa gbọ́.
2: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹní mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ikoni tonton, nyerin.
3: Keep listening to the music, to the sound, to the
4: Diamond FM.
3: 88.7 FM.
5: Across the airwaves right now.
6: In the mix.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin.
1: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
2: Ẹ̀kasán wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Igbákejì ààrẹ Kashim Shettima yóò kópa níbi ìpàdé àpapọ̀ ìdáméjì ọdún ti àjọ ECOWAS ní Freetown. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti Oyè Bámijì pàdé níbi àdúà òkú ìyá akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC. Olórí ìjọ Kérúbù Sẹ́ráfù rọ àwọn Kìrìstẹ́nì láti múra sí ìyìn rere. Nílẹ̀ òkèrè ọkọ̀ ojú omi tó kó èrò 64 rì ní etíkun Guyana. Lẹ́ka eré ìdárayá ẹlẹ́sẹ̀ ayò ọmọ Nàìjíríà Victor Boniface Gbayò wọlé lẹ́ẹ̀mejì nífẹsẹ̀wọnsẹ̀ tí Leverkusen fi jáwé olúborí láyò méje sí òdo. Ẹ̀ka àsán lẹ́ẹ̀kan sí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ti ọ̀sán òní ní Diamond 88.7 FM ìlọrin olóyè dé Seyi Jacob ní oníròyìn yín.
3: You need to sue me, man, or long. Kick or any opportunity by. Ma ex inu Japan.
4: O le shi di kuro nile Nigeria tan patapata gba be. O ko ni shine ni awon ebi, ore ati olufe re lori ile na. O le Japan nitori ti o fe lati se be. Sugbon simi riran nu mo gege bi ona bayo kan si awon isoro to nko ju orile ede yi lapapo. Koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile, sibe ile eni ni ile eni, ilu re ni Nigeria je yo ma gbe o lokan lajo.
5: Imoran yin lo n dese ti iboyin lati ikani Diamond 88.7
6: iroyin ekunrere lati ile ise Diamond FM.
2: Eka bo pada iroyin ohun re lekunrere. Igbákejì ààrẹ Kashim Shettima ti gbéra kúrò Labuja láti kópa níbi àkànṣe ìpàdé àpapọ̀ ẹlẹ́ẹ̀kọkàndínníàádọ́rin irú rẹ̀ ti àwọn olórí ìṣèjọba ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà tó máa wáyé ní Freetown orílẹ̀-èdè Sierra Leone. Shettima yóò ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ètò pàtàkì ẹlẹ́kùnòjẹ̀kùn ọ̀hún níbi tí yóò ti darapọ̀ mọ́ àwọn olóṣèlú àti àwọn olórí ilé iṣẹ́ ńláńlá jákè jádò ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà àti jù bẹ́ẹ̀ lọ níbi ìpàdé àpapọ̀ ńlá ọ̀hún. Níbi ìpàdé ọ̀hún tí yóò bẹ̀rẹ̀ lónìí yìí ni gbọ̀ngàn Julius Mada Bio International Conference Center ní Freetown orílẹ̀-èdè Sierra Leone. Níbẹ̀ ni wọn yóò ti sọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ pàtàkì tó ń ti ọ̀rọ̀ àtúntò tí yóò jẹ́ àpapọ̀ ọ̀rọ̀ lórí ìfarajì fún àlàáfíà ètò ìṣèjọba àwarawa ìdàgbàsókè ọrọ̀ ajé àti mímú ẹkùn ọ̀hún gbòòrò sí i. Gómìnà Adémọlá Adeleke ti àti ẹni tó jẹ́ òǹdíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Oyè Bámijì ti darapọ̀ mọ́ àwọn lókọlókì níbi ayẹyẹ ètò àdúà Firdaus Alhaji Sidikatu Basiru ti ṣe ìyá ẹni tí ó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC Senator Ajibola Basiru níbi ètò ọ̀hún tí wọ́n fi ṣe ìkásẹ̀ńlẹ̀ ayẹyẹ ìsìnkú arábìnrin náà ní Fakunle ní ilé ẹ̀kọ́ Fakunle tó wà nílùú Òṣogbo. Níbẹ̀ ni àwọn olóṣèlú, àwọn olórí ìlú, àwọn olórí ẹ̀sìn àti àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ti péjọ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá Ajibola Basiru. Gomina Adeleke wa nibi eto pataki ohun ati ohun ati abenugan legbimo asofin ipinle Osun right honorable Adewale Egbedun eni ti o je asofin Bamidele Salam ati awon ti won je loga loga lenu ise oba ni ipinle ohun nibe na ni oye Bamiji ti o soju awon olori legbe oselu APC wa si bi eto ohun ti ko si yo commission eni ti o se gomina tele ni ipinle Osun ati minister oro aje inu omi Adegboyega Oyetola ti o je oloye legbe oselu APC ati baba Oloye Bisi Akande gomina ipinle Ogun dapo Abiodun na ogbeyin pelu awon loko loki mi olori egbe mimo kirubu sirafu onite si waju lagbaye ayo ni o baba most eminence prophet dr Emmanuel Adewale Abiodun Alogbo ti ro gbogbo omo leyin Kristi ati awon omo ijo mimo kirubu sirafu kakri agbaye lati mo riri anu Olorun ninu aye won be lo pe ipe ohun nibi ipago elekeji dini ogun ti ijo ohun olododun to waye eyi ti won pe akori re ni anu nla fun ikore ti o waye lati ojo kẹẹdogun titi di ojo kokan dini ogun osu keje odun 2026 ni olu iya ajo ohun tin be ni opopona ilorin si ogbomoso lori legbon ipinle oyo ninu oro ikini kaabo re to mu jade lati nu iwe efesu ori keji ese kerin si ikarun ni olusu agutan won ti gba gbogbo awon omo ijo nimoran lati ri daju wipe won polongo iyinrere anu olorun kakiri agbaye ni bi ise won ni agbegbe won ati ni orilede wa Nigeria wole ohun wa ro gbogbo awon omo leyin Kristi lati tepamo eto iyinrere o soro lati nu bibeli ninu iwe Maku ori kanede ni ogun ese kedogun wipe e lo kakiri gbogbo aye ki e si wasu irere fun gbogbo eda egbe Golden Era Movement GEM ti se eto ifinijoye fun awon alakoso wodu lati ijoba ibile Edumoru ati Patiji ni ipinle Kwara be ni won ro won lati ri daju wipe won se eto itanilolobo ati ilaniloye ni agbegbe won lati je ki awon ara ilu ma kopa ninu eto isejoba ati mimu ki awon oloselu ma se imogara ninu ti won ba nse nibi eto pataki ohun ti o waye to nti idanileko ni eni to je alakoso egbe ohun Dr. Seyi Adigun eni ti igba keje re arabirin Funmilola Olufemi Okisoju fun salaye o wipe egbe ohun faraje fun ifowosowopo lesekuku lati mu ki awon olori ki won se ohun to to fun araalu ati igbelaruge ijoba rere o ro awon orilede Nigeria lati ri daju wipe won jigiri won se ohun to to labe eto ijoba awarawa o salaye o wipe idagbasoke alalope le waye latara bi awon araalu ba nkopa ninu awon ohun ti ninu eto isejoba yato si wipe ki won kan fi gbara le ohun ti awon oloselu ba fun won nikan Dr. Adigun tenuma wipe egbe GEM ki se egbe oselu sugbon o je eyi to je ifowosowopo awon araalu lati mu ki awon ti o wa ni igbanu isakoso ki won le se eto akoyawo jijabo ohun ti won se loju ojo ati idagbasoke ti ko yo teru tomo sile o salaye o wipe awon se eto wipe awon fe ki awon ti de gbogbo agbegbe to n lo si egberun lona 100 nipa sise eto ilaniloye ati biba awon eniyan soro loju koju pelu awon omo Nigeria ti won le ni milionu 2 ohun irinwo eniyan ko to pe osu mefa si gbata waye wayo iko akanse ologun Adinkai ni ifowosowopo pelu awon osise adigboluja lenu ise olopa ati sise takun takun aseyori lati ri daju wipe won ba ise awon alakataki ti onijanduku isu abuje ni bi ti won ti fe se ikolu si ile eko awon omobirin to je ti ijoba apapo iyen federal government girls college to wa ni mungunu ni kutukutu ooro oni o so di mimo eni ti o soro won di mimo na ni eni to je adele alabojuto iroyin lolu ile ise alafowosowopo akanse ise ologun adinkai captain mohammed goni ninu oro to fi lede loni ojo sunday oni ikolu ti awon onijandukuri lati odo ologun lo fa ti won fi fi ohun ise olabi ti won fe se sile ti won si juba eworo oni nise ni won sa sala fun emi won to je wipe won fi ise aburu ti won fe se sile to si je wipe iko ologun ko je ki won ri iwa aburu ti won fe wu ohun wu ile eko awon obinrin to je ti ijoba ohun ni awon ijoba ipinle Borno nlo gege bi ibudo ilegbe fun awon akeko to je akeko ile eko gbogbo ni se ijoba apapo to wa ni lu mungunu be ba se ndarapo mo wa iroyin ekunrere le ngbo ni Diamond 88.7 FM ilorin iroyin yo tesiwaju leyin danduro ranpe yi aro yin e ma iku ni ikan ni wa ikan ni to tawon yo yi Diamond 88.7 FM ilorin
7: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 88.7 FM Diamond FM, shining supreme.
2: Eka bo pada lati bi idanuduro ranpe yen. Royin te si waju. Oko ju omi to gbe eniyan 64 lo tiri ni etikun Guyana. To si je wipe won ti dola eyan meta le ni 50 bayi ni se ni oko ju omi ohun. Yibo ni agbegbe Ironport ti o wa ni opopona lo si agbegbe Georgetown ni ona won si agbegbe Port Khartoum eni to je minister ise ode ni Guyana Juan Ergil salaye ninu oro re to fi lede lori itakun ibanidode ayelujara wipe ipe pajawiri ti won gbo lo mu ki won titi bere ise idola lati odo awon ti won si lo awon oko oju omi to je ti aladani ati ti ijoba lati sise takun takun ohun oni ibi ti ise de ko ti han si araalu bayi sugbon oni awon reti lati dola awon eru oko to fori lugbadi isele ohun yoku ni inu omi Ergil salaye wipe kini ohun ni won fi awon ewu abo bi die din ni odunrun si to si je wipe o mu ki o rorun fun won minister to je olootu ijoba Mark Philip salaye wipe awon yo ma se gbogbo eto lati ri daju wipe ijoba se igbese toto lori oro ohun iroyin leka ere idaraya Elese ayo omo Nigeria Victor Boniface ati Nathan Taylor ni won gba ayo sawon ninu ifese won se igbaradi de sa tuntun ti odun 2026-2027 leyi ti won fi lan iko alatako Spomford Bamberg layo meje si odo lati ibre ni Leverkusen ti bere sini fa koyo ninu ifese won se olore sore ohun to si je wipe won jawe olubori agbabolo omo Nigeria agbayo meji sawon ninu ifese won se ohun agbabolo ti won sese ra siko ohun Afonso Morera ni o koko fi ayo sawon laarin iseju meta ni ogbon ti won bere ifese won se ohun Victor Boniface na ni o fakoyo bo ti je pe ayo meji lo gbe sawon ni kose kose laarin iseju merin pre iroyin ekunrere fun ti osan oni ko ni ju bayi lo ka to danu duro egbo awon kokota ati menuba lekan si afito yin leti pe igba keje are Kashim Shettima yo kopa nibi ipade apapo idaji odun ti ajo ECOWAS ni Freetown gomina ipinle osun ati oyebamiji pade nibi oku iya akowe egbe oselu apc olori ijo kirubu serafu ro awon kristeni lati mura si ipolongo irere ni ile okere oko oju omi to ko ero 64 ri ni etikun guyana leka ere idaraya lati moto ile ti pe elese ayo omo nigeria victor boniface gbayo meji sawon ni ifese wonse ti ko leverkusen fi jawe olubori layo meji si odo kato ma lo nje mo pe ni ru ojo oni lodun 2011 eni ti o je olootu ijoba tele nile britain david cameron se abewo si orilede wa nigeria gege bi irin ajo re ninu abewo si ile africa ni ru ojo oni lodun 2011 ni baye ti mo mo ba ni onko on tv to awon akoroyin wale ti e pe sori number ibani soro 091 60 627526 Abiodun Akinwumi lo se akojopo ekun iroyin lewa ti osan oni oloye de se ije ko bluetooth se de abinibi to mu wa se ti igbo yin e se npopo be se nteti gbo ikanni wa ikanni yin to ta won yo yi diamond 88.7 fm ikanni to ta won yo
8: ikanni to jale jako to tan kari aye
9: gbogbo wa ni gboro ti mo ki lo n abun
10: aspapa o mo pope oni moji Iba ti gbangba to wa degun gedere
8: Ayo ati idunu yin lo je wa logun
11: Bi a bi people we make you happy B-I-S-A-P-P-Y
8: Pelu Diamond FM Ibadun ti o lopin ni
12: After working kiloku Ibadun loku ka wa je After working
8: Ani ninu ohun gbogbo aye ope tun yo
12: Se Olorun o boju mi je
8: Awon ti wa ni o FM, ikan ni alayo ni wa.

pàdé ńlá lè fún gbogbo ènìyàn tó fẹ́ sòwò tó fẹ́ jè Jimpo Pointer láti iléeṣẹ́ Amugod Global Network ìwọ́sà ti mú alábàárà gbòógì wá tí ó máa bá wa rajà níléeṣẹ́ wa ní kété tá a bá ti ṣèwádìí alábàárà tó bá ti mú wá tó sì pegedé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wó gba commission tiẹ̀ fún ìgbà àkọ́kọ́ tó bá wa rajà ìwọ náà tètè mú alábàárà wá

0: bẹ́ẹ̀ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ pàtẹ́wọ́ fún jésù gbogbo ènìyàn bíbélì ni ẹ sapẹ́ clap oyè unto the lord ẹ pàtẹ́wọ́ fún jésù ọkan nínú àwọn olùṣọ́ àgùntàn wa ní ẹ̀ka elédè òyìnbó ìjọ kérúbù sẹ́ráfù onítẹ̀síwájú number one olóyè àjọ ìlọrin district wọ́n wà ní kalẹ̀mbí dádì ẹ bá mi dárúkọ yín kí ẹ sì súre fún àwọn tí wọ́n ń gbọ́ wa yìí ní gbólóhùn kan ẹ lè sọ ìbò ẹ sọ yorùbá ẹ mísì ẹ mọ́ra wọn.
1: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní tí a ní àwa ọ̀dọ́ ìjọ mímọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú
0: hallelujah
1: ẹ̀ka kínní ní òpópónà muritala à ń gbé ọlọ́run ga fún ìgbé ayé bàbá wa tí ọlọ́run ń lò àti atọ́kùn wa àkọ́bí lórúkọ jésù ẹ ò ní sì sọ ọ
0: àmì jésù
1: à ń lo àkókò yìí láti súre fún gbogbo àwọn tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi àánú tí ẹ ò ro kàn ó yá ẹ bá pàdé lórúkọ
0: jésù
1: ní gbogbo ibi tí ara ti ń niyín ní tòótọ́ bíbélì sọ pé ó ru ìkáàánú wa lọ gbogbo ọkàn tó ń gbọ́ mi tí ara ni ó yá ìgbà ìtura lórúkọ jésù
0: àmì jésù
1: àlàáfíà jésù kò jẹ́ ìpè yín
0: àmì
1: jésù olúwa wa.
0: Pastor Samuel Salako ni olúwa ń lò fún wa lórí afẹ́fẹ́ lọ́wọ́ báyìí dádì àkànṣe ètò kan ó ń wáyé nínú ìjọ CNS movement number one láti ẹ̀ka ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ẹ bá mi ṣíṣọ lójú ètò yìí sá.
1: Ẹ ṣeun gan ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ibi tí ó ràn wá lọ́wọ́ dé àwa ọ̀dọ́ ìjọ mímọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú ẹ̀ka kínní ní ọdọọdún ni a máa ń ṣe ọ̀sẹ̀ ọ̀dọ́ ní gbogbo ọdọọdún tá a dẹ̀ máa ń ṣe ni ọlọ́run máa ń bá wa pàdé ìrìn ọlọ́run máa ń múná dóko gan láàrin wa ní ọdún yìí ọlọ́run tún ti ṣetán láti bá wa pàdé ó ti gbé ètò ọ̀sẹ̀ ọ̀dọ́ ìkalẹ̀ láti ọ̀la lọ ni a ó bẹ̀rẹ̀ ètò yìí títí di ọjọ́ sunday ni a ó bẹ̀rẹ̀ bí ọlọ́run ṣe máa ń ràn wá lọ́wọ́ nìyẹn ohun tí ọlọ́run gbé kalẹ̀ fún ìrìn àjò ọdún yìí òun ni à ń pè ní àánú tó borí
0: àánú tó borí
1: bẹ́ẹ̀ ni sà ó ní ọlọ́run fẹ́ fi bá wa rìn
0: ẹ sọ lé ìbò fún wa
1: the prevailing mercy
0: prevailing mercy
1: bẹ́ẹ̀ ni sà.
0: Bíbélì ni ìlú tí a tẹ̀dó sórí òkè kò lè farasin mo fẹ́ bèèrè ètò ọ̀sẹ̀ ọ̀dọ́ yìí ṣé àwọn ọmọ ìjọ kérúbù sẹ́ráfù onítẹ̀síwájú nìkan ló wà fún àbí gbogbo ènìyàn.
1: Ẹ ṣe gan ni ètò yìí ètò ọlọ́run ni gbogbo ènìyàn dẹ̀ ló wà fún in fact ní gbogbo ọdún tá a máa ń ṣe onírúurú ìjọ onírúurú ẹ̀ka ènìyàn kódà àwọn ẹlẹ́sìn kejì náà máa ń darapọ̀ mọ́ wa nítorí pé ó máa ń jẹ́ àkókò tí ìmísí ọ̀rọ̀ àti ìfarahàn ọlọ́run máa ń ṣẹlẹ̀ láàrin wa so gbogbo ènìyàn pátápátá ló wà fún àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ó ní ètò yìí wà fún.
0: Ìgbékalẹ̀ ti ọdún yìí ó ti bẹ̀rẹ̀ ìjọ wo ni ó bẹ̀rẹ̀ ìgbà wo ló máa parí sí ìgbà wo gangan wá ni ìsọjí oníta gbangba ọlọ́jọ́ mẹ́ta ìgbà wo ni ó wáyé àmú níkọ̀ọ̀kan ni ètò ìpàgọ́ ti ọ̀dọ́ ọ̀sẹ̀ ọ̀dọ́ youth week ti ọdún yìí báwo ni ìgbà wo ló bẹ̀rẹ̀ ìgbà wo ni ó parí.
1: Ẹ ṣé gan ni sà ètò ìrìn àjò ọ̀sẹ̀ ọ̀dọ́ yìí yóò bẹ̀rẹ̀ ní ọ̀la tí ń ṣe ogúnjọ́ oṣù keje a dẹ̀ parí rẹ̀ sí sunday
0: july 20
1: ọ̀la a parí ẹ̀ sí july 26th which is sunday but the open air crusade tí à ń sọ yìí
0: ìsọjí ìta gbangba
1: ọlọ́jọ́ mẹ́ta la ó fi bálọ́run pàdé fún ìbẹ̀rẹ̀ ọjọ́ mẹ́ta àkọ́kọ́ monday tuesday wednesday òun ni ìsọjí ìta gbangba yẹn.
0: Ìsọjí ìta gbangba yìí aago mélòó ni ó máa bẹ̀rẹ̀ lójoojúmọ́.
1: Aago mẹ́rin àbọ̀ lójoojúmọ́ monday to wednesday ni ó máa bẹ̀rẹ̀.
0: Ó dáa kí ni àkòrí tí ọlọ́run fún wa fún ìsọjí yìí sá.
1: Àkòrí tí ọlọ́run fún wa ni a pè ní the prevailing mercy James chapter 2 verse 12 to 13 ìyẹn túmọ̀ sí àánú tó ń borí.
0: Àánú tó borí
1: bẹ́ẹ̀ ni sá.
0: Ó dáa láàrin ìṣẹ́jú kan mo fẹ́ yà sí ẹ̀ka ìpolówó ọjà tá a bá dé lati eka ipolowo oja gbogbo eyin eniyan olorun a fe ki e darapo mo wa ninu akanse eto ose odo olododun yi boya odun yi ni oluwa ma fi down si ohun to tin bere lati ojo to ti pe ana tin lo si shilo lojo to ti pe sugbon ojo kan o ni ibapade emi mimo nbo.
2: Are you craving the real taste of Calabar meal? Look no further. Welcome to Two Brothers Calabar Kitchen, where authentic food comes alive. From rich and tasty soups such as Afang, Banga, Edikaikong, Egusi, Ogbono, and even white soup. Oh my God! Every pot tells a story of tradition and taste. And if it's pepper soup you desire, we've got you covered. From catfish, chicken, goat meat, cow leg, cow tail, isiewu, unkwabi. So peppery, so spicy, unforgettable. This is an exquisite cuisine fit for kings and queens. And now, Two Brothers Calabar Kitchen is closer than you think. Visit Two Brothers Calabar Kitchen at Fun City Arena, Fate Road, beside Federal Secretariat, GRA, Ilorin. Delivery services is also available on request. You can book and place your orders 0816-977-441 or 0810-997-7888. Two Brothers Calabar Kitchen, home away from home.

0: náà lọ kí ẹ sì máa kọ́ tẹ̀lé wa ẹsẹ̀ àkọ́kọ́ àti ẹsẹ̀ rẹ̀ tó gbẹ̀yìn la ó kọ́ ẹ sọ̀bẹ̀rẹ̀ fún wa sà
1: ìpìlẹ̀
0: tí jésù fi lélẹ̀.

abẹ Ọlọrun kí mi sí ọrọ rẹ sọkalẹ lewa ile iṣẹ ìránṣẹ Faith Clinic Gospel Center tó wà ní White House number 39 Ọlọrun ṣògògèrí alimi nítòsí Cottage Hospital ní Lọrin n ló ṣagbátẹrù tó sì mú ọrọ Ọlọrun náà tọ wá wá a ń pè yín láti darapọ̀ nínú àwọn àkànṣe ètò wa bíi Hebrew Women Hour wákàtí àwọn obìnrin Hebrew tó máa ń wáyé lago mẹ́sàn-án sí mẹ́wàá òwúrọ̀ gbogbo Wednesday níbi takànṣe àdúrà ti ń gbà ní kíá fáwọn aláboyún àtàwọn tó ń wojú Ọlọrun fọmọ rere a special prayer program for pregnant women and waiting mothers ago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán ní gbogbo Wednesday yìí kan náà ń ni winning news hour wákàtí ìṣẹ́gun látòrí ìkúnlẹ̀ níbi táwa tó fẹ́ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ̀ ìṣẹ́gun ní kan mọ́ Hebrew Women Hour àti winning news hour ní Olúfúnmilayọ̀ Conference Hall Circular Hotels New Yidi Road off Unity Road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo Wednesday máa jẹun ọmọ ńlá kan ṣe ètò tó máa wáyé ní every 1st of October ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni ẹ̀ǹkan lọ́dún gbàǹkọ̀gbẹ̀ àkànṣe ètò àdúrà tàbí amọ̀ yìí fi ṣeré every second Friday of the month ńlá ṣálẹ̀ oníṣègùn láàni the great physician láago mẹ́wàá alẹ́ ní Emmanuel Baptist Church Children Chapel sábòkè nílọrin ló ti máa ń wáyé lára àwọn àkànṣe ètò nìsìn ìdáǹdè olóṣooṣù monthly deliverance program níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀ bákan náà ni operation carry your toys níbi tádùrá àwọn tó ń wojú ọlọ́run fọmọ ti ń gbà ẹ̀wẹ̀ spiritual checkup máa ń wáyé lólu iléeṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run ṣògògèrè alimi ńlọrin ẹ lè pè wá fún èyíkéyìí iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà ìsọjí ìdánilẹ́kọ̀ọ́ ìtanijí ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀pàgọ́ you can also contact us for your evangelical outreaches such as prayer retreats revivals crusades seminars conferences and conventions wá darapọ̀ jẹ́ kó wá tòkè wá ọkàn ọkọ̀ gbà mú lára dá torí oníṣègùn láàní wà níbí o fún wádìí àtẹ̀bẹ̀ àdúrà ẹ pé 08094444014 Faith Clinic Gospel Center àgbékalẹ̀ fún sísọ ìjọ Ọlọ́run jí

kúrọ̀lẹ́ àkú ìsinmi òní a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó ṣe wá ní àlàyé ọkàn àdúrà mi ni wípé ọlọ́run yóò máa tẹ̀síwájú láti pa wá mọ́ a ó sì máa ní ìsinmi tòótọ́ lórúkọ jésù èyí ni àkókò májẹ̀mú tí a mọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wá wá láti inú ìjọ mímọ́ kẹrúbà àti sẹ́ráfù onítẹ̀síwájú olú ìjọ ìlọrin àti agbègbè rẹ̀ tó wà ní òpópónà Murítẹ́lá nílùú ìlọrin níbí mo gba aládùúrà fún gbogbo ọkàn tí ó ń gbọ́ mi ní àsìkò yìí ẹ̀rí àti ìyanu tí ó ba ayé yín mu tí ó sì yí ìgbà yín padà sí rere lákòókò yìí ọlọ́run yóò darí rẹ̀ sí yín lórúkọ jésù ẹ jẹ́ kí a gbàdúrà bí a ti wọnú ọ̀rọ̀ ọlọ́run lọ olùgbàlà gbogbo ara yìí a dúpẹ́ fún wákàtí yìí àti iṣẹ́ ìránṣẹ́ tẹ́ pèsè sílẹ̀ láti tọ́ka sí ọkàn wa ọlọ́run gba ọ̀pẹ wa a dúpẹ́ fún òdodo tí ó ba ọ̀rọ̀ yín jáde tí ó sì rí ibi gbé sí nínú ọkàn wa ọlọ́run gba ẹ̀yìn wa ebi ló pa wá wá ọlọ́run fi òtítọ́ ọ̀rọ̀ rẹ bọ̀ wá níbi bọ́ fún ẹ̀mí wa lókun fún ọkàn wa ní agbára jẹ́ ká rí ìrìn ìgbàgbọ́ ìrìn kí a lè mú ògo bá orúkọ yín a dúpẹ́ ọlọ́run ayọ̀ wa ní orúkọ ńlá ti jésù kristi ọmọ ọlọ́run la gbàdúrà àmì lẹ́kànsí ẹ kú ìsinmi òní ohun tí a ó mọ fi rura wa sókè látẹnu olùṣọ́ àgùntàn ọláolú adéyẹmọ náà ni mo pè ní pípa ìgbàgbọ́ mọ́ keeping the faith pípa ìgbàgbọ́ mọ́ tí ìgbàgbọ́ ò bá nípọn nínú ìrìn àjò yìí a ò ní pè wá ní onígbàgbọ́ ìgbàgbọ́ yìí ọ̀rọ̀ yìí gangan ló fún wa ní orúkọ wa ó sì sọ irú ẹni tá a jẹ́ àti irú ìgbé ayé tá a gbọ́dọ̀ gbé níbi tí ọ̀rọ̀ ìgbàgbọ́ ṣe pàtàkì dé ó jẹ́ nǹkan ẹyọ kan tó kọ kristi lóminú nígbà tó fẹ́ fi àgọ́ ara yìí sílẹ̀ olùgbàláwí nínú ìwé lúkù orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹjọ luke chapter 18 verse 8 jésù wípé mo wí fún yín yóò gbẹ̀san wọn kankan ṣùgbọ́n nígbà tí ọmọ ènìyàn bá dé yóò ha rí ìgbàgbọ́ láyé àkókò tí kristi ń sọ̀rọ̀ yìí ìgbàgbọ́ tí ń ṣiṣẹ́ ó sì ti ń fi ara hàn torí ọ̀pọ̀lọpọ̀ ni ìdojúkọ gbé níwájú kristi láì sọ̀rọ̀ láì kígbe wọ́n gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ a sì yí ìgbé ayé wọn padà gbólóhùn tí jésù sọ fún àwọn kan tí a ṣe ìmúláradá wọn ní àṣepé jésù wípé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá èyí fi hàn wípé ìgbàgbọ́ ti wà ìgbàgbọ́ ti ń ṣiṣẹ́ ó sì ti ń fi ara hàn ó ti ń ya àwọn èèyàn sọ́tọ̀ àwọn ibìkan wà tí kristi bíbélì wípé kristi ò ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu níbẹ̀ ó ní nítorí àìgbàgbọ́ wọn a ti rí báyìí wípé ìgbàgbọ́ ó ti wà àwọn ènìyàn ti ń mọ ìgbàgbọ́ kristi gan ti fòǹtẹ̀lú wípé ìgbàgbọ́ ń bẹ a ti rí ìfarahàn rẹ̀ láàrin àwọn ènìyàn ó ti ní àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n ò rin ìrìn ìgbàgbọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ kìí ṣe nǹkan ẹ̀kan tí ó ṣẹlẹ̀ tí ó sì wà bẹ́ẹ̀ títí o ìgbàgbọ́ jẹ́ n tí a máa ṣiṣẹ́ rẹ̀ takuntakun lójoojúmọ́ láti ọjọ́ dé ọjọ́ láti ìgbà dé ìgbà òun ló mú apostoli paulu nígbà tó rí ìrìn àjò rẹ̀ tó ti ń dé òpin ìrìn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó tọ kristi lẹ́yìn ẹ gbọ́ n tó wí
papa julo ninu oro re ti o ko gege bi iwe ti emi mimo mi si lati ko si Timothy keji eja Timothy kini ori kerin eje mu lati ese ikefa si ikejo bi iwo ba ran awon ara leti nkan wonyi iwo o je iranse rere ti Christi Jesu ti an fi tin an fi oro igbagbo ati eko rere bo eyi ti iwo tin tele ese ikeje sugbon ko oro asan ati itan awon agba obirin si si ma to ara re si iwa bi olorun ese ikejo nitori sise ere idaraya ni ere die sugbon iwa bi olorun li ere fun gbogbo oni ileri ti aye isisin yi ati ti eyi ti nbo muti ka nkan kan jade fun wa ninu Timothy kini ori kerin ese ikefa si ikejo mo wa fe ka tun lo Timothy keji ori kerin bakan na Timothy keji ori kerin ma tun mu lati ese ikefa si ikejo bakan na papa julo ese ikeje si ikejo sugbon ma bere kika re lati ikefa ma se pada lo si Corinth Timothy kini ti mo ka yen o sugbon egbo Timothy keji ori kerin ese ikefa na nitori a fi mi rubo nisisin yi ati lo mi si sumo itile ese ikeje iwe ti apostoli Paul ko si ikan lara awon omo re ninu igbagbo ta npe ni Timothy ni yo nigbati ati lo ile ayiraye Paul nsumale bi awon oro idagbere awon eri to ti fidi mule ninu okan re nipa irin ajo igbagbo re ohun lo mu ki Paul o le ko iru iwe yi e wa gbo awon igba niyanju ti o fun Timothy ese ikeje emi ti ja ijarere ati ndoju ebo bayi emi ti ja ijarere emi ti pari ere ije mi emi ti pa igbagbo mo ibi ta ti yo koko oro wa ni yi o pipa igbagbo mo e je fi ese ikejo kun lati sisin yi lo a fi ade ododo lele fun mi ti oluwa onidajo ododo yo fi fun mi le ojo na ki se kiki emi nikan o sugbon pelu fun gbogbo awon ti o ti fi to ti fe ifarahan re ki se emi nikan o sugbon pelu fun gbogbo awon ti o ti fe ifarahan re kini igbagbo ni kiakia igbagbo ni ohun ta dimu to wu Olorun awon kan le pe ni ireti lawon ninu Olorun awon kan le pe ni idaniloju awon kan le pe ni gbigbe nipa ife Olorun lile pa ife Olorun ohun gbogbo to ba ti mu dani to wa ninu okan ninu emi re to wu Olorun o ni gbagbo ebe ruri kokan lai se kefa wepe ko sese lati wu lai si igbagbo a je wepe ohun gbogbo ta ba nse to ba ti wu Olorun ifarahan igbagbo ni ami igbagbo bere lati bi agidi ko mo da bi arorisan e je ki n lo si Deuteronomy orikejile logban eja wo ese ogun re Deuteronomy chapter 32 eja wo nti ese ogun wi o si wi pe Olorun ni soro yi o emi o pa oju mi mo kuro lara won emi o si ma wo bi igbeyin won yi o ti ri nitori
ìran alágídí ni wọ́n àwọn ọmọ nínú ẹni tí kò sí ìgbàgbọ́ ìgbàgbọ́ a máa fúnni ní ìdánilójú bí ìgbẹ̀yìn rẹ̀ ó ti rí torí wípé ẹni tó bá ti ní ìgbàgbọ́ ó ní ohun tó fi ń wu ọlọ́run nípa ìgbé ayé rẹ̀ ọlọ́run a máa fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdánilójú ìgbẹ̀yìn rẹ̀ apostoli paul ló ń kọ́ nínú ìwé ìgbẹ̀yìn ayé rẹ̀ tó kọ sí timothy yìí o ẹ rí wípé ó ń sọ̀rọ̀ nípa ìgbẹ̀yìn rẹ̀ bó ti dá a lójú tó ti rí àwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé ìgbẹ̀yìn òun dáa ẹ tún bọ̀ timothy kejì orí kẹrin ẹgbọn tí ẹsẹ ìkẹfà wí nítorí à ń fi mí rúbọ nísinsìnyí àti lọ mí sì súnmọ etílé ó ti ní ìdánilójú àti ìfọkànbalẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ ẹsẹ ìkeje èmi ti ja ìjà rere èmi ti parí eré ìje mi èmi ti pa ìgbàgbọ́ mọ́ ìgbàgbọ́ tó pa mọ́ ló mọ̀ fún ní ìgbẹ̀yìn tó dá lójú yìí àti lọ lónìí àti sin ọlọ́run àti yin ọlọ́run sá ń pa ìgbàgbọ́ mọ́ tó fi nílò ká pa ìgbàgbọ́ mọ́ túmọ̀ sí wípé ìgbàgbọ́ tó dìmú lánàá ó lè bọ́ sọnù lónìí ìgbàgbọ́ tó dìmú lánàá bí ò bọ́ sọnù ohun àìmọ́ lè paramọ́ o kó bàá jẹ́ mọ́ ọ lọ́wọ́ ọ wà á máa wò lóòrèkóòrè nígbàdégbà ọ máa pa mọ́ kó má yọ sọnù kí àbàwọ́n àti ìdíbàjẹ́ ó má bàa wọnú ìgbàgbọ́ yìí òun là ń sọ wípé àwọn kan bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbàgbọ́ wọn padà sẹ́yìn ẹ̀gbọ́n tí bíbélì wí nínú ìwé lúùkù fúru ẹni àwọn tí ò rí gbàgbọ́ pamọ́ ẹ máa wá orú gbẹ̀yìn wọn o lúùkù orí kẹsàn-án luke chapter 9 ẹsẹ̀ kejìlélọ́gọ́ta verse 62 ẹsẹ̀ tó gbẹ̀yìn rẹ̀ náà ni lúùkù orí kẹsàn-án ẹsẹ̀ tó gbẹ̀yìn rẹ̀ jésù sì wí fún wọn pé kò sí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun èlò ìtúlẹ̀ tí ó sì wo ẹ̀yìn tí ó yẹ fún ìjọba ọlọ́run ìgbàgbọ́ ni ká fọwọ́ lé ohun ìtúlẹ̀ láti mọ́ ìtúlẹ̀ láti mọ́ kí irúgbìn tí ó so èso tó wu ọlọ́run ríro títúlẹ̀ gbíngbìn bíbomirin gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n á jẹ́ iṣẹ́ ìgbàgbọ́ tí ń múni wu ọlọ́run ó wá ní ẹni tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbàgbọ́ yìí tó di ìgbàgbọ́ mú tó ní tó wá jùúlẹ̀ tí ò pa mọ́ onírú ẹni bẹ́ẹ̀ dàbí ẹni tó fọwọ́ lé ohun ìtúlẹ̀ èlò ìtúlẹ̀ tó sì wo ẹ̀yìn tó padà sẹ́yìn onírú ẹni bẹ́ẹ̀ kò mọ̀ yẹ fún ìjọba ọlọ́run torí láìsí ìgbàgbọ́ a kò lè wu ọlọ́run níwọ̀n ìgbà tí mo ti ṣàlàyé díẹ̀ lórí ìgbàgbọ́ yìí ohun tó ṣe pàtàkì ni bó o wá làá ṣe pa ìgbàgbọ́ mọ́ àámú nínú ìrísí àti ìgbé ayé apostoli paul tóun ní ìgboyà láti sọ wípé títí dópin ìrìn àjò òun òun pa ìgbàgbọ́ mọ́ àwọn ọ̀nà wo ló gbà pa ìgbàgbọ́ mọ́ màá padà sí timothy kínní kí mọ́ mú bọ̀ láti bẹ̀ timothy kínní orí kẹrin ẹjẹ́ mú ẹsẹ̀ ìkẹfà bí mo ti mú lẹ́ẹ̀kan bí ìwọ bá rán àwọn ará létí nǹkan wọ̀nyí ìwọ ó jẹ́ ìránṣẹ́ rere ti kristi jésù tí à ń fi ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ẹ̀kọ́ rere bọ́ tọ́ bá pa ìgbàgbọ́ mọ́ àkọ́kọ́ ni ọ gbọ́dọ̀ máa gba ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ẹ̀kọ́ rere bí ìgbà téèyàn ń jẹun lójoojúmọ́ a gbọ́dọ̀ máa fi bọ̀ kìí ṣẹ̀ẹ̀kan lọ́dún kìí ṣẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ètò ìsìn ìjọ ó lè jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ ó lè jẹ́ ẹ̀mejì lọ́sẹ̀ kódà ó lè jẹ́ ẹ̀mẹta lọ́sẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ẹ̀kọ́ rere kò mọ sílé ìjọsìn nìkan ìwọ gan fúnra rẹ nínú kọ̀rọ̀ yàrá rẹ
nigba to da doko ninu office re nigba to da joko ninu yara itaja re tawon alabara o ti de tabi toja o ti e lo bo ti ye ko lo se wo na ti e gbe oro re to fi nbo ara re oro igbagbo ati eko rere oni ye o opolopo tin lo le ijose tan pariwo pe awon gbagbo ninu christi ha le pe won lo ni gbagbo o tori won o pa igbagbo mo igbagbo ti so o ti bo sonu ko lowo opolopo igbagbo o ti eran ti pe o nti fi gba kan wa lowo won ri mo tori won o ri pa mo igbagbo ti bo sonu esin loku lowo won eto esin ijo loku lowo won won o ri igbagbo pa mo ebi ti gba igbagbo sonu lowo won ta je ta mu ta lo ta na ta wo in ta da in ta je in ta le ipo ti mo fe mu in ti mo fe di laarin ilu o ti gba igbagbo sonu lowo opolopo won o ri igbagbo pa mo si wo si laarin won bayi tori lilo le ijosin ko fi saf ko safihan wi pe eniyan ri igbagbo pa mo o ohun akoko ni ti a o ba pa igbagbo mo o ni ogbodo je eni ti a nfi oro igbagbo ati eko rere a je pa awon eko buburu wa eko etan wa eko idagbagbo nu igbagbagbo je wa opolopo won si dun gbo leti iru eko wo gan ni won lepa iru oro wo ni npa o lohun gbe ti npa o lebi awon to fi mo boyo npa gbagbo omo ni o je kan tori akoko ki to ni ona miran ta le fi pa igbagbo mo a tu pada si Timothy keji ori kere ese ikefa Timothy kini ori kere ese ikefa ni mo katan yi Timothy keji ori kere ese ikefa ni mo tun wa fe ka bayi so a nlo Timothy kini ori kere a tun lo Timothy keji ori kere egbo nti Timothy keji ori kere ese ikefa wi nitori a nfi mi rubo nisisiyi ati lo mi ti sumole ese keji nko oni emi ti ja ija rere to ba pa igbagbo mo o mura ija rere o ha ija ni sugbon ki se lori ohun buburu o bai ohun buburu wo mu ja kadi lati ma se rere ija rere nu o wo mu ja kadi pe on se nto to on se nto ye on se nto da ti o wo olorun to si ba ife re mu ah ija lo fi se o ki se ija ta ma kura wa lese sugbon won ho le mo won gun kese eto re won fi dun won won le ojade won fe gba so olorun re won fe gba se lowo re nto to si won si ma fe ni ti o to si tori ikini tori pe in to to ni won se ara aja rere ni iwo na wa ni baby o ba pa mi ko pa mi be ba ni fun mi ni promotion e ma fun mi sugbon ni rere yi mo gbodo ma se ni ija ni o kuku bu oga o gbero ikase alaba sise po sugbon wi pe oba won towo bo nti o dai iwo ni rara se eya sun lebi eya wo aso ti o fi fe ya mo mi lorun to ba je pe ki n towo bo nti o da ni ma fi wo aso alara abara ti ma gbele olowo yebiye wo oko rabata rabata emi o ni towo bo ija ni o oni emi ti ja ija rere melo nu wa ni ja ija rere ati fi ija rere le o ija la ya ija buruku la bara wa ja ifi gagbaga ko gbodo ma se ju mi lo ko gbodo ye ju mi lo a ri gbagbo pa mo a wa gbe gbagbo le a wa nkora wa lese mole la njira wa mo nu eruku awon ala igbagbo gan wo wa won fi wa se yeye o wa dabi igba ti
ko si igbagbo mo Jesu wi pe ninu Luke ori kejidinlogun ese kejo sugbon bi omo eniyan ba pada wa je yo ri igbagbo laye ati gbe igbagbo jule a ri pa mama ona keji ta fi pa igbagbo mo ni ka ma ja ija rere titi de opin ibi oni dawo du ibi na o fe ja pada o awa nu o ma wa fi reja odi meji kini ona keta ta tun le fi da pa igbagbo mo ona keta oni irubo ejen pada si Timothy keji ori kerin ese ikefa 2 Timothy chapter 4 verse 6 nitori anfi mi rubo nisisin yi a life of sacrifice nje mo pe ifira eni rubo lo mu igbagbo wa ifira eni rubo na ni o mu igbagbo duro it is sacrifice that brought faith it is the same sacrifice that will keep the faith awon mu ndia mewa aso pe marun se ologbon marun yoku won o se ologbon kini ti won o fe se ologbon nibi ta won marun ta pe lologbon ti won ti fira won din won se irubo leyin ti won ra ororo sinu atupa ti won tan won si se tun wa ra ororo dani owo to ye kan fi gba faaji lo owo to ye kan mo ma na labete won wa ti bon ti o mran igbagbo lowo ninu aye won awon ta pe ni marun ti se ologbon awon ra epo sinu atupa eyi to ku la won ba fi gba faaji lati abete kan si abete keji won fi n baye re se won no ma fi baye re in to ye ko fi se irubo ti o di igbagbo mu bi mo se soro yi elomi o te owo jori wi pe emi na ti e fe te owo jo kin ra bibeli bi won obun yo gba teyan bi ko gba teyan yo ri he ko wa sin ti o ti ifowo ra la won ti o ti eni ye lori ti o ni laari fomo lu abi ko ti sin ti o ti nawo re le kini nkan na ti wo na fi se rubo ti o bo di gbagbo mu to fi ri gbagbo yen pamo ko ti na ni ifebe panu awe wi pe mi o ni je mi o ni mu ani iwo olorun ko le fi han mi bi ma ti gbegbe aye ti o wu o awon ti mo npa igbagbo mo ni ifare ni rubo oni an fi mi rubo nisinsin yi ifira ni rubo a ma ran igbagbo lowo o igba na lo to mo pe igbagbo iniye lori eberu ori ketala Hebrews chapter 13 ejen sare ka ese kerinde logun Hebrews 13 verse 16 ebon gbo sugbon ati ma sore ohun ati ma pin fun ni e ma se gbagbe ara ifira eni rubo ni yo irubo ta nso ni ko ma sore ko ma salaba pin pe lawon ti o ni ipin fun ni ifi fun ni pin fun ni si salaba pin ki wa ni bibeli wi nitori iru ebo won ni iru awon ebo won yi ni inu olorun dun si jojo kini mo pe igbagbo ni bere mo ni ohun ti o wu olorun to munu re dun to wu lori o ni iru ebo won yi ni ma munu olorun dun ti n wu lori to wu iru ebo won yi ni igbagbo baba ti n se tan tesiwaju ni sise re be la n pa igbagbo mo ko to ri pe ma gbadura e je n fi nkan kan kun ajan lo peteru keji 2 peter ori kini iru kile to fi kun igbagbo yin te fi le ma pamo 2 peter chapter 1 peteru keji ori kini eja won ti ese ikarun re wi
ati nitori eyi na papa nitori ati pa igbagbo imo papa e ma se aisin mi gbogbo o ni je ore oni toro fe pa igbagbo mo e ma se aisin mi gbogbo e fi iwa rere kun igbagbo yin o fe pa igbagbo mo ah o gbe igba iwa rere to san toru o gbe igba iwa rere ateni ti wo ro po to si iwa rere ateni ti wa re o to si iwa rere latodo ti e o gbe igba iwa rere oni e ma se aisin mi gbogbo e fi iwa rere kun igbagbo yin awon nkan merin won yi ni o ran wa lowo lati le pa igbagbo mo olorun yo si ran wa lowo e je ka gbadura olorun ogo ni fun yin gba oko e wa o ya ran wa lowo mo je ki gbagbo di baje mo wa lowo mo je o bo sonu mo wa lowo awon to ye ka se gege bi omo leyin christi ti o ran wa lati pa igbagbo mo olorun ran wa lowo lati se ogo ni fun oruko yin o ogo na ni si ni o ma je fun yin titi lai lai ni oruko lati jesus christi oluwa wa amen e seun odo setun bo

0: kúrọ̀lẹ́. Wọ̀nyí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Igbákejì ààrẹ Kashim Shettima ti gúnlẹ̀ sí Sierra Leone fún ìpàdé àpapọ̀ ẹlẹ́ẹ̀kọkàndínníàádọ́ta ti àjọ ECOWAS. Bàdéjọ Òkúnsànyà di ààrẹ ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n ẹgbẹ́ agbẹjọ́rò Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke pàṣẹ àtúnṣe afárá Ọláìyá Lọ́ṣọ́gbó. Ní ilẹ̀ òkèrè, ilẹ̀ Amẹ́ríkà ṣe ìkọlù láti fìyà jẹ Iran lẹ́yìn tí wọ́n pa ọmọ ológun rẹ̀. Lẹ́ka eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Spain àti Argentina yóò gbéná wojú ara wọn lálẹ́ òní nífẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá afi ẹ̀yẹ àgbáyé. Ẹ kú ìrọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM. Ìlọrin olóyèdè Ṣéyí Jacob ni oníròyìn yín. Ẹ mọ́ gbàgbé o pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà lè download app wa lórí Play Store Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí tìgbọ̀ yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: Gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń múni ké.
2: Ọ̀rọ̀ ayé ti sú mi, gbogbo etí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́ kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
1: Ṣùgbọ́n lójú ayé, ó tún lè fini hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́ ẹnu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: Lórí ìkànnì rédíò kan náà, pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́, Diamond FM Ìlọrin.
1: Láti iléeṣẹ́ Diamond 88.7 FM Ìlọrin, ètò tí ọpọ́ sọ́kàn báyìí ní ìdílé onígbàgbọ́, pẹ̀lú màmá wa Ajíhìnrere Abimbola Adékẹ́yè ti ìjọ Prayer Faith and Miracle Ministry, orí òkè agbára Asadam Road, Ìlọrin. Ẹ máa bá wa ká lọ.
2: Ìdílé òní.

0: bí àwùjọ yóò ṣe rí.
1: Ìdí nìyí.
0: Tí ìrètí Ọlọ́run lórí ìdílé kó wa wá sí ga fí ofí ojú èrò ènìyàn lọ.
1: Kí wá ni ọ̀nà àtọ̀?
0: Láti mú kí gbogbo ìdílé wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ètò Ọlọ́run.
1: Wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì.
0: Tó ṣe kókó.
1: Lẹ́yìn mọ bá pàdé.
0: Lórí ètò ìdílé onígbàgbọ́.
1: Àkànṣe ètò.
0: Tí yóò mọ ṣàtúntò.
1: Tó ń tàtúnṣe.
0: Àwọn ibi tí ògiri ìdílé kọ̀ọ̀kan ti lanu.
1: Léyìí tó fàyè gbé iṣu.
0: Tó ń ti alàgàtà.
1: Láti rí ìdíjókòó tẹ kán.
0: Ṣo tó wù wọ́n nínú ìdílé.
1: Ìdílé onígbàgbọ́.
0: Ní gbogbo ọjọ́ ìsinmi Sunday.
2: Ní dèdè àgọ́gọ́ mẹ́fà ìrọ̀lẹ́. Sí mẹ́fà àbọ̀. Ní gbogbo ọjọ́ ìsinmi Sunday 6 p.m. to 6:30 p.m.
0: Ètò yìí yóò mọ wáyé o.

báyìí lónìí láti lè bá wọn sọ̀rọ̀ ẹ jọ gbogbo àwọn òbí tẹ̀ ń gbọ́ mi lónìí àwọn ọ̀dọ́ wa gbogbo tó ṣì wà lábẹ́ wa bẹ́ẹ̀ wọ́n wà ní skul tí a sì ń mọ́nítọ̀ ayé wọn káwọn náà lè jẹ́yàn lọ́jọ́ ọ̀la wọ́n nílò ìrànlọ́wọ́ wa gidigidigidi aláti máa fi ọ̀rọ̀ ọlọ́run pàápàá àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí ò bá sí wọn nítòsí a lè ṣèwẹ̀ a lè rìkọ́ọ̀dù ẹ̀ fún wọn ká kọ́ ká pè ẹ̀ fún wọn or better still pé kán lọ sí orí page mi ní orí facebook wọn máa bá ń bẹ̀ láti lè gbọ́ ọ̀rọ̀ yóò ṣe pàtàkì ọlọ́run gan máa ń sọ fún àwọn èèyàn tá bá lọ old testament yẹn nínú ìwé májẹ̀mú láéláé òun máa tó bá ti sọ òfin nǹkan fáwọn èèyàn á ní kí wọ́n kọ́ sílẹ̀ kí wọ́n fi máa kọ́ àwọn ọmọ wọn torí wípé ó ṣe pàtàkì ohun tí a ò bá fi kọ́ àwọn ọmọ wọn ò lè mọ́ inú psalm 119 verse 9 ó ní ọ̀nà wo ni ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin náà yóò fi mú ọ̀nà rẹ̀ mọ́ bí kò ṣe kíkíyèsí ọ̀rọ̀ ọlọ́run ni ká kíyèsí ọ̀rọ̀ ọlọ́run bọ́wọ́ ọlọ́run ṣe fẹ́ ká lo ayé wa orí àwọn ọ̀dọ́ òun là ń lọ lónìí mo rọ gbogbo ẹ̀yin òbí ẹ jẹ́ ká lẹ́yìn tá bá dẹ̀ ń fi ọ̀rọ̀ ọlọ́run kọ́ wọn nínú ìrìn àjò ayé wọn ta fi ohun tó tọ́ ta fi hàn wọ́n ẹ jẹ́ ká máa fi àdúrà bákẹ́ ká máa gbàdúrà fún àwọn ọ̀dọ́ wọ́n nílò àdúrà wa gidigidi o torí wípé àwọn gangan ní ìpilẹ̀ṣẹ̀ ìpilẹ̀ṣẹ̀ ayé tí wọ́n ní wọ́n wà yìí ohun tó bá dẹ̀ ti ṣe lónìí òun ló máa bá ayé wọn lọ́jọ́ ọ̀la o bọ́ ṣe máa gba wọ fíúṣọ̀ wọn nìyẹn ohun táwa náà ti ṣe lẹ́yìn ìgbà tá a wà ní ọ̀dọ̀ òun la wà nínú rẹ̀ báyìí lónìí o kí ó má bàa wá di pé àbámọ̀ á wà ẹ jẹ́ ká máa fi àdúrà àti ọ̀rọ̀ ọlọ́run tọ́ wọn tó a jẹ́ kí n kọ́kọ́ ka ibí yìí ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ti àwọn ọ̀dọ́ nìyí àwọn tó bá dẹ̀ wà nítòsí ẹ jẹ́ kí wọ́n gbọ́ ìwọ tó sì jẹ́ ọ̀dọ́ náà tó ò tí ì níyàwó tó ò tí ì lọ́kọ́ tó sì wá tó ò ti fẹ́ fi ẹsàrẹ lélẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí yóò sì ṣe ọ́ láǹfààní lórúkọ jésù tó bá wo onúwé oníwàásù yẹn ìwé oníwàásù orí kejìlá ẹsẹ̀ kínní the book of Ecclesiastes chapter 12 verse 1 ó ní rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí ní ọjọ́ ìwé rẹ nígbà tí ọjọ́ ibi kò tí ì dé àti tí ọdún kò tí ì súnmọ́ etílé nígbà tí ìwọ́ wí pé èmi kò ní inú dídùn nínú wọn that is remember now your creator in the days of your youth why the evil days come not nor the years draw nigh when you shall say I have no pleasure in them wọ́n ti ẹlẹ́dàá rẹ ní àkókò yìí nígbàtí ọjọ́ ibi ò tí ì dé ọjọ́ wo ni à ń pè ní ọjọ́ ibi gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe fi hàn mí tàbí ṣe fi tó fi yé mi àwọn ọjọ́ ibi tó lè wà tó lè bá ènìyàn ó pin sí ọ̀nà mẹ́rin bí ẹ̀mí ọlọ́run ṣe fi yé mi that is the evil days that may before mankind that may before or come to mankind is there in four ways ọ̀nà mẹ́rin lọ́jọ́ ẹbí ń gbà tó fi ń pọ́lù ẹ̀dá ṣùgbọ́n lónìí àkọ́kọ́ rẹ̀ nìkan ni màá sọ̀rọ̀ ìnọba wọn à ń bẹ̀ ni màá sọ lónìí nílé tó jẹ́ pé ó kan àwọn ọ̀dọ́ nínú ìwé oníwàásù yẹn ó ní nígbà tí ọjọ́ ẹbí kò tí ì dé ìkan tó kan àwọn ọ̀dọ́ tí màá lọ sínú rẹ̀ nítorí àkókò wa ò ní wípé choosing wrongly in the time one has power to choose choosing wrongly in the time when you have power to choose kéèyàn yan nǹkan tí ò yẹ kó yàn kéèyàn àṣìyàn nǹkan nígbà tí èèyàn wà nínú agbára láti yàn so this will result to losing pleasure in what you choose ìyẹn wá mú kéèyàn má ní inú dídùn ẹwọ́ bí tá a parí rẹ̀ sí tí báàbù parí rẹ̀ sí wípé nígbà tí wọ́n sọ wípé èmi kò ní inú dídùn nínú wọn mọ́ èyí téèyàn bá àṣìyàn nǹkan téèyàn bá yàn nígbà téèyàn wà ní agbára yíyàn téèyàn bá ti ṣe nǹkan yàn òun ló mú àbámọ̀ wá òun ló máa ń mú regret wá òun ló máa ń mú ìkorò wá téèyàn wá sọ wípé mi ò nínú dídùn nínú rẹ̀ mọ́ ṣé rí ipa méjì ló wà láyé àwọn ọ̀dọ́ tó ṣe pàtàkì láwa náà ti là á kọjá tí àwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ wọ̀nyìí náà láti là kọjá tí ẹ̀ dá alàyè kankan máa là kọjá nígbà tó wà ní ìgbà ìwé wọn nígbà ọ̀dọ́ wọn ipa méjì ni ní ọ̀nà méjì tó fi ń choose láyé and ọ̀nà méjì is they are very delicate very crucial ọ̀nà tó jẹ́ pé ó jẹ́ ẹlẹ́gẹ́ tó ní ewu ni ọ̀nà méjì yìí one choosing of a career pé kí èèyàn kó yan nǹkan tí èèyàn fẹ́ jẹ́ nínú ayé is very crucial ó jẹ́ nǹkan tó jẹ́ ẹlẹ́gẹ́ that is choosing of a career what you want to become in life your professional life your occupation àwọn nǹkan wọ̀nyí níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe mistake

Akoko Aliyo Breakthrough Half Hour. Iwe Filipi ori kẹrin ẹsẹ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 8.7 FM ní sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinu ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garage Asadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ̀lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ.

0: wa atami wa yi ọlọ ni o ni o gun sawa ọlọ afayọ ayira yi ọlọ afayọ ọlọ ahamu ti a ọlọ afayọ isura ọlọ afayọ ayira yi ọlọ afayọ isura ọlọ afayọ ayira yi ọlọ afayọ ọlọ afayọ lọkọ jesu ayira yi ọlọ afayọ ọlọ afayọ ami.
1: Ẹlòmí ti se wá dàbí aláṣẹ o ti sún ẹlòmí o wò pé gbọ́ àwọn akẹgbẹ́ wọn ti kọjá wọn kọjá rẹ olúkálukú máa ń rìnrìn àjò ayé tiẹ ni bẹ́ẹ̀ ni tó kọjá yẹn tábọ̀ bá lè fi sùúrù dé orí pé o tún lè bá a kó o tún fìkílẹ̀ ẹ sọ fọlọ́run agbára tí n fi tẹ̀síwájú agbára tí n fi sáré táàrẹ kò fi ní mú mi agbára tí n fi tètè débi tí mò ń lọ olùwà yọ̀ǹda rẹ̀ fún mi ó yà àdúrà.
0: olùkọ́ jésù ọlọ́run ìrẹyẹ agbára rẹ̀ jésù rà fàbí ṣe rẹ̀ ọlọ́run yọ̀ǹda rẹ̀ jésù rà àtàwọn àwọn tó ń gbẹ̀tọ̀ yìí àìjíra yóò ọlọ́run yọ̀ǹda rẹ̀ jésù rà agbára ṣe rẹ̀ agbára olùyọ̀ rẹ̀ ọlọ́run yọ̀ǹda rẹ̀ àmì.
1: Ẹ̀yin tẹ́ ń ṣàìsàn ẹgbẹ́ ọwọ́ lé inú yín ẹ jẹ́ kí omi àti òróró yẹn kó wà ní sísí ẹ sọ fọlọ́run òróró eré kó di ẹ̀jẹ̀ jésù omi eré kó di ẹ̀jẹ̀ jésù ẹ sọ fọlọ́run pé jésù wò mí sàn gbà mí là ra ayé mi padà tó bá ti nígbàgbọ́ wà dẹ̀ rí sí ọwọ́ agbára ọlọ́run tí ó ṣe inú ayé rẹ ó yà àdúrà.
0: orúkọ jésù ọlọ́run àtàwọn àwọn tí ń gbètò yìí ọlọ́run ra ayé wa padà jésù gbàrà ra ayé wa padà ayé ra ayé wa padà jésù gbàrà ra ayé wa padà ayé wa tó wà ní orí ìpa ẹ̀sán ọlọ́run wò wọ́n sàn ayé ra ayé ọ̀run sàn lára lẹ́mìí orúkọ jésù ọlọ́run sàn àmì.
1: Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà orúkọ Jésù.
0: Àmì.
1: Ayérayé gbà ọ́ pẹ̀lú.
0: Àmì.
1: Ayérayé gbà yín.
0: Àmì.
1: A ti gbọ́ ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ náà ta gbọ́ olùdájọ́ Omúwayè.
0: Àmì.
1: Má jò dá wa lẹ́mìí.
0: Àmì.
1: Jówó wa sàn.
0: Àmì.
1: Àti ẹ̀yin àti àwa ilé olówó kámọ̀sẹ̀ padà.
0: Àmì.
1: Ǹjẹ́ mo gbàdúrà ọ̀rọ̀ náà kò tún ayé wa
0: sí. Àmì.
1: Àwọn àdúrà àwọn ẹni tí a ti gbà Ọlọ́run ti ó gbà.
0: Àmì.
1: Gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run Ọlọ́run ti ó gbà.
0: Àmì.
1: Gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run Ọlọ́run ti ó gbà.
0: Àmì.
1: Ọlọ́run fàṣẹ dá.
0: Àmì.
1: Gbogbo wa ẹ̀sán inú ogó ara ẹ̀yìn ni wọ̀nyí ó yà kó gbẹ̀rẹ̀.
0: Àmì.
1: Gbogbo owó ogun inú àgọ́ ara ẹ̀yìn wọ̀nyí ogun náà kó gbẹ̀rẹ̀.
0: Àmì.
1: Kẹ ní àlàáfíà.
0: Àmì.
1: Kẹ ní ìṣẹ́gun.
0: Àmì.
1: Orí yóò ní gbà.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ lórí o.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ ni wòlíì rẹ̀ sọ.
0: Àmì.
1: Ẹ sì rí ìyá.
0: Àmì.
1: Láì ní orúkọ Jésù Kristì Olúwa wa.
0: Àmì.
2: Ó dá mi lójú pé ẹ ti di alábùkún fún láti inú ètò àkókò àlùyọ Breakthrough Half Hour tó ti dé sétìgbọ̀ yín látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance. Fún ìbéèrè síwájú sí ẹ pé Prophet Sanusi Peter Abiodun sórí 07065990015. Jésù.

bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárò tún wọ̀ lórí ìkànnì dáhámọ́dé 8.7 FM nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 PM to 8 PM every Sunday. Atọ́kọ̀ ètò ní olùṣọ́àgùtàn ẹ̀kọ́nowó olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC òkè ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n ńbẹ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́.

0: ma ya bi len ti ma wo kangaroo tan se nu selu loyan awon ilu wo loyan abe en ton fun
1: eyan ni
0: awon ilu wo
1: ani eyan
0: en ton ba ti wa ye ti gbogbo e mo pe ko si kankan to ni lari gidi to se elomi o se to 40% e to lo na ni ateleke atonira tenda le orilede e ja mo wo bọlọhun se se yin afi te ba yi pada awo le mu yin enu eniyan ka ya agbara eniyan ka yin sugba agbara ọlọhun ka yin
1: agbara ọlọhun
0: ka yin eyi te ran awon ekan lo mo kidnap awon eyan te di bandit controller
1: be ni
0: e ma wo tọlọhun o se fun be yin tore tin dale ya fe gbo pe among the security personnel lo ko ban fun awon bandit
1: e ri ko agbe nkan buruku ni
0: eh o ki lo nse yen ondale orilede ondale awa ara ilu e ja mo wo gbeyin won
1: ondale awa mekunu
0: oja to ti expire e die ondale abi e o po lo jara awon so baba nlo
1: o po kan ni
0: to do ndu mi pe atun wa lo keke atun eyin lo lori asaju awon elesin
1: beni
0: aso esin a wa gbe wo gagagagagaga beni sa
1: e gbe kasoki
0: to ba se lo Jerusalem ta nlo orun beni la nlo maka beni la nlo bona ti mo gba we na se bi kan wa tan ti mo gba we ton mo nlo fun run ra bana
1: se
0: bi kan to ton mo gba Ramadan na mo nlo gba we beni e nu ran egbo eyin eniyan o dale orilede re o ba tawon eyan re ti eje o wa ko wo wa pe e lo le mimo olorun mimo lo si fe lo ba le mimo
1: be ni
0: se olorun tawon eyan ba ba orilede ti eje se yo mo je mimo
1: ko le je
0: ko le je mimo okay mo ka kini kon de ba mi ninu je
1: ki lo ka
0: social media lo ge
1: kilo kilo we
0: money there was a time any da kon le ran ti precisely pe nigbati o ba saudi saisan wa gbe wa si orilede fun itoju ni hospital wa ni nigeria
1: lati saudi wa si nigeria
0: be ne sa okay where is that glory
1: lati saudi
0: mo to ka kan loni baba pe there was a year oya 70 World Bank bank agbaye won be orilede na pe won ni problem ki Nigeria oran won loko ya won ni owo orilede wa ya won lowo
1: bank lo wa owo lo lowo Nigeria
0: Nigeria si ya won lowo IMF na won be Nigeria pe kan ya won lowo
1: won se tun ya won
0: won si tun ya won lowo
1: ni bi a ba se ni kankan ta lowo lowo ni Nigeria
0: nigba yen ti ton ti o dale ta wa ni joba o dale se lu o da o si se personal secretary pamsec ton o dale awon finance minister ton o dale sugbon nisi ton o dale tdp o dale ti awon soja o dale ti o teacher o dale ṣùgbọ́n lónìí ọ̀dà lẹ́tì pọ̀jù àwọn tó ń jáwé ń títì tó ọ̀dà lẹ̀ kó o ní rìsíìpì tiwọn
1: owó
0: tí ò ní dápò ìjọba
1: bẹ́ẹ̀ni wọ́n ni wọ́n lọ tẹ rìsíìpì tiwọn
0: ẹni tí ń gba 35,000 lóṣù tí ń lo káà 3 million
1: ìbò ló ti
0: 4 million
1: ìbò ló ti rówó tó fi rà
0: á ọ̀dà lẹ̀ ọ̀dà lẹ̀ yóò bá sí ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ ní ọ̀dàlẹ̀ ọ̀ balẹ̀ lọ ẹ ṣe àlùfáà ti ń dalẹ̀ jọ ẹ máa ṣe
1: ojú olúwa ń wò ẹ́
0: kì í dé sọjú sọjú ènìyàn
1: bẹ́ẹ̀ni
0: ọlọ́run ò respect anybody
1: bẹ́ẹ̀ni
0: nígbà tó bá ti jẹ́ betrayer tó jẹ́ ọ̀dàlẹ̀ ẹ ronú sí ẹ̀kọ́ yìí ẹ jẹ́ yára sọ méjì sí àbí
1: ọjọ́ ti lọ
0: bóyá
1: ẹjẹ́ ká dúró níbí ọjọ́ ti lọ
0: àwọn òtítọ́ta bẹ̀rẹ̀ ń bẹ̀ lọ́jọ́ mẹ́jọ ká lè ṣe ojú òpó lẹ̀ fún àwọn ará ilé a lè sọ́tàn ẹ̀yin náà ní gbọ́ tán
1: lónìí a ti lè
0: sọ́tàn
1: kò sẹ́ni tó lè sọ́tàn
0: ẹ̀yin náà ní gbọ́ wa tán lónìí
1: kò sẹ́ni tó lè sọ́tàn
0: ẹ̀ bá ti kú ti sọ́tàn
1: sí.

0: balale balẹ a foma yo fa yo balẹ batile o gbogbo eyin ewe wo yara lo e lo joko ni palo baba ni eye sere kakiri adugbo bogungun ba ti kun omo lu abi asigba be mama re lo ni gbogbo eyin ewe wo yi eye fe gba bolu ki adugbo to ba ti do wa le eyin fese gba giri ka ese pele kutu tori pe eyin lojo la eyin mama logo rilede e duro nibi ti won fi yin so ni e mama rin ni rin kurin tori pe omode aduro to bi e lati ko eko le e omode birin ajoko ti ya e ari bo se n gbe gba si bi yo bo se n gbe fo so be se mu gbogbo e ni we kuluwe keke gbogbo e fi n jora won tọba wa jẹ pọmọ ti o fẹ kí lẹ fẹ wí kí lẹ fẹ sọ kí lọ fẹ kọ tọba délé ọkọ ṣe rí i pé ẹkọ ṣe kókó ẹkọ ṣe pàtàkì àlọ bàbá àgbà ẹkọ gidi níbẹ níbẹ fọmọdé láti kọ wà ọmọlúàbí ọmọlúàbí ṣe kókó ṣe pàtàkì ṣe ti wà níkàlẹ gbogbo ẹ mọ kálẹ o bàbá àgbà. Ẹ kalẹ̀ ní gbogbo bíi tí ẹ̀ ti ń gbọ́ wa tó bá jẹ́ pé ilẹ̀ Nàìjíríà lẹ́yìn wà ẹ kalẹ̀ o bẹ́ẹ̀ bá wà nílẹ̀ ibòmí ẹ kó àkókò yìí
1: tó bá ká mọ́ wọn lọ́dọ̀
0: ẹ̀ bí tó bá ká wà sálẹ̀ ni bó bá sálẹ̀ ni bó sọ̀sán ni bó sì dájú kùtù ni gbogbo àkókò tó bá bá yín a kì í pé ẹ kú àkókò yìí ẹ mọ̀ pé tó bá ti dọjọ́ ẹ̀kọ́ ọjọ́ Sunday taago mẹjọ bá ti gbẹnu léra wọn níkànnìyí tó jẹ pé ọkọjá gbogbo ẹlẹgbẹ diamond 88.7 fm náà ni òpópónà yìí dì tuntun nílùú ìlọrin náà la wà ibẹ láfẹkẹtẹ sí diamond ti máa gbé ètò àlọ
1: bàbá àgbà
0: lórúkọ bàbá àgbà tó gbé iléeṣẹ ìkalẹ láàfin kí yín tí wọn ní kí iléeṣẹ ìkọmọ ṣàǹfààní fún gbogbo mùtúmùwà.

0: ẹranko.
1: Ẹ̀yin sojojo, kí ni ń wọ́n lọ́láyé ju kára ọba kó lè ya.
2: Mọ́sàwọ̀rẹ́ dílẹ̀, ṣé dókè díẹ̀ mọ́ ti jò
1: délẹ̀. Ọlọ́run níjẹ́ ní sísí dílẹ̀. Àṣẹ lò kíní,
2: òun
1: kò níjà sí wálẹ̀.
2: Ọ̀rẹ́ a máa ṣe é tún lọ́sọ̀kẹ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò àlọ́.
1: Bàbá àgbà.
3: Ìkànnì Diamond.
1: 88.7 FM ni
2: ẹ wà. Ẹgbẹ́ ilé ẹ̀kọ́ orí ọ̀fẹ́ wà fún yín láti darapọ̀ mọ́ ètò yìí láti wá kéde láti wá polówó ilé ẹ̀kọ́ yín. Ẹ̀yin lọ́lọ́kan ọ̀jọ̀kan onílé ìtajà ńláńlá olóko kéékèèké orí ọ̀fẹ́ wà fún yín o láti kópa lórí ètò yìí. Bákan náà ẹ máa fi àwọn ẹ̀bùn sọ lọ́kan ọ̀jọ̀kan tí ó máa wúlò fún àwọn ìwé tó ń pè wọlé láti máa fi ṣe
1: kóríyá àti ọ̀kárí
2: kárí ikú ọmọdún rere. Bẹ́ẹ̀ bá ti gbé wá a máa pè fún wọn náà ni. Bọ́dà ẹja lọ báyìí.
1: Ọ̀yà.
2: Ilé-ẹ̀kọ́ ti
1: atúnlẹ̀ fún
2: mi lónìí. Wọ́n ti wà àwọn akẹ́kọ̀ọ́ àti ìyá alálọ̀ wọn ti ẹ̀yìn náà dúró lébẹ̀ sí wa ẹ má fẹsẹ̀ àwọn ti jókòó dáadáa ẹ má fẹsẹ̀ kọ́ wáyá ìwọ náà má tàrí ọ̀yá.
1: Gbogbo iná ẹ̀ láyé láyé lọ́gbà ẹ jókòó
2: ẹ jókòó. A fẹ́ pàlọ́
4: fún yín. Àlọ́ bàbá àgbà.
5: Èyí ò ní gbogbo tẹ́tí láyọ̀ láti bọ̀ wá. Ìkànnì Diamond 88.7 FM ni a wà lórí ètò àlọ́ bàbá àgbà. Àlọ́ aládùn ò já sí i pẹ̀lú èmi ọmọ yín àwọ̀ yín àbúrò yín mo tún ráyè olúwa dámiláre ẹlẹ́sìn aya ẹni àdúrà sílẹ̀kẹ́ amúgírí. Èyí ilé ẹ̀kọ́ tí wọ́n gba alálejò lọ́sẹ̀ yìí àwọn ni a mọ̀ sí Salem Nursery and Primary School. Salem Nursery and Primary School tí wọ́n wà ní Ọ̀sìn Tàìlẹ̀ Ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí Mrs. Orotunji Bunmi Christiana. Àwọn akẹ́kọ̀ọ́ ti wà níkàlẹ̀ láti dáhùn ìbéèrè tí ìyálálọ̀ mú wá. Ẹ̀yin akẹ́kọ̀ọ́. Ṣé ti ṣe tán?
6: Bẹ́ẹ̀ni.
5: Ṣé pàtẹ́wọ́ fúnra yín? A bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́. Àlọ́ o.
6: Àlọ́.
5: Àlọ́ o.
6: Àlọ́.
5: Mo sún iṣu gbọ̀ọ̀rọ̀ mi ò lè jẹ́ tán. Ta ló mọ̀ ọ́? Orúkọ ẹ.
6: Orúkọ mi ni Nurudeen Suhaibat. Ìdáhùn sí àlọ́ yìí ni ọ̀nà.
5: Ẹ̀fún látẹ̀wọ́. Àlọ́ o. Mo wẹ̀yìn ò rí ìyé mi àbí mo wẹ̀yìn mi ò rí ìyá mi palómọ ẹ̀yà ara wa náà ni.
7: Orúkọ mi ni Táyé Bọ́lájí Yusuf ìdáhùn mi sí àwẹ̀.
5: Orúkọ ẹ̀yà ara náà ni ó yá kẹ́lómi wá gbìyànjú.
8: Orúkọ mi ni Sultan Saheed Aláyìn ni ojú.
5: Ojúkọ o ìgbà ẹlò.
9: Orúkọ mi ni Farouk Stephen ìdáhùn sí Aláyìn ni ẹ̀yìn.
5: Mo wẹ̀yìn mi ò rí ìyá mi ẹ̀tọ́rẹ́ yín lẹ́nu o ó yá kẹ́lómi má bọ̀.
6: Orúkọ mi ni Nurudeen Suhaibat tí àlọ́ yìí ni ọrùn.
5: Ẹnì kan iṣẹ́ ni mo ká fi kàdá máa bọ̀.
10: Orúkọ mi ni Abiodun Emmanuel yóò sí àlọ́ yìí ni ìyá.
5: Ẹ sọ pé mò ń mo ti fẹ́rẹ́ ẹnu yín àti gbogbo ojú yín. Ìdáhùn sí àlọ́ yìí ni etí. Ó yẹ wẹ̀yìn wò. Ṣé eré tí yín? Mo tún ṣe báyìí sí yín mo ní ẹ̀yà ara yín ni. Ẹ fún yàrá lọ látẹ̀wọ́. Àlọ́ o. Ẹyẹ bí n ti fo igba igi ta ló mọ̀ ẹ̀yà ara lòun náà.
10: Orúkọ mi ni Akíngbadé Yunis ìdáhùn sí àlọ́ yìí ni ẹsẹ̀.
5: Rárá kò gbọ́.
11: Orúkọ mi ni Saheed Sultan ìdáhùn sí àlọ́ yìí ni ojú.
5: Ẹ̀fún látẹ̀wọ́. Àlọ́ o. Kò lọ́wọ́.
12: Èmi mọ̀
7: orúkọ mi ni Táyé Bọ́lájí Yusuf ìdáhùn sí àlọ́ yìí ni ẹni.
5: Ẹni ẹ̀fún látẹ̀wọ́. Àlọ́ o. Kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ń gbẹ.
13: Àmì ni ń bà ní Fòfébọ̀ ìdáhùn sí àlọ́ yìí ni ìtọ̀.
5: Ìbọ̀ ìtọ̀ ó gbà pọ̀tọ́. Àlọ́ o.
6: Àlọ́.

0: Alomida lori awon eranko ni igba lai lai awon eranko nge papo mo awon omo eniyan o wa sele pe ni asiko kan awon eniyan won se odun won se odun won jo won yo won je won mu won wa pe awon eranko si igba ti awon eranko ri gbogbo nkan ti won se yi o dun won pe se nitori pe awon okin se eyan bi si won oun o je kan pe won si bi odun ti won se ti won jo ti won yo tan se nje tan mu won pe awon si awon na wa ni a fun ide eleyi tan se yi o awon na fe di eyan awon na gboro wa gbogbo ona ta fi le di eyan o wa won ko ra won jo won se pade won wa yan enikan ko lo odo eledumare ko lo so pe kini awon fe fi di eyan o wa yan obo obo lo o lo sibe o lo salaye fun oledumare bi pe awon fe de eyan o uru ogbo wo la won le da oledumare wa fun won ni ororo kan bi pe ki won ma gbe lo ki won gbe si inu agbada ta ba ti gbe sinu agbada kan gbe sinu orun fun odidi ojo meje ni ori oke to jina rere okekeje ta ba ti de be ororo yen ki gbogbo won kan ma fi pa ara tọ́ba ti fẹ́ para àwọn náà máa di èèyàn nínú wọn ti wá gbà tó pàdí èèyàn ọ̀bọ padà wá tó wá jíṣẹ́ fún wọn nínú gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní dùn wípé àwọn náà ti nírètí wípé láìpẹ́ láì jìnà àwọn náà dé èèyàn táwọn náà bá ti di èèyàn àwọn adarí papọ̀ mọ́ àwọn èèyàn tọ́ba ti ń ṣe ohun gbogbo àwọn inú wọn bá bẹ̀rẹ̀ sí ní kọrin wọ́n ń jó wọ́n ń yọ̀ ẹ̀ mọ̀ sọ wípé dènìyàn kí ni mo wí
1: dènìyàn
0: wọ́n wá ṣe àwọn dènìyàn.

0: Ọlọ́run 1930 ti ṣe tán láti bá ọpàdé
1: nínú àdúrà òwúrọ̀
0: tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè Evangelist Victor Owolabi JP.
2: Bápàdé Ọlọ́run 1930, God of 1930 Divine Encounter.
0: Ní àkórí ìpàdé òwúrọ̀ náà ní gbogbo ọjọ́ Thursday ní aago méje àárọ̀ ni a ó máa parapọ̀ láti bọ́ sí Ọlọ́run yóò sì máa dúró dì ọ́ láti wá gba iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu bí Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP láti máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé oníkálukú ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry tó wà lẹ́yìn Nebo Studio ní ẹ̀gbẹ́ Mainway Filling Station Tensty Ground Sango Area Ìlọrin ní ìpínlẹ̀ Kwara.
1: Ni àdúrà yìí yóò ti máa wáyé o.
0: Fún àdúrà àtọ́ni ẹ lè pè sí orí nọ́mbà yìí 08063742508. Má gbàgbé omi rẹ sílé o. Wá bá Ọlọ́run ìgbàlà rẹ pàdé.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni Ọlọ́run àpọ́stù Ayọ̀?
3: Ẹ káàbọ̀ padà, bàbá wa ní Olúwa ẹ jáwọ́ ní ìwàásùn lọ.
4: Hallelujah!
3: Hallelujah!
4: Hallelujah!
3: Hallelujah!
4: Mo gbé Ọlọ́run àpọ́stù Joseph Ayọ̀ ọlọ́lága, mo gbé Ọlọ́run 1930 ga, Ọlọ́run tó ní ipá àti agbára lọ́wọ́. Mo gbé Ọlọ́run tó jẹ́ kí a rí ọjọ́ òní ga. Gbogbo àwọn tó ń gbọ́ ohùn yìí ní àṣálẹ́ yìí lórúkọ Jésù, ẹ ó lẹ́rìí ayọ̀. Gbogbo àwọn tó ń gbọ́ mi ní àṣálẹ́ yìí, mo fẹ́ kí ọkàn yín kó máa dúpẹ́ kó dẹ̀ máa yin Ọlọ́run fún oore ńláńlá tí Olúwa ṣe fún èmi àti yín láti rí ọjọ́ òní. Bẹ́ẹ̀ ni láti rí ọjọ́ òní, kò ń ṣe nípa agbára wa, kò ń ṣe nípa ìmọ̀ wa, kò dẹ̀ ń ṣe nípa ọgbọ́n wa, ṣùgbọ́n nítorí oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run tá a rí gbà. Bí ẹ rí ohùn yìí náà ṣálẹ̀ lórúkọ Jésù, àìsàn ò ní ṣe ọ́.
3: Àmì Jésù.
4: Ikú òjijì, ikú gbígbóná, ikú wàhálà kò ní wọlé mi àti ẹ.
3: Àmì Jésù.
4: Ó rí bẹ́ẹ̀.
3: Àmì.
4: À ń lọ nínú ọ̀rọ̀ Olúwa, Olúwa bá wa sọ.
3: Àmì Jésù.
4: Wọ́n la fẹ́ rí Olúwa járí ọ.
3: Àmì.
4: Jésù Olúwa wa.
3: Àmì.
4: Ohun tó Olúwa fẹ́ fi bá wa sọ̀rọ̀ lálẹ́ yìí, Olúwa ti wí, òun náà ni Jésù.

gbogbo ọ̀nà yìí tá a ti rìn lọ́tùn lósì níwá lẹ́yìn gbogbo ọ̀nà yìí tá a ti rìn tó jẹ́ pé bá a ti mú ẹ má gbàgbé pé irú ọ̀nà tá a rìn tá a ti mú yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti rin ojú ọ̀nà yìí tí wọ́n rí gbá mú o. ṣe ní gbogbo ìgbà eléyìí la fi ń kí gbogbo yín pátápátápátá ẹ̀yìn olólùfẹ́ wa wípé ẹ káàbọ̀ sórí ètò yín láàyè yìí láwọlé sùn lórí ìkànnì diamond 88.7 FM nínú ìlọrin lápá abita àwáyé nípínlẹ̀ kwara. a dúpẹ́ ọlọ́dún ọlọ́run ọba o àtúndé lónìí o àyàn ọlọ́run lógo fúnre ọ̀fẹ́ yìí tá a tún rí gbà ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ wa pátá bóyá lórílẹ̀‐èdè nàìjíríà àbí lókè òkun tó jẹ́ pé wọ́n ń gbádùn ètò yín gbogbo ìgbà bágo mẹ́sàn-án bá ti lù wọn a ṣe kínní wọn tagiri mọ rédíò wọn ẹ lọ sórí rìn bẹẹ bá ti tẹ diamond 88.7 FM garden ẹ lórí ọfẹ àti darapọ mọ wa ńbẹ. A dúpẹ ọlọrun ọba ìlú rí bákan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ ti lọ wo bọ́ọ̀lù báyìí argentina àti spain ibi tó bá já sí náà ayọ̀ náà ni tó precious àfọlábí òun ló kọ́ tèmi fresh ba báwo. ẹ jẹ́ máa kí gbogbo ẹ̀yàn olólùfẹ́ wa pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ìjòyè àtọ́ba tí wọ́n ń gbọ́ wa àwọn gómìnà èèyàn jàǹkàn-jàǹkàn tí ń bẹ láàrin ìlú ẹ jẹ́ máa kí àwa náà tó jẹ́ pé orí ọ̀fẹ́ ọlọ́run náà la fi ń mí la fi ń yan ẹ jẹ́ máa kí gbogbo wa padà pé ẹ káàbọ̀ sórí ètò yín o ẹ bá wa sọ fún àwọn aráalé pé tọ́ a tún ti bẹ̀rẹ̀ ètò náà lónìí nù a tún ti bẹ̀rẹ̀ nù ẹ má gbàgbé pé ohun tètò ìdálé lórí ó dá lórí nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì bí a ti lè yọra wa kúrò nínú àwọn ìṣòro kọ̀ọ̀kan tá a bá ń dojú kọ dá lórí lórí o gbogbo ohun tá a bá ń dojú kọ báyìí la lórí ọ̀fẹ́ láti lè ṣe nǹkan kí ni ohun tó ń ta lórí ọ̀fẹ́ àti ṣe òun náà la ń pè ní tá a bá ti lórí ọ̀fẹ́ àti lè sọ ọ́ síta èyí tó túmọ̀ sí pé bá a bá ti mú ìtìjú tá a ti gbẹ kan táwa náà ti wò pé tọ̀ ọ̀nà àbáyọ ńlá ojú wo ló wá ń tì wá ètò yìí tún wá da débíi pé ẹni dá èmi ọlẹ́ ń tọ́lọ́hún mọ̀ láti ìlú tọ́lọ́hún mọ̀ báyìí ni mò ń dojú kọ tí mo sì fẹ́ kẹ́ gbà ràn a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó jẹ́ pé ó ti ṣe wọ́n rí ọ̀nà táwọn náà gbọ́n fi ń dúpẹ́ lọ́jọ́ òní àwọn náà a ṣetán láti lè ṣe kínní láti lè tán yín sọ́nà kan láyìn lóyè lórí ọ̀nà tẹ́yìn náà lè gbé gbà tí gbogbo rẹ̀ ó fi dáa lórí ètò yìí náà ni ṣùgbọ́n ní nọ́mbà méjì tẹ́ ẹ pè sí láti lè dá sí àbí wọnú ètò láti lè fẹ́ sọ síta nọ́mbà méjì ni nọ́mbà àkọ́kọ́ tá a ní òun lẹ lè pè sí tààràtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ lórí ọ̀fẹ́ tí fóònù yín bá ti wà lọ́wọ́ yín ẹ pé nọ́mbà yìí 0913-655-6952 0913-655-6952 nọ́mbà yẹn tẹ́ ẹ bá ti pé ọ̀fẹ́ àti já sórí ètò látàpá ànífàájú ìṣẹ́jú bíi mẹ́ta ó ti tó tá a fi sọ síta o àbí tá a fi dá sí i nọ́mbà ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá pe nọ́mbà àkọ́kọ́ àti pè tààrà tí ò bá wọlé wàhálà nọ́mbà ẹlẹ́ẹ̀kejì òní ni nọ́mbà wásaàpù nọ́mbà wàpù wa òun tẹ́ ẹ ṣe ẹ lè tẹ́ ẹ sí bá ńlá kọjá àbí kẹ́ ẹ rọra fohùn yín ránṣẹ́ síbẹ̀ kó má kọjá ṣẹ́jú mẹ́ta àtààbọ̀ lọ ó pọ̀ ju àríró ẹ̀ rínú mẹ́ta àtààbọ̀ nọ́mbà náà ti wásaàpù òun náà ni 0913-655-6864 0913-655-6864 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 0913-664 nọ́mbà náà tẹ́ ẹ bá ti pè sí wàhálà kò sí wàhálà látọ̀dọ̀ tàwa náà làwa náà ṣe kínní là á gbìyànjú láti sọ fún pé tọ́ ẹ pè wọlé o bẹ́ẹ̀ bá sì ti pè wọlé èmi á kàn sọ wípé ẹ fi ọkàn tán wa wípé àní dà yín bẹ́ẹ̀ bá ti fọkàn tán wa pé tí wàhálà náà ti ṣe pé kínni ó ti ṣe kí bù bí ìdodo ẹ̀fọn náà nù.

0913-655-6952 0913-655-6954 kò tún di pé àwọnú ètò arábìnrin kan tẹ àtẹ̀ránṣẹ́ wọlé wípé tó ká má gbàgbé àwọn pé àwọn ti gbìyànjú láti sọ síta lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n aláǹfààní láti gbé ohun san síta. Ohun tí a sọ wọn ni àwọn ti pé 40 years, àwọn sì ti lo bíi ọdún bíi méje nínú ìgbéyàwó wọn, ṣùgbọ́n ìmọ̀rí wọn ni nígbà tó di bíi ọdún kejì táwọn ti wà nù ìgbéyàwó tó jẹ́ pé ó ti tó bíi ọdún méje báyìí, báwọn ṣàkíyèsí nǹkan kan pé ṣùgbọ́n kó tó di pé àwọn pàdé ọkùnrin àwọn táwọn fẹ́ sílé àbí tó fẹ́ àwọn sílé yìí pé àwọn ń ṣàwọn ìwádìí nǹkan kan, àwọn máa ń rí àwọn nǹkan kan ní ara wọn, torí sọ bẹ́ẹ̀ ni pé nígbà táwọn wà lọ́dọ̀ àwọn ò ní orí ọ̀fẹ́ láti máa ṣèranù gẹ́gẹ́ bó ti sọ pé tọ̀ àwọn lè ka ọkùnrin tí ó dàbíi pé àwọn ti jọ wàpọ̀ tó ti jọ ṣe nǹkan mọ́ nǹkan nígbà táwọn wà lọ́dọ̀ pa àwọn lè ka dáadáa pé wọn ò ju bíi méjì lọ, wípé láti ìgbà náà títí dé ọkọ táwọn fẹ́ yìí, ìgbà tó wá dọdún ẹlẹ́ẹ̀kejì làwọn rí i pé bí àwọn àti ọkọ wọn tó bá ti jọ ní àjọṣepọ̀ wọn ni kì í táwọn lọ́rùn tó, àfi tí ọkọ àwọn bá lè gbìyànjú kó dé orí kẹta sí ìkẹrin. Wọ́n ni ó ṣẹlẹ̀ lọ́dún kejì táwọn wọnú ìgbéyàwó wọn tó ti di ọdún méje báyìí wípé ọdún kejì táwọn wà nú ìgbéyàwó náà àwọn ò lóore ọ̀fẹ́ àbí àwọn ò mọ ẹnu táwọn lè fi sọ, ṣùgbọ́n ìgbà tó máa fi dé bí ọdún kẹta ó ti ń ní àwọn lára díẹ̀díẹ̀ torí ọkọ wọn bọ́ba máa bá wọn ṣeré eré ọkọ àtaya wípé tọ̀ bí bàbá bá ti lọ rí ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn ń pè ní round two pé ibẹ̀ náà ń bà bó ṣe kíni ni wọn ó bọ́ búùtù wọn sí. Ṣùgbọ́n arábìnrin yìí wọ́n nára wọn ò gbà pé tí ò bá ń dé pé wọ́n fẹ́ dé ẹlẹ́ẹ̀kẹta sí ìkẹrin ara wọn ò ń balẹ̀, àwọn náà sì rí iṣẹ́ tọkọ wọn ṣe pé tọ̀ iṣẹ́ wọn náà ó máa ń jọ́ rẹ̀ wọ́n tán bá ti dé.

0: parí ètò bẹ bá ta bá parí ètò máa fẹ kẹ ẹ pè lẹyìn ètò ni o ẹ jẹ kẹ ẹ pè lẹyìn ètò. Ẹ ṣeun bàbá kò ní bàjẹ́. Ẹ ṣeun gidi gan ni 0913-655-6952. Ẹjẹ́ a sáré lọ sí ẹ̀ka àpolówó ọjà. Bá a bá dé a tẹ̀síwájú ẹ má gbàgbé ohun tí arábìnrin sọ látapá àtọ̀dọ̀ wọn bí ibẹ̀ náà láti tẹ̀síwájú. Diamond 887 FM nílùú ìlọrin tó tẹ́ ń gbọ́ yìí ńlá wọlé sùn abala tó wà ń bẹ́ẹ̀ là ń pè ní abala sọ síta pẹ̀lú Precious Afolabi Fresh Babao.
1: Tó ń tìlera lọ́wọ́ Jerry Gold Wellness Therapy náà ni wọ́n ni Jerry Gold ẹ̀bá ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa.
2: Ẹ àyàn wa
1: ẹ kú àmójúwa
2: àwa náà ni Jerry Gold ta kalẹ̀ sílùú ògbómọ̀ṣọ́ ìbẹ̀là wa.
1: Lórí ọ̀rọ̀ ojú láti bẹ̀rẹ̀ bá ti ṣe
2: lórí ọ̀rọ̀ ojú bá ti ń sọ láti jọ lónìí ọ̀nà méjì la fẹ́yà lórí ọ̀rọ̀ ojú.
1: Okay.
2: Mo sọ nípa awo ojú quantum polarized àti fún gbogbo tó bá ní ìpèníjà ojú àwọn serious cases
1: lórí
2: glaucoma,
1: okay.
2: Cataract,
1: okay.
2: Myopia,
1: okay.
2: Retina, kọ̀wọ́n pọ̀ lọ́bàá.
1: Olùkọ́ gan.
2: Ẹlòmí, ọdún mẹ́ta, ọdún méje, ọdún mẹ́wàá. Ẹlòmí gan ti sọ operation.
1: Tí ọ̀gbọ́. Wọ́n
2: ní kò gbọ́. So irú àwọn ìpèníjà bẹ́ẹ̀ yẹn tó critical bẹ́ẹ̀ yẹn. Àwọn ni quantum polarized eyes wà fún. So tẹ bá rà á, ẹ bẹ̀rẹ̀ sí ni máa lò lálẹ́, lóru, láàrin rẹ̀, ó máa kọjú yín. Ṣùgbọ́n ojú tó bá ti lọ
1: ká má gbìyànjú ẹ kò ní ṣiṣẹ́ fún
2: rẹ kì í ṣe màjíìkì. Bọ́jú tó bá ń rí díẹ̀ tó bá wà nínú òkun tí náà bá dé lójijì ẹ lè sẹ́ǹsì ká ẹ lè fi sẹ́ǹsì pé dé irú ojú bẹ́ẹ̀ omi rẹ̀ ò tí ì lọ pé àwọn ẹni wọn ra glasses yẹn. Now ẹlẹ́ẹ̀kejì ó wá ní quantum non-recommended glasses.
1: Ìyẹn ò ń ṣe recommended glasses.
2: Ìyẹn glasses yẹn wà fún àwọn ọmọdé wa sìn
1: kẹ
2: pé wọ́n ní ojú ń dùn wọ́n wọ́n ní the quantum non-recommended glasses. Àwọn àgbààgbà náà lè lò kí wọ́n ti ń ṣe wọ́n ní ojú kò bá serious.
1: Bí ojú wa
2: pin
1: ojú ń pọn
2: ojú mi ń wa ojú ń gún mi ojú mi ń wa mi
1: yín omi
2: mi rí ní dáadáa mo ní blood vision. Irú àwọn yẹn náà wọ́n lè lò ojú glasses mo sọ yẹn. But alákọ̀ọ́ tí mo kọ́ sọ yẹn cases yẹn ló pọ̀ jù. Now alákọ̀ọ́ tí mo kọ́ sọ yẹn fún àwọn glaucoma cataract yẹn glasses yẹn is 320,000.
1: Ìnìyẹn
2: 320,000.
1: Ẹ máa yé rẹ o.
2: Ẹ gbọ́ yẹn dáadáa. Ṣé wàá lẹ́ẹ̀kejì tó jẹ́ glasses yìí àwọn small small cases ni ojú mi ń wa pin tó máa òun náà máa ń correct ojú ìyẹn just 100,000 ẹgbẹ̀rún ní ọ̀nà ọgọ́rùn-ún ẹjọ ẹ mọ̀jẹ̀ ká dapọ̀ mọ́ra wọn o.
1: Náà ti sọ bá
2: ìyẹn lágbàlá glasses.
1: Ok
2: tẹ bá sì fẹ tẹ bá ti pè wá tá a bá yín sọ̀rọ̀ tá a ti jọ finalize ẹ
1: tá a ti forí oko sọ̀ọ́dún
2: ibi tẹ́ ti gbà nílùú ìlọrin a sọ fún yín
1: síbẹ̀
2: ẹ nílùú ìtàbí wá sílùú
1: ògbómọ̀ṣọ́
2: àyàfi ẹ náà bá wò pé òun fẹ́ mọ ọ́fíìsì wa ní
1: ògbómọ̀ṣọ́
2: ganodama confit dá a gan débi wípé immune booster ni ó dáká máa lò láti máa boost immune system wa àwọn sójà ara tẹ pé ó ti ń rẹ̀ wọ́n ká máa boost immune system wa ìdí náà tí ganodama confit tó fi da kò ní di sugar ẹ ti jí láàárọ̀ epo kẹ mú lálẹ́ epo kẹ mú ara yín máa balance. Ẹlẹ́ẹ̀kẹta wa ni vmas mosquito plant
1: oògùn ẹ̀fọ́nù
2: tẹ̀kẹ́yẹ náà wọ́n ń pè ní vmas ganodamati eléyìí wá ní vmas mosquito repellent oògùn ẹ̀fọ́ nìyẹn. Wọ́n ṣe bíi perfume bíi perfume ni tẹ bá tẹ̀ sára òórùn rẹ̀ kò ní pa yín lára kò ní pa àwọn ọmọ yín lára
1: ṣe
2: understand nisin so ìyẹn náà ti wà tẹ bá fẹ́ rà ó wà ní chupet cosmetics ìyẹn ní taiwo òkè ìlọrin ṣe wá rí vmas ganodamati àti mosquito repellent ó wà ní one pharmacy ní sọmi àti ní aromakeye
1: pharmacy
2: níwájú a division tí ìyẹn tún wà ní akọlápọ̀mọye plaza number 2 ibẹ̀ ní kanjẹ water office náà ìkéde pàtàkì kí ní iléeṣẹ́ wa a máa ń tọ́jú àwọn èèyàn pẹ̀lú oríṣiríṣi egbò igi tọ́jú imported
1: àti machine
2: èyíkéyìí pèrè ní àtẹ̀tẹ̀ bá wa ní bóyá nínú egungun ara yín ni
1: ẹ̀lẹ́gbẹ́sẹ̀
2: ni bóyá inú ṣúgà ni bóyá bp yín lọ sókè ń lọlẹ̀ ìfúnpá gíga àwọn kan wọ́n ní àìsàn nínú ẹ̀dọ̀ oríṣiríṣi kò sí ìpèníjà àgọ́ ara oògùn fún a sì lè ṣe wé bí
1: síbi tẹ́ ẹ bá
2: iléeṣẹ́ wa wà Jerry Gold Wellness Therapy Odetomi Street àdúgbò Odòòru ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ pè àsọyún nọ́mbà yìí 0800 34 84 84 4389. Ìkéde pàtàkì
1: afẹ́
2: alágbàtà
1: alágbàtà
2: fún gbogbo àwọn product tá a ti sọ̀rọ̀ rẹ̀ nínú program wa yìí
1: nípínlẹ̀ Kwara yìí àti jákèjádò orí
2: ẹ̀tì ẹ̀ pè wá.

0: Mr. Precious, ẹ kaalẹ̀. Mi ni ẹni tí ọlọ́run mọ̀ láti lu ti ọlọ́run mọ̀. Arábìnrin tó sọ síta tó ní ọwọ́ méjì ọwọ́ mẹ́ta kò tó, ó ní láti kè sára o, ní láti kè sára gidigidi. Nítorí kí la gbé kí la jù, ara ní fàbọ̀ sí ọkọ̀ gan tó ń ṣe ẹ̀mẹta, tá bá wo gbogbo ilé, tabawo ètò tán se ní adáyámọ̀ tán se òpó mú lérú. Ọkùnrin mélòó ọwọ́ mẹ́ta rẹ̀ ń pé pẹ̀lú gbogbo làálàá wọ̀nyí tàn bá káàkiri kí ọlọ́run kó sàánú wa. Sódà irú ọmọbìnrin bẹ́ẹ̀ ìyànjú tí àwọn àtẹ̀mí gbà ni pé àmúmọ́ra ni o, torí ó gba èrò ó sì gba pẹ̀lú ilé wọ̀ ní dàrú. Ẹ mọ bí tó bọ̀.
1: Wòlé aládé àṣẹ àdúrà láti sọ̀pátí ilé ló ń sọ̀rọ̀ lọ́rùn. Àdọ́wà obìnrin tó sọ síta pé ẹ̀mí wàhálà leléyìí o. Ṣá ọkùnrin á ló lè ṣe ẹ̀mẹrin, ẹ̀mẹrin gan ò dá mọ́. Ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì fún obìnrin ìsókè. Ẹ̀ẹ̀mẹta ẹ̀mẹrin yẹn nǹkan ti di nǹkan mi o. Ó gba pé ó gbàdúrà o. Orílẹ̀ ti kọjá ordinary. So ọlọ́run ó ṣàánú fún wa. Ṣàṣà lọ tó lè mú. So obìnrin yẹn kò sí kì fún àánú ọlọ́run. Orí tó bá tún tọ́jú síta báwọn ó daṣẹ́ wò nìyí. Òdàdá kó wá kọjú síta kó máa ṣèránú ilé ọkọ̀ oníṣẹ́ gbé o. Ọlọ́run ó ṣàánú fún ẹni kó wá ìrànlọ́wọ́ kó wá àdúrà kan. Àdúrà lọ̀rọ̀ rẹ̀ gbà kì í ṣojú lásán.
2: Àdúrà lọ̀rọ̀ wọn gbà kì í ṣojú lásán. Ẹja tún tẹ̀ sápá bí díẹ̀ kó tó di pé a bọ̀ sí ti ojú òpó àwọn tó ń gbìyànjú àti pè wọlé.
3: Fresh baba o. Ẹ kaalẹ sa o. Orúkọ tèmi ni Aibe. Mọ́mí tán sọ̀rọ̀ yẹn ta yẹn. Ó fọ́ ní díẹ̀ o. Èmi ò bá advice kan rọra o. Wà lẹ́tọ̀ọ́lẹ̀ wọ́n kán máa lọ pọkọ wọn o. Ọkọ ẹ̀mí ọkùnrin lè bọ́ báyìí náà. Bátọkùnrin máa ń tẹ ọkùnrin máa ń lọ títí àti lọ fúnra àti lọ fáìrẹ́ tún ní kò tó yín. Ẹ fẹ́ pọkọ yín nìyẹn o. Èmi ò bá advice nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ lọ sọ́spítù. Ó ti ẹ lọ sí ọ́spítù. Kẹ́ ẹ lọ lọ́jì kọ̀m̀plé kán yẹ̀yìn wo kán dẹ̀ fún yín lóògùn tó yẹ. That one, it has become abnormal. Yẹn ti ń di abnormal, ó ti ń di abnormal. Kó ti kúrò ní normal, ó ti ń di abnormal. Bo ìbéèrè tèmi fẹ́ bínú lè ni pé ẹ máa bínú nígbà tẹ̀ wà ní sisi. Ṣé ìpẹ́ ẹ máa ń lo oògùn torí ìta wà sí àwọn obìnrin náà ti ń drug ara wọn o. Báwọn ọkùnrin náà ṣe máa ń drug ara wọn tó bá fẹ́ sex. Àwọn obìnrin náà ti ń drug ara wọn. Bẹ́ẹ̀ mi ti fojú wò. Ṣé ìpẹ́ ẹyin náà máa ń drug ara yín nígbà tẹ̀ wà ní sisi. Bẹ́ẹ̀ máa ń drug àbẹ́ máa ń la oògùn tó le ṣá nǹkan báyẹn. Irú kan báyìí náà tún lè rìsọ́ọ̀lì sí. In bad advice in the hospital kan yẹ̀yìn wo. Ẹ má pa máa yẹn o. Ó le díẹ̀ o. IBTech láti tanke ló sọ̀rọ̀.
2: Ẹ ṣeun IBTech láti tanke. Gẹ́gẹ́ bí ìgbà tí bárabìnrin ti kọ́ sọ nígbà tó ń sọ wọn ní ìpẹ́tọ̀ fún màmá àkọ́kọ́ tó bá pè wọlé prophetess wọ́n fẹ́ jó orí arábìnrin ogójì ọdún ṣùgbọ́n wọn sọ̀tọ̀ kọ́ wọn. Fún ti IBTech tó ń sọ̀rọ̀ tó ń sìn, arábìnrin ní nǹkan tó kà wọ́n náà lómi nú díẹ̀ òun náà ju pé nígbà táwọn wà lọ́dọ̀ àwọn ò ní orí ọ̀fẹ́ láti ẹ ṣàjẹmu báyìí wọ́n ti sọ pé àwọn ò ní orí ọ̀fẹ́ àti ṣìranù wípé àwọn bí èèyàn bíi méjì lórí ọ̀fẹ́ àti lè súnmọ́ kan ṣe ohun tọkùnrin ṣe tán ṣe ohun tóbìnrin ṣe táwọn fi ṣetán títí táwọn fi dàgbà tó fi wà lé ọkọ tó wà yìí tó túmọ̀ sí pé wọ́n ní nígbà náà àwọn ò tí ẹ mọ́ bí ti àwọn yárù nǹkan bẹ́ẹ̀ wà lára wọn pé ká náà wọ́n mọ̀. Ṣùgbọ́n nígbà tó ti wá ṣe ọkọ àti ìyá lọ́dún kejì ẹ mọ̀ pé wọ́n á gbádùn rẹ̀ dáadáa àtìgbà náà lọ́wọ́ ti ń ṣàkè kíní yìí ti ń di bákan ó ti ń di bákan lọ́ fi kégbàjarí ìtàpẹ́ tọ̀ kí ni ó ń ṣẹlẹ̀ báyìí o ṣé òmóǹzì ara ni o ìwà kan ló ti ń dì mọ́ àwọn lára àbí wọ́n gbà torí àwọn ò ní pẹ́ wò ta. Ẹ lérò.

0: Hello.
1: Yes, sir.
0: Ah, Mubadu to ten share you not too.
1: Yes, sir.
0: Ẹ̀dá kun láti airport ni mo ti ń sọ̀rọ̀.
1: Ẹ ṣeun sá.
0: Orúkọ mi ni Mr. Ayodeji.
1: Ẹ káàbọ̀ Mr. Ayodeji.
0: Ẹ pẹ̀lẹ́ ẹ jọ́ṣẹ́ rí yẹn. Mo fẹ́ fún nímọ̀ràn ni. Èwe náà ní ọkùnrin kan tó dàbí
1: arábìnrin. Ok.
0: Arábìnrin yìí. Gé kí wọ́n á yàn olótùnú kọ̀dẹ́ wọn.
1: Ok.
0: Àwọn méjèèjì. Ṣébí tó fẹ́ lọ́kùnrin tó lè ṣe dáadáa.
1: Ẹ ṣeun kò ní bàjẹ́. Ẹ má jà á ṣe kíni, ẹ má jà tú yigi, ẹ má jà tú yigi, torí wọ́n ti wà nílé ọkọ. Ọdún kejì rí tó ń bá lọ. 0913-655-6952.
2: Ẹ kálẹ̀ sá o, ẹ kú iṣẹ́, kò ní rẹ̀yìn lórúkọ Jésù. Ẹ dákun, èmi ni ẹni tí Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run ni mí sá, ṣùgbọ́n mo nílò iṣẹ́ tí mo lè fi kún iṣẹ́ ìránṣẹ́ mi. Ẹ dákun ojú òní tí mo fẹ́ káwọn èèyàn kan ṣàánú mi. Ẹ ṣe nǹkan sá.
1: 0913-5695. Ohun tí arákùnrin kan tó ń sọ láìpẹ́ yìí, ó ní ìránṣẹ́ Ọlọ́run làwọn wípé báwọn bá lè ríyàn tí ó kún àwọn lọ́wọ́ fún iṣẹ́. A sì máa ń sọ dáadáa pé tọ̀ bọ̀ bá ti ń ṣiṣẹ́ Ọlọ́run gbà míì bá níṣẹ́ kan náà tó yẹ ká fi mọ dáadáa kébi ó má pa ẹni Ọlọ́run ránṣẹ́. Pàápàá jùlọ a máa sọ pé ní Ọlọ́run bá ránṣẹ́ Ọlọ́run ó mọ tọ́jú rẹ̀. Ṣùgbọ́n báwo orílẹ̀-èdè Nàìjíríà báyìí tá a bá wo gbogbo rẹ̀ bí ti ń lọ, ẹni níṣẹ́ kan gan ìgbẹ́ bí bọ́ ara débi pé yóò bọ ara. Ṣùgbọ́n báwọn ṣe sọ yìí a rí pé ó wù wọ́n láti lè ríṣẹ́ torí bó bá ń rí báyìí ẹni Ọlọ́run bá pè ń gbà míì náà wọn á fẹ́ máa dèké o, wọn á fẹ́ máa dèké. Ọ̀nà táwọn òfin ní rí bẹ́ẹ̀ làwọn náà gbìyànjú àti sọ síta pé ọmọ Nàìjíríà ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún àwọn òun náà ni pé àwọn fẹ́ ṣiṣẹ́, àwọn fẹ́ ṣiṣẹ́. Ọgbọ́n òun náà látún dá fáwọn náà báyìí gbẹdúwo láàkọ sí orin tó ok ẹjá gbé báyìí ok ẹjá ṣe ohun tá a mú lápá kan kó tó di pé a kú lábala yìí káwọ ọjà. Ó di méjì báyìí tarabìnrin àkọ́kọ́ àti ti òjíṣẹ́ Ọlọ́run táwọn náà pè wípé tọ̀ ìrànlọ́wọ́ iṣẹ́ làwọn ń wá o, ìrànlọ́wọ́ iṣẹ́ làwọn ń wá. Ẹjá gbé látàpá bí hello.
3: Hello, ẹ káàlẹ̀.
1: Ẹ káàlẹ̀ sá.
3: Obìnrin tó kọ́kọ́ sọ nípa ìbálòpọ̀ láàrin pẹ̀lú ọkọ fẹ́ sọ.
1: Ẹ ṣeun bá.
3: Ẹ̀rí gbogbo kan láyé ìwọ̀nba náà ló dùn mọ́. Ó yẹ kí wọ́n gbìyànjú kí wọ́n kọ̀ǹtú ara wọn. Ẹ̀rí gbogbo kíní yẹn náà ọkàn náà ni.
1: Ọkàn
3: ó dà bí wọ́n ti ń fi ẹ̀mí sí kíní yẹn púpọ̀ jù ló ń fa gbogbo kíní wọ̀n yẹ. Ṣé wọ́n gbìyànjú láti kọ̀ǹtú ara wọn torí gbogbo bá ti pọ̀ jù ara ó padà béèrè tó bá dọjọ́ alẹ́ o. Ó dà fọkùnrin náà ẹ fẹ́ jálẹ̀ àsìkò tá a tẹ̀sán á wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹni òórùn jẹjẹ ká ní.
1: Ẹ ṣe kò ní bàjẹ́. 0913-655-6 64 ti WhatsApp nù tẹlifóònù ránṣẹ́ sí àbíkẹ́ tẹ síta ń bẹ̀ èyí tẹ̀ lè pè síta àràtà tó wọnú ilé agbára ń bẹ̀ yìí òun náà ni 0913-655-6952 0913-655-6952. Hello. Tún múlẹ̀ kan sí ẹ tún múlẹ̀ kan sí lẹ́kàn sí ká sáré gbé ilé yìí kó tó di pé a wọ̀ ti olówó ọjà lórí ìkànnì. Ìkànnì Diamond 887 FM ètò tẹ́ ń gbọ́ yìí là ń pè ń láwọlé sùn tó bá ti ń di aago mẹ́sàn-án lọ́jọ́ Sunday lẹ lórí ọ̀fẹ́ àti gbẹ́tò yìí o. Ẹ má gbàgbé wípé orí ọ̀fẹ́ wà láti lè sọ síta láì dá ọkọ yín láì sì dá ọkọ bí tẹ ti ń pè. Èmi ẹni tọ́ lọ́wọ́ mọ̀ láti lù tọ́ lọ́wọ́ mọ̀ ohun tí mò ń dojú kọ rè mo fẹ́ kí àwọn èèyàn kan gbà mí mọ̀ràn kan fún mi lọ́nà àbáyé. Hello.
4: Hello, ẹ̀ka lẹ́wọ̀.
1: Ẹ̀ka lẹ́wọ̀ bàbá mi.
4: Ẹ̀ka lẹ́wọ̀ bàbá mi.

0: ẹ ṣeun ya Idris.
1: Ẹ sọ fún arábìnrin rẹ̀ kọ́ lọ kún fájú ara. Tí wọ́n jọ fẹ́ gbẹ̀lẹ́ ara wọn. Tí wọ́n bá nìkan dùn ún lórí ọjọ́ alẹ́ o.
0: Ami, ami, ẹ ṣeun. Ìwọ̀nba ni nǹkan dùn mọ́ torí ọjọ́ alẹ́. Ìwọ̀ntún, ìwọ̀nsì sí ní ohun gbogbo tá a bá ń ṣe. Nígbà tí ń gbọ́ lọ́dọ̀ èèyàn kan tán ní ìjẹ́ ẹjẹ́ mọ̀ pómi tá a mú iná. Ìwọ̀ntún, ìwọ̀nsì, ó yẹ kó wà nú ẹ̀. 0913-655-6952. Hello. 0913-655-6952. Ẹ má jẹ́ àgbàgbé ẹni tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run iná táwọn náà sọ pé tó àwọn ń wáṣẹ́ o, wọ́n ń wáṣẹ́ kan fi kúnṣẹ́ ọ̀nà àbáyọ àbí iṣẹ́ tí àwọn èèyàn bá lórí ọ̀fẹ́ àti lè sọ fún àwọn o kán tiẹ̀ líǹkì àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn ṣetán láti ṣiṣẹ́ o.
2: Lẹ́yìn ọ̀rọ̀ obìnrin tó ń sọ síta ní ẹ̀sìn ẹlọ́run kó ṣe sùúrù ẹ̀mejì ẹ̀mẹ̀kan ẹ̀mejì ò tó lásìkò tí wọ́n jẹ́ bí ènìyàn jẹ kánú kó wọ́n pa bàbá bàbá o wọ́n pa bàbá bàbá ó lè wá ṣe bí a kó lọ sọ títì dánbadánba ìtọ́nùbà ṣe fún un sódà ṣe gbogbo tó ń bá ní kó lò sódà títí ní ìhò fi kánú aláwọ̀ bàbá àrùkù jù ẹsẹ̀ bí a kó lọ wá dídò. Ó máa lo fúnra rẹ̀.
0: Ẹ ṣeun, kò ní bàjẹ́. Hello.
3: Don Mr. Fresh.
0: Yes, Mama o.
3: Emma Fresh.
0: Ami Jesu.
3: Emma Dan.
0: Ami Jesu.
3: Emi Temi ti.
0: Ami lodo lowo ba.
3: Ma wa pelu gogo.
0: E seun mama mi, e seun ma.
3: Mama je mi ta mu ati baba tun le se na won ni mo ni ra.
0: Ami o.
3: Te ri oro. Ki lo de ti isokun ni. Awon ojogbon so to po o, oni jadura. Ti e ti bi mo na. Abi? Eh? Àbí kò tíì sọmọ fún bàbá.
0: Àmọ́ tí wọ́n fi ṣe.
3: Ẹ já bí yìí. Báyìí kó bá ọkọ̀ ìpẹ́ ní mẹ́sẹ̀jì ló sẹ́ra sókè sí mẹ́sẹ̀jì bá tí wà tó kò tí kó mọ̀ gbọ́. Àti ìrọ̀fọ̀ tí ọba tí wọ́n tó wá ní ìbálòpọ̀ ìbálòpọ̀ kó jẹ́. Tó bá ṣe jáde kó wá ọgbọ́n táwọn iléèwé máa ń lò kó lò fún rẹ̀.
0: Ẹ ṣeun.
3: Ó di ti ẹnu kó mọ bá àmọ́ kò àárọ̀ láàárín alẹ́ ló lágbára jù bá. Yá tó di pé ìdí bá tún sunmi tí ò tún rárá nà tán gba gbára gbára. Ìtorí too much of everything is very bad. Omi mímu gan lára ṣe mọ̀ ó níbi tó gbọdọ̀ sí ṣe mọ́ láìpẹ́ bá ní kéèyàn gbàgbé bàbí nǹkan kan kó jọ tó kó lọ kún fàdà kó lọ mẹ́díkà sọ́mùtì pé ṣíṣe òun òkú tó bá dẹ̀ kọ́ kó fọ́ọ̀lù ẹ̀ tó bá ní kó ṣe kó fọ́ọ̀lù ẹ̀ ọlọ́ọ̀ni bá dámọ̀ sí òkè òkè láàmọ̀ lọ lágbára
0: ọlọ́run màmá mi àgbàlagbà. Ẹ ṣeun ma, kò ní bàjẹ́. Èèyàn kan tí àtẹ̀ránṣẹ́ kan síbí náà tó dà pé bá a bá jo mọ náà ìsóní bá a bá jo náà mọ gbogbo èyí táwọn àwọn ńlá àkáyè àwọn bàbá wa àti ìyá wa tó ti ń sọ látàárọ̀ yìí ìyẹn náà yóò ti ọgbọ́n náà ni á jo gbogbo rẹ̀ pọ̀ mọ́ra wọn ni. Ohun tẹ́ni kọ síbí báyìí èdè ìbò náà ti kọ́ wọ́n ní let the husband to this man to this woman do what we call foreplay. Foreplay before sex. Ètò túmọ̀ sí pé àmọ̀ràn tí wọ́n gba ọkọ̀ arábìnrin òun náà ni pé káwọn náà kó má dàbíi pé ojúṣe gangan ni wọ́n máa lọ straight kó má lójúṣe straight torí bó bá fẹ́ gbá bọ́ọ̀lù gan ọ́ gègé ó ṣàwọn nǹkan kan kó tó di pé ó gba bọ́ọ̀lù wọnú àwọn wípé àwọn nǹkan kan wà náà tọ́lọ̀ tó fi ṣe ẹ̀ṣọ́ fún wọn tó fi ṣe wà fún wọn wípé ní méjì òdòdó ìsàlẹ̀ ń bẹ̀ gbogbo bí bàbá fi gbogbo àwọn kinní ìṣeré dáadáa tó ti yẹ yín di pé pé níbẹ̀ gan aya gan lè ti kọ́kọ́ ó ti yẹ yín tó bá tún máa fi wọlé báyìí tọ̀ góò méjì lásán lọ́ máa skọ̀ ara àyà balẹ̀. 0913-655-6952 tàbí 655-6864. Ẹ mọ àwọn nọ́mbà méjì yẹn lẹ̀ ẹ já lọ sí ẹ̀ka polówó ọjà à ń lọ́wọ́ à ń bọ̀ wá o gbogbo ara báyìí là fi ń bọ̀.
4: Ọmọọba ewédọ àbàbá onípàṣà kòkòrò ń kí yín o. Sẹ́ni tó bá mojú ògún nípa bìnírè gbogbo ẹ̀yìn tẹ̀ tí ìdàgbà darúgbó tẹ́ ẹ̀rẹ́ yí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ̀sùn mọ́tò sí. Ọmọọba ewédọ bàbá onípàṣà kòkòrò bàbá tá tí mìrìn lọkọ gbogbo ohun tó bá jọ máa kòkòrò eyín dánilá bọ̀dá àǹtí tí ò lè rẹ́.

0: are dakole wo omo okunrin to ba tin bo wa orogbo mesan ni ko mu dani orogbo meje ni tawon obirin nkan ju nkan lo mo gba pe baba duro dede are dakole sori 07057 06 5491 07057 06 5491.
1: Aku dede wo yi ogbogbo ara le emi na ni tin to tohun ni baba duro dede are dakole baba olorogbo mesan fokunrin meje ni fun obirin ni le se baba duro dede gbogbo ile ti mo pe ai se nkan miran leyin awon nkan to le se idoju tokunrin lagole ololufe baba duro dede are dakole baba wa nbe ti obirin ba tin so fun wo okunrin wi pe what man can do woman can do it better abukunbo dede nu tete ma bo wa duro dede are dakole iwo olomo okunrin to gbo mi bayi bayi nitori ti yin ni baba duro mo ti se awon egbogi lotun lotun egbogi pe lori ete ngbo o ti wa nle lowo poku poku to da pupo fokunrin se kan fun lo mo wu le ma gbe wo iroyin mama ma so story legbe yawo re mama bo wa do baba duro dede ko wa gba egbogi pe lori e ti mokunrin se bi okunrin lodo aya re iwo olomo okunrin to ngbo mi bayi bayi wa gbe egbogi ate kanle alode e wa gba lowo poku lodo baba duro dede are dakole bakan na egbogi te ma bere fun ta mo se egbogi di champion ti mu tokunrin to obirin jafafa lagbo leife o ti wa nle biba e ma bo wa do baba duro dede are dakole lowo poku ni a niyan la o a se je baba duro dede o ti wa nle lowo poku fun wo olomo okunrin ti oko to fin roko lodo yawo re to kere sojo ori re ma bo wa do baba duro dede are dakole wa ja si je un lowo poku bakan na a se je baba duro dede ti wa fun yawo rere to fe jere igbeyawo lodede oko olohun ni pete lagan bọ́lọ́ ọmọ bá pọ̀ ọmọ wọn lórí tiẹ̀ pé àmọ́ ọmọ fún òsàn rẹ dọ́là tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé wà ní round about gírí alímì máa bọ̀ láti aago mẹ́sàn àárọ̀ di aago mẹ́fà rọ̀lẹ́ lẹ́mọ̀ fojú rìn ni bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ àwọn nǹkan tó wà lè fa ìdákọ́lẹ̀ sára ọmọ ọkùnrin àwọn nǹkan tó lè fa ìdákọ́lẹ̀ tàbí àríra tàbí àwọn nǹkan tó lè fa nǹkan tá ń pè lárobìnrin kú àbí arọkùnrin kú arọbìnrin aláàmú àsìkò tó bá róbìnrin nínú ọmọ bíi ìgbà lára láyà rẹ ó mọ já pátípátí bákan náà arọkùnrin kú àwọn obìnrin ní máa dà láàmú ńgbà tó bá rí ọkùnrin tó rólólùfẹ rẹ lára ọmọ wa kan ní ìdààmú ọmọ wa bá láì sí pé wọn jáde tẹlẹ bẹẹ láyà rẹ pátípátí bẹẹ tó ṣe nǹkan tí ò dá bẹẹ sì ni kò ṣe nǹkan tí ò dá àwọn nǹkan burúkú ti wà nù ara yìí ní dá wàhálà alẹ ọlọ́wọ́ ní járógun àfiṣe o àwọn nǹkan tí máa wá fa sínú ara òun ni bí àìsàn gbajúmọ̀ tí máa ṣàkóbá fẹ́ni tí máa fi mẹ́lòmíì ní ṣe tọ́ àwọn àpẹẹrẹ tó sì máa rí ni kò fẹ́ ṣẹ̀yọ́ kó máa làágùn kẹ́yìn ó fẹ́ ṣe ẹ̀yọ́ kó máa ta ní máa roni gooo kẹ́yìn ó fẹ́ ṣe ẹ̀yọ́ kó sì máa fẹ́ yọmi lójú kẹ́yìn ó ṣẹ̀yọ́ tán pípa tó kù títún dà sínú ara fúnra rẹ̀ òkú àtọ̀ sí àìsàn gbajúmọ̀ yìí ó jẹ́ nǹkan tó lágbájú tó bẹ́ẹ̀ lè pẹ́ jù nínú ara àbí àwọn àkóbọ̀ ọlọ́mọjà rogun jẹjẹrẹ ọlọ́mọjà lo rọ́bà ìgbàlódé fi ṣẹ̀yọ́ tọ́ bá ti ráwọn àpẹẹrẹ wọ̀nyí máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ dúró dédé ló lè ṣe dádì mọ́mì ààrẹ ìdákọ́lẹ̀ ní ẹbí rè fún bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin ọ̀fẹ́ la fi ń ṣe ìwòsàn fáwọn ènìyàn nípa ká lo orógbó fún gbogbo ẹni tó bá ti rògùn nílé iṣẹ́ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ọkọ́ póríṣiríṣi kọ́ gan pẹ̀lú ọkọ́ tí ń kọ bẹ ráìsì ó yàtọ̀ sí ọkọ́ tí ń kọ ebè iṣu ẹ wo sún ṣe ń ta tí ń ta gbòmìnà wá gba egbògi bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ etí àwọn bàbá tí wọ́n ti kọjá 78 ń lò tara wọ́n sì ń do yege kí wá ní ìsìnwọ́ ọlọ́mọkùnrin ọtí ìju 25 ọtí ìju 30 years lọ ọwọ́ àwọn rojọ́ lẹ́gbẹ̀ẹ́ olólùfẹ́ rẹ àbùkù ní fún ọlọ́mọkùnrin wá gbégbògi tí ó mú ọkọ́ padà sí ọkọ́ tí wọ́n fi ń kọ́ bẹ́ sùn tí sùn fi ń ta bọ̀bìnà inú àwọn nǹkan tí mo wá dá wàhálà ìṣedédé ọlọ́mọkùnrin àjẹ̀dí a máa fà á bíi ìjẹ̀dí tápà bíi ìdí yíyọ tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé a máa ṣàkóbà tọ́mọ ọkùnrin ò nílé sojúṣe gẹ́gẹ́ bó ṣe yẹ kó sojúṣe lọ́dọ̀ aya rẹ̀ yóò gbọ́kọ́dọ́kọ kò nílé ìró àbùkù ńlá ni ọlọ́run ò ní sa aya wa láya láya o bákan náà tọ́ bá ti ń ṣẹ̀yọ́ tọ́ rí i pé nǹkan jáde bí ètútù nǹkan funfun jáde tó kì í tó wá fẹ́ dàbí omi tá a fi lọ́gbọ́lọ́gbọ́ tí máa bẹ láàrin ọkùnrin sáyà rẹ̀ ni wọ́n á ṣòfò díẹ̀ díẹ̀ nù tètè máa bọ̀ wá tá a sọ yìí a máa sọkùnrin a máa sobìnrin bákan náà bí ẹ̀dà òró àbí ẹ̀dà abúlẹ̀ ní bá ń ṣèwọ obìnrin tètè máa bọ̀ wọ́n bá rí nǹkan funfun fún tó wá fẹ́ máa ṣe bí ìgbà tí ń gbé òórùn kan jáde tí ó sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé àbọ̀ ń ṣẹ̀yọ́ wá ń ta ọ́ ojú ara yíyún téèyàn fi ń yúnra fá tí wá fi ń dùnmọ̀ tí wá fi ń degbò tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé kó tó dé àìsàn yìí bá pẹ́ lára ọmọ obìnrin púpọ̀ tó bá fi lè wọlé ọmọ a máa ṣàkóbá dé obìnrin bá ní oyún tó bá rí oyún ní kèé jẹ́ wọ́n róyún ní kèé jẹ́ wọ́n rí èrè ìgbéyàwó tí wọ́n bí èrè ìgbéyàwó òun bá ń do oṣù kíní oṣù kejì ó lè bàjẹ́ sóṣù karùn-ún

0: ni woman ti o so pe oko won kan satisfy won afi to ba se bi emerin abe mi lu o se mo olohun o da gbogbo awa obirin na ba kan na ohun le ni agba o le olohun le da leyan to strong se gete ehn then pe okunrin yin o le satisfy awon okunrin mi wa ti won le se bi o se fe yen o ni bo aron kaluku se ri bona se se da ara oni kaluku oju arun kaluku ni bọlọn sise da ara oni kaluku nkan ti mo fe ibi temi ti nlo niyan is not pe boyo ni arun ka bi boya nkan kan se akunrin yo le satisfy ni nkan to nda wa la le niyan o ni bọlọn sise da ara e pe boya kini kan se kini kan awon obirin mi na wa be ti mo te ta ti gbo ri awon ore wa ta kan ma awon ore mi na to ma so epe awon le se to ba le se awon dada o se mo okan okunrin mi le kere si ara obirin yen ehn bo se ma ri ni ko wo ma je to le satisfy dada
1: 0913655 6952 tabi 0913655 6864 diamond 887 fm agbábẹ náà láwa ètò tẹ ń gbọ òun náà la ń pè ní láwọlẹsùn abala kan ṣoṣo tó tún lo sínú ẹ la ń pè ní abala sọ síta pẹlú precious afolabi fresh bao bẹ́ẹ̀ tí ní báwọn èèyàn ti ń sọ lọ́kọ̀ọ̀kan léjèèjì tẹ̀sí ní báwọn èèyàn ti ń dá sí tó ń gbà wọ́n mọ̀ràn tó ń tọ́ wọn sọ́nà tó ń la wọn lóye tó ń fún wọn ní ọ̀nà àbáyọ ẹjẹ ká tún sọ lẹẹkan sí ká má kunu rẹ ẹni tí wọn pè lálàkọkọ tí wọn jẹ olùṣọ àgùntàn kan tí wọn nítọ ibi tí ọrọ dé báyìí àwọn ń bẹbẹ fún iṣẹ ni o táwọn bá ríṣẹ táwọn fi kúnṣẹ ìránṣẹ yìí gbogbo rẹ máa lọdún bí dòdò ẹfọn gẹgẹ báwọn náà ti sọ pé àwọn ṣetán láti ṣiṣẹ èèyàn tí ọlọ́run náà bá fún lórí ọ̀fẹ́ láti lè jẹ́ kí bàbá yìí náà káwọn náà tiẹ̀ lè rí nǹkan fọ́ gbẹnu láti bẹ̀ lọ inú wa dùn ara wa ya gaga ẹjẹ́ ń sáré ju eléyìí mọ́ ká mú pọ̀ kó jẹ́ bíi mẹ́ta báyìí torí a ti rìn jìnà tù kó tó di pé a lọ lórí alẹ́ nàpá náà yẹ lórí àwọn èèyàn tó ń gbìyànjú àti sọ síta torí tiwọn náà la ṣe wà lórí ẹ̀tọ́ láṣàlẹ̀ yìí ẹ má sì jẹ́ ká ṣe kíni ká dá wọn lágara rárá o arábìnrin kan náà wọ́n fi léde ń bí àwọn náà tẹ̀ síta wọ́n ní ìyá wa táwọn obìnrin tó máa ń ṣe nǹkan oṣù wọ́n ní àwọn máa ń ṣe títí wọn fún ọjọ́ márùn-ún gbáko làwọn máa fi ń ṣe báwọn bá ti ṣe fọjọ́ márùn-ún gbáko nǹkan ó padà bọ̀ sípò ó ń lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn á rí pé lẹ́nu bí ọjọ́ bíi mélòó kan tó ti ta sí díẹ̀ àwọn wá rí pé nǹkan oṣù tí àwọn ń ṣe ìyẹn menstruation táwọn ń ṣe fún ọjọ́ márùn-ún àwọn wá rí pé lẹ́nu bí ijọ́ mẹ́ta yìí ó ti ń di nǹkan tí àwọn ń ṣe tó ti ń lo bí ọjọ́ mẹ́ta n ti ń lo ọjọ́ márùn-ún tẹ́lẹ̀ àwọn ti ṣàkíyèsí ẹ̀ lákọ̀ọ́kọ́ àwọn ti ṣàkíyèsí ẹ̀ lẹ́ẹ̀kejì àwọn ti ṣàkíyèsí ẹ̀ lẹ́ẹ̀kẹta àwọn ti ń rí pé èyí tó yẹ kó máa lọ fún ọjọ́ márùn-ún táwọn fi ń ṣe nǹkan oṣù nǹkan ọmọbìnrin táwọn àwọn ti wá rí pé ọjọ́ mẹ́ta yẹn dẹ̀ ti ń constant làwọn wá ní káwọn kú pariwo ta wípé tó bá a bá ní ká wo eléyìí báyìí kí ni ìtumọ̀ eléyìí ṣé ìjàmbá ó lè fàjàmbá sí ayé àwọn báyìí nǹkan táwọn ṣe fún ọjọ́ márùn-ún tó wá ti ń di mẹ́ta báyìí ó ń ka wọn lóminú o 0913-655-6952 number tẹ pẹ sí láti dá sétó ẹlò ẹkálẹ.
2: ẹlò ẹkálẹ.
1: ẹkálẹ sá.
2: ẹ mọ̀ ní láti ọjà gbọ́rọ̀.
1: ẹ ṣeun ẹni ọlọ́run mọ.
2: ṣe rí arábìnrin tí ó ní ọkọ̀ wò satisfy o yẹn. ṣe rí ọkọ rẹ̀ ni ó ń pè káàárín àwọn ìjọ ẹ̀kọ́rọ̀ yẹn wà ní ẹjọ́ ọ̀bùn tí láti ẹ̀kọ́ làrá aṣọ ẹlòbìnrin yẹn tó. ṣe rí ó sẹ́ tí ò ní wíkì point àtọkùnrin ní àtọkùnrin ní a ní wíkì point so ibi tí ọkùnrin yà fara kan lára rẹ̀ tó ń gbọ́n fi nìyẹn kọ́ ọ yẹ kó jẹ́ kọ́kọ́ ọ̀hún mọ̀. Tio.

0: to no ma fi ti kon o ye ko ti ni so fo ko e amo e don se yen to ba to o ye ko akoko no ye ko ni nti wo pe o ye kan jo mara wa bo ka to di pan pan jo wa se bare ka jo wa gbe de wa gbe se gbe de e ka ti mara wa pe je ni ya satisfy na bi ko satisfy so ka te wa ni iru ye wa ti wa to wa jo wo pe ti bo lo ma ti satisfy ara wa oya okun ni wa loke ni o mi ni wa ni kini kan ni o kankan ni o ye ko ile ye won so da ma soro to se kini julo ri afa beti la mo kiki ki o da lo
1: to baba kuni baje gon e shun gidi gon ni o 0913-655-6952 tabi 0913-655-6864 ni namba ta ape tafi dasi la chale ọpọlọpọ awọn eyan ti gbianju ati so sita e le gba won na ni moran ton ti so sita e ma je ko won o won gbara le gidi gidi gan ni e ma joju ti won gbele na lapa bi bayi e ja gbe
2: e ku eto e ri pe awa kan ti so le kan pe okan se ri kan to ba nse pelu emi o lagbara iya yin lati kun fadua ki se oro fi nkan se ra bi mo fi nkan se re kodà kan fi se re di ọla mẹta mo le fi ọlọrun bura fun yin o lati kun fadua emi kan ni tọlọrun ba ti wọnu e tọlọrun ba ti satunse re tori o lagbara ile wo ni daru e mo be to bo
1: ile wo ni daru lagbara ọlọrun e ja sade tun gbe lati pa bi hello
3: hello kale
1: yes ma
3: ya ble lo soro lati ya pararo
1: e ka bo ma
3: obìnrin tó ní ọkùnrin súnmọ́ ẹ̀ ó sì fi ẹ̀ka tó ó gbórúkọ bẹ́yìn ó gbé sórí atẹ́gùn àárín òun àtọ pẹ̀lú ẹ̀kọ́ wà tó bá sọ fún ọkọ ẹ̀ ó máa lẹ́wà tó dé ẹ̀kọ́ mi àtúmọ̀ dáadáa ó gbórúkọ bẹ́yìn ó gbé sórí atẹ́gùn
1: ìgbà tó kọ wà. Ẹ ṣeun màmá mi kò ní bàjẹ́ gbogbo rẹ̀ náà làwa náà ti wò ohun tí wọ́n ṣe kí ń dá ọkọ̀ wọn nu àti pé tá a bá wò dáadáa sábàbí ló jẹ́ báwọn ti sọ síta ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọ̀pọ̀lọpọ̀ lé ló jẹ́ pé irú nǹkan báyìí náà làwọn náà ń là kọjá bẹ́ẹ̀ bá ti wá rí pé báwọn èèyàn bá ti sọ apá kan tán sapá kejì apá kẹta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó ń larú nǹkan ìkọjá tán lè sọ síta àwọn náà ti máa rí ọkọ ọgbọ́n kan múnú ẹ̀ ìdí tá a ṣe ń ní pé káwọn èèyàn mọ̀mọ̀ dá ọkọ̀ wọn nu ẹ sì rí pé ó make sense. àdúpẹ́ ọlọ́wọ́n bàbá ti rìnrìn àjò èrè nínú ọgbọ́n àti ìmọ̀ àti òye láti lè tó lé mú ẹbí ro má dáàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ rú má dáàrin mọ̀lẹ́bí rú má dáàrin ọ̀gá àtọmọṣẹ́ madaru la ṣe gbéto ìkalẹ̀ bẹ́yàn kan bá sọ síta ogunlọ́gọ́ èèyàn náà làwọn náà ń bárù ṣòro bẹ́ẹ̀ fínra tí wọ́n sì lọ́nà àbáyọ. ẹlẹ́ o ẹ kalẹ̀ ma yes ma àmì o ẹ bá ń kúrò bí rédíò ẹ bá ń kúrò bí rédíò yín o etí ò gbèjì ẹ bá ń kúrò bí rédíò yín ma ẹjọ.
4: ẹ sọ fún mi pé èrí bí wọlé o ó kàn án rí téèpì mi láì tó ń jẹ kí ló wá le tó tó bá àwọn
1: ọkọ rẹ. ó le tó bẹ́ẹ̀ ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ apá arábìnrin yóò ka mọ́ lọ́n ṣe sọ ta ẹ fún wọn ní ìrànlọ́wọ́ ohun tẹ́ ẹ bá rò pọ́n lè ṣe.
4: ẹ wo èmi ò tẹ ẹ rí náà lọ́wọ́ tẹ̀mí ẹgbẹ́ sọ sílé
1: yìí. ẹ ṣeun gidigidi gan-an ni ohun tápá àti yín bá ká apá ẹlòmíì lè máa ka ìdí tá a ti ń sọ wípé a wá láti wá ṣẹ̀ sí èèyàn kankan ó ti yẹ yín dáadáa tó máa ti sọ síta ẹ fún wọn lórí ọ̀fẹ́ náà láti lè máa jẹ́ kán tẹ̀bi nínú ara wọn pa wọn sọ síta ńlá ṣe ń gbéto ìkalẹ̀ àṣírí àwa bàbá yìí la máa bò ànitó àṣírí ara wa lórí ẹ̀tọ́ yìí ẹ lé o ẹ kalẹ̀.
5: ẹ kalẹ̀ sà.
1: yes sà yes ma.
5: àwọn ọmọ mi méjì ló sọ̀rọ̀ sẹ́yìn wọ́n ti sọ òdodo ọ̀rọ̀ níbẹ̀ ṣe rí woman yẹn ṣẹ̀bi ẹ̀

0: ìgbà tí mo wà ní sùn nígbà yẹn ní 1970.
1: Agbọ́lẹ̀.
0: Iléjù sọ tàjọ tó jẹ́ pé Deeper Life ni. Wọ́n yẹn wọ́n gba ẹ̀sìn wọ́n ẹ̀ ṣe ìranù. Ó wá báyìí ní àti ọ̀rẹ́ mi ní tẹ̀wá. Ó ní ilé kan máa ń ṣe òun. Kíkiní ẹ bá ti mú bóyá kíkiní ẹ bá ti pẹ́ẹ̀sì abẹ́rẹ́ kún. Àwa ni tó bá ti délé bóyá kó sọ fún mọ́mí ẹ̀. Wọ́n pè fún. Ìgbà tó wá lọ, wọ́n lé tàṣà, wọ́n pè fún. Wọ́n mú jáde, mọ̀mọ́ rẹ̀ mú jáde. Kíní yẹn kì í ṣe fọ́ọ̀sì ẹnìkan kan. Àwọn ọkùnrin míì náà ti ṣe ń tì ní. Ẹni tó bá ti bí tán bá ti ní high libido wàhálà ni. Tó bó ṣe rí nìyẹn kì í ṣe pé bóyá woman yẹn jẹ́ iníṣekúṣe.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun màmá. Mo
0: yẹ ká gbà wọ́n níyànjú.
1: Ẹ ṣeun kò ní bàjẹ́.
0: Tó mẹ́ni pìpì ló ń fà sí.
1: Kíní yẹn. Tó ń bò má bí aṣọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣeun màmá mi kò ní bàjẹ́. Ẹ ṣeun gidi gan-an ni mà.
2: Ẹ kalẹ̀ sá olótú. Mrs. Popo Alanisa. Ìjẹun ẹ máa fresh ni o lágbára lọ. Ilé àtọ̀nà tí yín náà ní dàrú. Èyí ò tún lágbára o. Obìnrin bìnrin. Kí ló dé wọ́n fẹ́ para wọn ní ọjọ́ alẹ́ ní kókó o. Kábẹ́ mọ̀mọ́ sún mi ń gbòbá ya o. Kàn ṣe jẹ́jẹ́. Kódà ó fọ́ ní sí mi ṣá. Mi ti àmọ̀ká tí mo fẹ́ wí ọlọ́ ṣàánú wa lẹ.
1: Ọlá ṣàánú wa o.
3: Ẹ kalẹ̀ o. Èmi ẹni fẹ́ mo fẹ́ dá sí ètò wúmà tí wọ́n sọ pé ọkọ àwọn kò kí ń ṣàṣìṣà wọn. Nǹkan méjì lèmi kàn fẹ́ sọ fún wọn. Ṣé mo pé bí ọkùnrin ṣe máa ń ríjì ọ̀gánzìmù ọ̀gánzìmù obìnrin náà máa ń ríjì. Nǹkan tí mo mi kàn òye tẹ́mi fi wò ń bẹ̀ ni pé wọn ò mọ wúmà ìdọ́dọ́kọ àwọn òṣàwárí ara wọn. Nǹkan méjì tí mo bá sọ fún wọn pé kọ́ ayé ti lu jára. Wọ́n mọ bọ́dí táìpù wọn, kọ́ mọ sáìzì wọn. Kọ́ mọ best position tó gùdù fáwọn. Tí wọ́n bá ti lè ṣe yẹn tán bá lè wá fúnra wọn. Body size wọn kan gọgu sáàjẹ́. This is my body style. What are the best position for me? Kán bá ọkọ wọn sọ. Ìgbà tán bá ṣẹ̀ mẹ́rin kán tó satisfy. Nígbà tán bá ti ríṣẹ̀ tára wọn bá ti balẹ̀. Táwọn náà kọ́ gbogbo ọkùnrin náà ṣe ń release. Wàhálà ìwọ̀n ní problem mọ́. So àwọn obìnrin wọ́n kàn máa ń yan obìnrin jẹni tóbìnrin bá sọ̀rọ̀. Bẹ̀bọ́ ọkùnrin ṣe máa ń ṣe tákọkùnrin balẹ̀ tí ń jẹ́ happy end nìyẹn. Òkùnrin ṣe pé kí one side ló bọ́ sí ni wọ́n fi di pé wọ́n believe pé ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin. Ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin tán sọ yẹn ìgbà tí wọ́n á fi reach ẹ̀ ni ìgbà tí yóò fi ká wọn lára nìkan tí wọ́n ń sọ. Bẹ̀rẹ̀ fúnra wọn náà ni kí wọ́n ṣiṣẹ́ tọ̀ fún wọn. Kí wọ́n wá body side kán wá position tó best fáwọn. Kán wá bá ọkọ wọn sọ pé nǹkan tí mo fẹ́ ni tí mo fẹ́ ni.
1: Kò ní bàjẹ́. Ṣùgbọ́n mo rí pé ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán pé wọ́n ṣe kíni wọ́n dánu mọ́ ti arábìnrin dáadáa. Màá fẹ́ sọ pé àwọn tán bá fẹ́ pè ẹja sẹ́mi díẹ̀ kúrò lọ́dọ̀ tarábìnrin. Ká bọ́ sí àwọn méjì náà tán gbìyànjú láti sọ síta ìmọ̀ràn tẹ́ bá ní fún wọn àbí ìrànlọ́wọ́ ní fún wọn. Arábìnrin kan kọ́kọ́ sọ síta àbí ẹlẹ́ẹ̀kejì sí kẹta tá a pè tá a kà á ta láìpẹ́ yìí wọ́n ní nǹkan obìnrin tó jẹ́ nǹkan oṣù ọjọ́ márùn-ún gbáko làwọn fi ń ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n bí àìpẹ́ sígbà yìí àwọn ti ń rí i pé ń jẹ́ bí ọjọ́ mẹ́ta. Ó ti ń kọ wọn lóminú kí ni ìtumọ̀ eléyìí. Ní ẹ̀ka ti ìlera ǹjẹ́ ó ní bí ìṣòro kan tí ó fà sí wọn lára mọ́. Ló ń barábìnrin lẹ́rù tán ṣe ń tọ́ta pé tó márùn-ún làwọn ń sìn kó so ìyẹn menstruation. Ó ti ń di mẹ́ta báyìí. Ṣó léwu ṣó béwu dé ṣó méwu dání tá a bá ní ká wo. Arákùnrin kan náà táwọn náà sì sọ tí wọn òjíṣẹ́ ọlọ́run làwọn náà sọ pé tó eléyìí ò tiẹ̀ wàá fẹ́ jẹ́ kí owó lọ ẹnu mọ́ báyìí o kò tó o tọ́wọ́ ń lọ sẹ́nu bẹ̀ ò ká o. Ṣùgbọ́n àwọn bá ríyàn tó lè ràn wọ́n lọ́wọ́ fún ìrànlọ́wọ́ iṣẹ́ àwọn ṣetán láti ṣiṣẹ́. 0913-655-6952. Hello, ẹ̀kálẹ̀.
4: Hello, ẹ̀kálẹ̀.
1: Ẹ̀kálẹ̀ màmá mi.
4: Orúkọ mi ni ẹni tọ́lọ́run mọ̀ láti
1: yes ma'am.

0: tẹ́lẹ̀ arákùnrin tó kọ̀rọ̀ ẹ̀ ní òjíṣẹ́ ọlọ́run.
1: Ẹ ṣeun.
0: Àwọn tó bá ti jẹ́ òjíṣẹ́ ọlọ́run bá wọn tí wọ́n bá wà nǹkan fi fún nǹkan tí wọ́n ṣe tẹ́lẹ̀, wọ́n máa fẹ́ ti èké ni. Tò mo fẹ́ àwọn èèyàn tó bá tọ́lọ́run bá rọ̀ pé tọ́lọ́run bá bù wọ́n wá láti ran ọkàn yẹn lọ́wọ́. Tò ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ta tó sọ pé meditation
1: ó
0: ń ṣe bákan yẹn. Ìgbà témi kọ́kọ́ bẹ̀rẹ̀ meditation sì ni mo máa ń fi 7 days gbé. Ìgbà tó yá mo máa ń fi 5 days gbé. Àmọ́ báyìí ní ti 3 days ni 3 days yẹn ó jẹ́ ti wà láti fi káàdì ẹ̀ báyìí tó tẹ̀lé sí kọ́rẹ̀ ẹ̀ tó
1: tẹ̀lé
0: sí tó hard ní kéèyàn lábẹ́.
1: Ok, kò méwu dání.
0: Kò méwu dání tó tẹ̀lé sí mi náà kò jẹ́ láti mọ ní ìjẹ́ sí family plan kẹ́kọ̀ọ́ kò jẹ́ ti sọ́ọ̀bù àlàáfíà mi.
1: Ẹ
0: ti arákùnrin yẹn tó wá sọ pé òun o pé ìbálòpọ̀ òun ṣe ó jẹ́ problem fún un mi ì pé mẹ́ o. Because àkọ́kọ́ náà ó sọ fún òun kì í ṣèrànà.
1: Wọ́n sọ bẹ́ẹ̀.
0: Nígbà tó ń wà ní ìbò. Èèyàn méjì lòun ni. Èèyàn méjì tó ní yẹn ó ti jẹ́ ó ti mọ lára láti lọ. Ìgbà tó wá má rùn kan ó wá di èèyàn kan. Bí ẹni tó yìn méjì tó wá yá tán wá ní kó máa jẹyọ kan. Kò lè ṣe mọ lára. So ẹlẹ́ẹ̀kejì ni pé fọ́nrán sọ́nbẹ̀ ni pé fọ́ọ̀dì ẹ̀ ló ti adapt mọ́ nǹkan yẹn. Wọ́n ṣe pé bóyá ẹbí rẹ̀ ni kò ń jẹ̀ bí ẹ o. Bọ́lọ̀ ń ṣe ni pé ara rẹ̀ rí ni kò
1: pẹ̀lú
0: ló ti dà bọ̀.
1: Ẹṣẹ̀
0: ní báwọn sọ fún mi pé kó máa try láti ọkàn kúrò níbẹ̀. Bíkọ́ tí ò bá try láti mú kúrò fúrọ̀ ìkíní yẹn ó máa fẹ́ sọ ọ́ di onírànì. Ó dẹ̀ máa fẹ́ sọ ọ́ di ọba síkà tí mo bẹ lọ́hùn fún kọ́lọ́hùn kó tó ti fún ní ọkàn.
1: Àmì ọlọ́run ọba ẹṣẹun. Ẹṣẹun abiyamọ ìyá mi kò ní bàjẹ́. Ẹ já sáyé lọ sí ká polówó ọjà tá a bá ti dé a tún máa nàpá nàyẹ lórí àwọn èyí tó wà ńlẹ̀ tá a bá sì bóyá bí ẹyọ kan tá a bá lè jùmọ̀ kó tó di pa kúrò lórí ètò láṣálẹ̀ láwọlé sùn lórí ìkànnì Diamond 88.7 FM ìlú Ìlọrin.

0: Diamond 887FM nilu Lorin etu te ngbadun lawole sun abala to wa nbe abala so sita pelu precious afolabi fresh ba oh. 0913655952
1: e
0: kale sa
1: Kọmíní ọ̀gá sínú ní kí mọ fún tàdá wa.
0: Ẹ káàbọ̀ sá.
1: Ẹgbẹ́bìnrin tó ní ọkàn wọn sí ló kí kò sí tó. Ṣé ń gbọ́ mi?
0: A wà pẹ̀lú yín.
1: Ǹjẹ́ mi rò ni pé ìgbà tí wọ́n fẹ́ra wọn láti ilẹ̀, wọ́n ti mọ bí agbára ọkọ̀ ti mọ̀. Torí ọkọ̀ tí èèyàn fi ń, mọ́tò tí èèyàn fi ń gbéra láti ìlọrin yẹn ti ń lógun wọn sọ. Ọyàtọ̀ tó mọ́tò ti ń gbé aláti ìlọrin ti ń lẹ́kọ̀ọ́. Ọyàtọ̀ síra wọn. Ọkọ̀ tó máa fi ń nógun mọ̀ sọ, tó máa gbé ikọ̀ ní kó ẹ̀mí ọ̀fẹ́ pa ẹ̀. Ìyẹn ti mọ̀ pé ẹni yìí ó níbi tó lè rìn mọ́. Ìyá kan mọ̀ pé kí obìnrin wọn kó sì sọ ọkọ rẹ̀ kọ́ mọ bí wọ́n sì máa ṣe ní àyàrá wọn. Torí tó kọ máa bá tún tẹ náà tẹ̀kùtẹ̀. Wọ́n pa àtúndì lọ síbi tú kọ́ máa tún dá láàárẹ̀. Ọlọ́run níjọ́ bàjẹ́.
0: Bàmí. 0913 655

0: wọ́n máa pé àkàrà wo ìpàdé rí un ń ló kájú ẹ̀kọ́ gìrì bẹ́ẹ̀ bá ti ń gbọ́ kò sẹ́ni bí ìyáde ń sẹ́ni kí dk1 ọlọ́run máa fún bàbá ẹ̀ lórí ọ̀fẹ́ òun ló kájú wọn orí ètò tọ́pọ́n tún sún kàn báyìí ṣó yẹ kó fàjà lórí ìkànnì diamond 88.7fm ẹ mọ̀ bí ti ń lọ látapá àtọ̀dọ̀ wa ń bì wípé tó bá ti ń jẹ́ nípa ti ọ̀rọ̀ àwọn òṣèré àwọn olórin àwọn tí ó ń tíátà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ láwùjọ àwa gangan tó jẹ́ pé ajé àwọn tí ajẹ́ bíi fans gba wọn yìí gbogbo ẹ̀ náà là ń wò lórí ètò láṣalẹ̀ wípé ṣó yẹ kó fàjà ṣùgbọ́n a máa sọ lọ́dọ̀ tiwa pé bẹ́ẹ̀ bá gbọ́ ẹ lè mọ̀ wá ní kẹ́ ẹ gbọ́ ni ò kẹ́ ẹ lè gbádùn ètò ní gbogbo ọjọ́ sunday aago mọ́kànlá bó bá ti lù báyìí di méjìlá gbáko láìjẹ fàájì eléyìí o ẹ̀tọ́ ọwọ́ tẹ̀ ń gbọ́ àtòhùn tẹ̀ ń gbọ́ lọ́wọ́ báyìí precious àfọlábí láìpẹ́ láì jìnà dansediki dk1 prince dr kaode mayowa kò sẹ́ni bí ìyá wọn gorí àti ètò tó bá ti gorí àti ètò ẹ ti ń gbọ́ náà nu patin dé láṣalẹ̀ patin o ti worí ètò láṣà inú o ti wọ pẹ àbí kò tí wọ bàbá pàtì ti wo ètò lálẹ ni ẹ.
1: bàbá o ẹ̀rín lamọ̀ rí àníṣùkú láṣọ lọ́ba amédúwọ̀lì tó bá rí bẹ́ẹ̀ ìrànwọ́ báyìí ni wọ́n ní lùdẹ́gbó náà wọ́n bá wọn lulẹ̀ kẹ̀ ìran bàdí nílò kíjìpá ìran bàbá tèmi báyìí ní bá wọn lulẹ̀ igbó torí pé pẹ̀lú wúṣẹ́ nílé àárọ̀ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà kango kango lọ́hún agogo dùgbẹ́ níta wọn akẹ́nigbè ìran agogo wọn balẹ̀ wọn adún kango kango tẹ ẹ bá wojú aago yín aago mọ́kànlá ó sì bẹ́ẹ̀ kọjá ìṣẹ́jú mẹ́rin láti lè ṣe diamond 88.7 náà làwọn lórí ètò oṣù rẹ kó fàjà ọlọ́wọ́ bọ́tìn ni orúkọ wọn ò yí padà precious àfọlábí tí gbogbo ayé mọ̀ sí fresh bàbá o láṣẹ ọlọ́ba àmẹ́dùmọ̀rẹ́ ọwọ́ tó fi ń gbé sókè tó fi ń gbé sálẹ̀ kò ní di ní tó ọmọ náà ó sì sàmì kọ́ bá ń gbé tó àmì mì lóòótọ́ àwa la pátì àmọ́ ẹni tó bá rí fresh náà òun náà la tó ju pátì lọ o tó yẹ pé àwọn ọmọge ń kó jẹ tara ni èmi lórí ti ń wí tó bá rí bẹ́ẹ̀ dókítà ọmọọba mayowa kò sẹ́yìn àdánsẹ́ríkì díkì wọn lórúkọ tèmi jẹ́ o ẹ tún bá wa kálọ lálẹ́ yìí lórí ètò ṣó yẹ kó fàjà ṣùgbọ́n kó tó di pé àtẹ̀síwájú àwọn tí wọ́n jẹ ẹ̀bùn wa ní ọ̀sẹ̀ tó kọjá mr id láti ìyànà sàárẹ̀ wọ́n ti gbẹ̀bùn wọn mr kayode láti ẹ̀rín lé wọ́n ti gbẹ̀bùn wọn mrs biola látogidi wọ́n ti gbẹ̀bùn wọn ọ̀gá ńlá ọ̀rẹ́ àkọ́bí láti òṣèré àwọn náà ti gba ẹ̀bùn wọn àti hajia zainab láti sango wọn ti gbẹ̀bùn wọn mrs abigail láti ẹ̀yẹn kọ́ni wọ́n ti gbẹ̀bùn wọn mami ishola láti kàn bí àwọn náà ti gbẹ̀bùn

bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ àwọn bàbá wa méjì ta sí ọ̀nà tí kan nìyà ti ń dákọ fún yín ní àtẹ̀kàn sẹ́yìn pé yorùbá bọ̀ wọ́n ní bákan là á mọ́kọ́ bákan là á má dá ṣùgbọ́n ọkọ àmọ́ gùn jura wọn lọ kí ló ṣe kí ló fa sábàbí òwe yìí ó yá ọlọ́wọ́ bọ́tì ni mi láì ní dóònà pẹnu láì ní fọ̀rọ̀gùn jẹ́ kí bàbá wa kí wọ́n di ultimate jẹ́ kúngun.

bẹ́ẹ̀ni ogbogbo bí o ṣe ń sọ tọ́ tí àwọn bá wọ̀ ẹ rí pé níbi tá a ti dúró níjẹ̀jọ́ nù ibi tí bàbá wa kí wọ́n di ultimate tí wọ́n ti ń sọ pé mélòó gangan lera tó sọ pé ara ń yọ òun lẹ́nu torí nígbà tí álúbọ̀mù jáde gbogbo ẹ̀ pátápátá òbí sèré ó farabalẹ̀ ó gbọ́ ni torí owó tí àwọn àti bàbá wa kí wọ́n jọ wà lásìkò náà kò wá sí álúbọ̀mù kan tí ó wà jáde àbórin kan tí ó jáde ní àgbà tí òbí sèré ò ní gbọ́ tí ó sì ní fọ èsì lọ́sọ̀ èyí ń bẹ́ẹ̀ orí owó táwọn àjọ wáyé ó wá lágbà púpọ̀ lásìkò tá à ń wí nígbà tí bàbá kí wọ́n tó sọ yìí tán wọn ò tún mẹ́nu dúró wọ́n kàn sọ ẹ rí i pé wọ́n sọ lérè àwọn sì ń borin tí wọ́n lọ ìgbà tí wọ́n fi wá kọ ojú yìí tí wọ́n fi kọ délẹ̀ àṣà kan wá ń bẹ tán wá dá nígbà tí wọ́n dá sáà tán débi pé ìgbà tí álúbọ̀mù náà jáde gbogbo ayé ló gba àṣà náà ṣùgbọ́n nígbà tí alhaji abasa kandibe ṣe ló dé lórí àṣà tí wọ́n dá yẹn kí ni tí wọ́n wí kí ni tí wọ́n sọ kó tó di pé a lọ síbẹ̀ ẹ jẹ́ ká gbọ́ àṣà àtòrin tí bàbá kí wọ́n kọ níbi álúbọ̀mù yìí náà nígbà tí ó fi tójú yóò fi kalẹ̀ ọlọ́bọ̀tìmí àbíọ́kẹ́.